ìgbà tá a wọlé wọn dáwọlé ayé wọn kí ìyàwó kó ṣẹlẹ lórúkọ jésù lọwọ àmì ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí ni wọn ní dáfídì orí kẹta nínú ọgọ́ta táwọn sí psalm 63 ẹsẹ̀ kìíní verse 1 psalm 63:1 ó ní ọlọ́run ìwọ ni ọlọ́run mi ní kùtùkùtù fèmí ó máa ṣàfẹ́rù rẹ òǹgbẹ rẹ ń gbé ọkàn mi ẹ̀rọ ara mi sì fà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pòǹgbẹ níbi tí omi kò gbé sí mo fẹ́ bèrè lọ́wọ́ gbogbo ẹ̀yìn èèyàn ọlọ́run tó ń tẹ́tí sí wa láàárọ̀ wípé òǹgbẹ ta ló ń gbé ọ òǹgbẹ ta ni ó ń gbé ọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ayé oríṣi òṣèǹgbẹ ló ń gbé wọn ẹlòmí òǹgbẹ ìyàwó ẹ ló ń gbẹ ẹlòmí òǹgbẹ ọkọ ẹ ló ń gbẹ ẹlòmí òǹgbẹ ọmọ ẹ ló ń gbẹ ẹlòmí ọwọ́ òǹgbẹ òbí ẹ ló ń gbẹ òǹgbẹ ọ̀rẹ́ ló ń gbẹ ẹlòmíràn nǹkan tó jáde ní èwe níbi tá a kàí láàárọ̀ yìí orí sáàmù ó ní òǹgbẹ ọlọ́run ló ń gbẹ òun nítòun o ó ní ọlọ́run ìwọ ni ọlọ́run mi ní kùtùkùtù lòmí ó máa ṣàfẹ́rù rẹ òǹgbẹ rẹ ń yọ ọkàn ní o

0: se fasio ni ile gbe ati ile ti po gbe ni ti o ni ogbe si owo lo wa fi ya laare pe ogbe olorun lo gbedo ma gbe waju ni ni ko gbe oko e ma gbe tabi ti yabo tabi to mo tabi to bi e sugbon ogbe olorun lo gbedo ma gbe oju ni papa ni kutukutu owo ka gbega ka kete iwo lokan ni fe ta ba le ti se leyi o daju pe olorun ma yo si wa gbogbo nkan wa ni o ma se dede ona ma la fun wa won gbadura lori ko Jesu lati ohuro yi lo gbogbo eyin eyan to gbo eyin lo ni fe ni o se gbe gbo ni fe to gbo eto yi ogbe olorun ko be si gbo kan yi ife olorun ko wo ni yi ati mo safere olorun ko du rorun fun yi lori ko Jesu be si safere olorun olorun ko yo si olorun ko fara fun yi bo gbo olorun ti bi okan yi e ma ri olorun olorun yo yo si sele ya ni yo si sele aye pada ri yo gbo ni aye yi ati si olorun o ma rorun fun yi be mo ma ri ogo ni fọlọ ni oke ru ko ni pa yin o ile ise bo ni oke yo mo tesiwaju loruko Jesu na wa amen.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adupa fun Olorun oba oruko temi ni Alhaji Imam Abdulgani Adebayo Igiganga oba to tun ki ojumo temi ko mo wa opin ose lawa yi Olorun ko mo sa se ni opin ose rere fun wa Olorun nabi lodo Olorun la ilaha illallah atonile atalejo atokore atobere a mo ja guro ba nuje lori ara wa atawon to wa ni abroad ni atawon to wa leni je ka guro ara wa sibirun ni pelu ase atagbara Olorun ile toni ti mo bayi àmọ̀ jáde àwọn ní ọwọ́ ilé wọn mọ̀ sinmi ẹni tí ń sinmi lé àgbákò ní débáyé lé o ẹni tí ń jáde tí wọn jíjẹ mímú lọ ọlọ́run ọba kò ní jọ pàdé àdánwò ire ojú ọ̀nà ọlọ́run ṣàṣeyọrí nìkan kan wa ká wá gbìyànjú ká dákun ká ṣe dáadáa ká dẹ̀ gbìyànjú ká tọ́jú ẹbí ká tọ́jú ilé ká tọ́jú ará wíkẹ̀ndìláwà ipò bá ń bọ̀ wọ́n lọ́ra nǹkan fáwọn ọmọ rẹ ìwọ tó yẹ já sí pé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ mọ ń wálé ìwọ náà tíra ìgbìyànjú tó bá ń bọ̀ mọ́kàn wálé lásẹ̀ ìwọ náà fagbólúgba ìdání káwọn ọmọ orí ọkọ mọ̀mọ́ ipá bàbá àwọn ń bọ̀ ọlọ́run yóò ṣe níwọ̀nrún ọba tó ní ìrọ̀rùn rẹ̀ yóò fi kárí ẹnì kọ̀ọ̀kan yóò bá tó léde ṣe dáadáa jù báyìí lọ ọ̀làlá ìlà orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adebayo Igiganga the Grand Chief Missioner Ayatollah Umar to the South Church of Nigeria arawa ṣe àgbà fún ìmọ̀mú àgbà gbogbo olùjọ ṣàtẹ̀dọ̀ sùúrù lórí Lagos. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Ẹ kú òwúrọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ ẹ dẹ̀ kú òwúrọ̀ ní. Ẹ kú òwúrọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ ẹ dẹ̀ kú òwúrọ̀ ní Bond FM. Ojúmọ́ rí ni a máa mọ gbogbo wa o pẹ̀lú Lagos State àní ogun ń wá máa dùn ayọ̀ wa máa kún. Ifá mo pè ẹ́. Ọrùnmúlà mo pè ẹ́. Bí ikú kò ṣe ní pa gbogbo wa lápapọ̀ lórílẹ̀‐èdè ló mú mi pè ẹ́ o. Ifá àrísá lorúkọ tí n kú ń jẹ́ akọ̀yà lorúkọ tí wọ́n ń parun. Àrídìgbòlùgbẹ́ lorúkọ tí wọ́n ń pa wọn ìyá mi Oṣùrùmánìgà. Ní ọjọ́ tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé wọ́n pàdé Ọrùnmúlà lọ́nà. Ọrùnmúlà ní bolẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ń lọ. Wọ́n nílé ayé làwọn ń lọ. Ikú lẹ́ni tó ń bá dojúkọ òun yóò pa ni àrùn tó lẹ́ni tó ń bá dojúkọ òun yóò pa ni. Aṣojú ayé lẹ́ni tó ń bá dojúkọ òun yóò sọ di dákúdà. Ọrùnmúlà ní kẹ́kẹ́ tó máa lọ ṣiṣẹ́ yìí kí làwọn lè ṣe. Ó lẹ́nu àyàfi ẹni tó máa borúkọ àṣẹ dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn onídọ́dọ̀ rẹ̀. Ìjẹ́ gbogbo àwa ọmọ Nàìjíríà lápapọ̀ á morúkọ àṣẹ dá ẹ̀. Ikú àrísá lorúkọ tó ń jẹ́ akọ̀yà. Lorúkọ tá ń pè wá àrùn. Àrídìgbòlùgbẹ́ lorúkọ tá ń pa ṣubi ayé. Kò ní yà lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o. Ìdùnnú àtàwé a máa jẹ́ tiwa nítorí ẹnìkan kì í fòfò wá òbùbọ òrìṣà a kì í fẹsẹ̀ kan ògbè túbọ. Ikú lọ́wọ́ à ń pa ojúgbà wa lọ́wọ́lọ́wọ́ àrùn ló ṣojú gbà wa lọ́wọ́lọ́wọ́ ọ̀tọ̀ ni wọ́n ya tiwa sí nítorí ọ̀tọ̀ ni wọ́n ya òfò wa òbí sí. A ò ní rí ikú ọ̀wọ̀ọ̀wọ̀ lórílẹ̀‐èdè wa. Àrùn ò ní sọ wá lọ́jọ̀. Àgbà àná àtàtò kò ní jẹ́ tiwa. Ojúmọ́ rí ni a máa mú wa. Ìdùnnú àtàyò a máa jẹ́ tiwa. A ṣe.
3: Mo fẹ́ tayọ ooo, mo fẹ́ tayọ. Mo fẹ́ tayọ ooo, mo fẹ́ tayọ. Ẹ̀mí mímọ́ fún mi lágbára ooo, mo fẹ́ tayọ. Mo fẹ́ tayọ ooo, mo fẹ́ tayọ. Mo fẹ́ tayọ ooo, mo fẹ́ tayọ. Ẹ̀mí mímọ́ fún mi lágbára ooo, mo fẹ́ tayọ. Ẹ̀kú ojúmọ́ mọ́ lójúmọ́ tòní tó mọ́. Àkọlé ìṣítíọ̀rọ̀ mi òwúrọ̀ tòní ni mo fẹ́ tayọ. Látẹnu Solomon Olúkúnlé kàkà kí Olódùmarè on Bond FM 92.9. Mo fẹ́ tayọ nínú ẹbí, mo fẹ́ tayọ nínú ara, mo fẹ́ tayọ nínú ìlú, mo fẹ́ tayọ nínú ìpínlẹ̀. Mo fẹ́ tayọ lórí pleasure is mechanism of human being. Ekeji ni pe oja isododo to wa legbe kaluku gbogbo wa eje ka lo tu lo le mu ni tayo bo ba ti tu oja isododo ori amu gbogbo wa tayo nile alaye a o ni lo lo oro ti wa ninu sa oku e ba mi sami oro opolopo to nfi pa ijamba tayo bi a lo ba lo abo nbo won ki pe ki ku o to mu won lo eje abe lorun ninu adura ko mu wa tayo ki se nipa ise aburu ikoko ki se nipa ijamba sise Oluwa ni bi ohun ko ba pa ilu na mo osise nse lasan ka ma ba se lasan lo se je ke ka ma be Oluwa ninu adura ka fi Oluwa se agbokole ko mu wa tayo emi ati iwo je ka jo le obituary esu bi esu ogbenu re mo tesu ogbenu mi mo lo ba tan esu ba ku pata porongodo Aboro lasan fomo lo abi bo ba de lori a si do didi Solomon olukulele mi nje on bonever 92.9 kaka ki olodumare agbongbo ori fo wuse kelenu lako ole ni mi omo na loko omo abebe moyin ajo omo olodo de omo olodo ko odo kan to sawereke to sawereke to deku lo sinle to dabata oju bi aro ko ju reso ibe bayi leye le olori gbenwe bele mi ko bayi ti igba ka tun ma gboro eni pelayo

dúpẹ́ lọ́wọ́ yín nítorí tí ẹ ṣeun nítorí tí ìyanu yìí dúró títí láéláé a sùn láyọ̀ ají láyọ̀ a fi ògo fólúwa nítorí tí ọlọ́run wa tó fún ògo ọba tí yóò ní gbogbo ògo ẹ máa gbogbo wa lọ kábíyèsí ọba láàánú ọba tó jẹ́ pé a kìkì tán ọba ẹlẹ́rù ènìyàn adúpẹ́ lọ́wọ́ yín nítorí tí ẹ ṣeun nítorí tí àánú yín dúró títí láéláé a kì í pẹ́ kó ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wà nílé iṣẹ́ Bond FM 92.9 ẹ kó ojúmọ́ o ẹ kó ojúmọ́ ayọ̀ yìí ojúmọ́ ọ̀rẹ́ ojúmọ́ ọ̀dùnnú ìmísí àti ògún ńláńlá a bẹ̀rẹ̀ láti ilé látọ̀dọ̀ ọba wa olúṣẹ́gun àjàsá ẹ kó ojúmọ́ sà a kì ọba wa nílùú èkó ọba wa rè wà ní akíọlù ẹ kó ojúmọ́ sà gbogbo ẹ̀yin lọ́balọ́ba àti gbogbo òjòyè ìlú pátápátá gbogbo aráàlú pátá gbogbo yín la kí o pé ẹ kú ojúmọ ayọ yìí o lágbára lọwọ ọlọrun ojúmọ ọdùnnú ìbùkún àti orí ọfẹ ńláńlá ọlọrun kú náà lójúmọ ìní tí yóò jẹ fún yín àti fún gbogbo wa pápápá aago mẹrin àbọ tí fẹ ẹ lù tí gbogbo atama lọ láti lọ gba àdúrà láti lọ gbọ ọrọ olúwa ṣùgbọn kó tó dìgbà náà bá ṣe máa rìnrìn wa ní orúkọ àwọn màmá wa látòkè wa màmá wa princess adenike adegoke àti bàbá wa alhaji wahab akosile lórúkọ wọn ni a kì í pé ẹ kú ojúmọ ayọ yìí o ní àti èmi àti gbogbo àwọn tá a jọ ṣiṣẹ látàánú náà engineer omwegun ni engineer ti o engineer ayọ ọmọ àti gbogbo àwọn tí wọn wà níbi ìloro àti gbogbo àwọn tí ó jẹ alájà lórúkọ gbogbo wọn pátá mo kì í lágbára ọlọrun ìdùnnú ayọ ọlọrun àti orí ọfẹ ńláńlá rẹ òun náà ni àwa àti ẹyin láti lè gbogbo ọjọ lágbára lọwọ ọlọrun òní adùn fún yín òní adùn fún wa o ẹ jẹ ká lọ báyìí sínú àkókò ìsọtẹlẹ lẹyìn yẹn kọ ọrọ òdodo ẹ tún wá máa gbọ àwọn ètò wa ní ọlọkòjọkọ títí aago mẹfà níyàjò yàjò láti lu ìwé ìròyìn wa ní ẹ máa gbọ blessing aluko lorúkọ títẹmí lágbára ọlọrun ìdùnnú orí ọfẹ àti àánú ọlọrun ajẹ ti gbogbo yín àti gbogbo wa lágbára ọlọrun òní adùn fún yín o adẹdùn fún gbogbo wa akínyín láti iléeṣẹ bond fm 92.9 láti ibi gbogbo tẹ ẹ ti ń gbọ wá ire àánú ọlọrun ajẹ ti yín ajẹ ti gbogbo ẹ kó ojúmọ ayọ yìí o.

0: la le ka ka ba wa le ba wi tan alo alo wo lohun ba ni alaforije ipo wo ni islam tori awon eyan be
1: se alhamdulillah wassalatu wassalam ala rasulillah ibu o se kayi do bori pe ba ni be ba yi ori e
0: fi to na
1: o Allah subhanahu wa ta'ala huwa sami'u al-alim eje jiye ti pa wa tan gege bi omo niyan as-sami'u o kere julo o ba nbo o poju o ba nbo al-alim o dawo mo o mo lo so fun mi kan Quran suratul mulk pe wa asiru qawlakum aw jahru bi inna ala rabbika sudur ni te se lo be mero ba be so jade mo ti mo bo wa lokan yin mo ti mo gbogbo te wa lokan yin parapaka te fe mo ti mo so Olorun to mo ta fe to fe se fun wa se se ko wa ni mo abun ta se to je pe agba pa wa la lagbara se ko wa ni mo ni o mo o si ba ni owa gbogbo en to ba gba pe o le se kankan fo eda kan se dano o si le complain ni ko se en to ma fe josun abun to lagbara ji oniro ese be gbogbo abun te ni kan ba ti so pe ah mo fi le fọlọ ba eda kan te ba ti se e pe eni e ke lo wa tuba tani o ba si laye mo e wa awon ome ke wa tuba tani e ba wa aye te ba ri te ti fe se ti e wa ti ti ah o lo ba eni ti mo ti wa ni e jala do ba bayi abe en to ti e saburu abe en ta jo se business te pe wo ti e mo da pe mo te be te wa ri mo era yo kini o owo oro ye ninu ti ke ra yo ku nbe mo le si te e ti se ti e wa mo wo na e ti se sara bi mo se la si ni o se te sinmi e se fara te bi re ti boya nkan e ra so pe ti sori ara okan yin e ti mo pe e fi bi abukata yin laarin iya to lohun oba ni mo se se nto en ti a si jenu e satunse te pe te ba soro o ti ba wa nti yan afa kokko ti ran pe ni uridu an atuba walakin mo fe tuba amma amọ re nbe pe gbe nta fe se fun ko ta ba se nta gbangba bi apere ẹni ta mọ mọ báyàwó ẹ lò pọ bá ṣe ṣìná tẹ wá rí tẹ rí tẹ rí tẹ bá ti túbà lọ sọdọ lọwọ bá ṣé ẹ wá pè é sọ pé tó bàbá ṣe láàrin àti ìyàwó rẹ bí bàbá ẹ rárá tó bá máa ba nǹkan jẹ àti túbà yílànà bẹẹ wọn tá a ṣe ni pé gbogbo nǹkan tá a bá lè ṣe fọkùnrin yẹn láàrin àwa àti ẹ láti fi dùn nínú ká máa rò pé kí wọn ṣe fún aláàjì èyí ìgbẹ́mú ṣáàlàjì pẹ̀lá ni ẹ pé ẹ̀fúnwá ìjọ́mú ẹ̀ ẹ̀sì ti wá orí lọ́dọ̀ náà bá ṣàwọ̀ àtàrí ẹ máa ṣe fún nígbà tẹ bá ń ṣe fún a máa ṣàdúrà fún yín ó máa máa yọnu sí yín ìyọnu yẹn ọlọ́wọ́n fi rọ́pò aburú tẹ ti ṣe sí tẹ bá lè sọ síta àbáyé tó dájú ní pé ká pè yín pé lágbájá ò ṣe báyìí fún lọ́jọ́ kìnnà dá ṣàforíjì fún mi tó bá ti ṣàforíjì fún wa ó ti tán nìyẹn torí pé arábì sọ lọ́nà ayọ̀ sọ̀lọ́m ó mọ̀ sọ abalẹ̀ kàrá mi sọ̀rọ̀ lọ́jọ́ kan ó ní ìyáni alimumi nù náà ẹ̀yẹ́ olùgbàgbọ́ òdodo àyíṣọ́ alimumi nù náà àtẹ̀dẹ̀rú nà mọ̀ni wọ́n alimuflis jẹ́ mẹ́ntọ́jọ́ kọlẹ̀ bí alimuflis mọ́ alẹ́ sẹ́lẹ̀ òdí ìnara wọn adé ra ma ẹ̀tọ́ bá lọ́jọ́ yẹn jọ tó bá ní táyà jọ kọlẹ̀ kò sí àtẹ̀gùn yàá ti yàá mọ̀lẹ́ kìyàmà ọdọ̀jọ́ àlìkìyàmà lọ́jọ́ tí ò ní sí lọ́jọ́ tí gbẹgbẹ́ máa dẹkùn tí kedere máa bẹ̀wò tí ò sí kankan mọ́ ẹni náà wá wá lọ́gbọ́n lọ́gbà pé ọlọ́run bọ̀ lágbájá ṣe báyìí fún mi o ó ṣe báyìí fún mi o ó ṣe báyìí fún mi o ìwọ náà ló sọ pé yàá mọ̀ tún bọ́ làṣàrà irú fọmọ́ náà omi kú ti wà lánàá ọjọ́ tí gbogbo àṣírí máa tú ẹni tó ṣe fún mi láyé gan kì í ṣe àṣírí mọ́ pé òun ló ṣe fún mi ọlọ́ba mi ṣe lágbára láti gbà kankan lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni olórí olùrànlọ́wọ́ àti ìwọ náà ni ọlọ́ba ò dá láàrin wa arábì sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ sọ̀rọ̀ wa ni tó náà bá máa ṣe ni pé ẹni tí ó ṣàbúrú fún yàn yẹn wọ́n máa mú nínú iṣẹ́ olóore tiẹ̀ wọ́n máa jẹ́ ọmọ ẹ̀ǹkan ṣàbúrú fún wọ́n máa lọ ẹlòmíà tó wá alóṣè báyìí fún mi wọ́n tún jẹ́ ọmọ arábì wọ́n á ṣe bẹ́ẹ̀ débi ṣe kò ní ní nǹkan kan lọ́wọ́ mọ́ lóore tó lè fi mọ́ àdìjọ́ náà ó tún wá ṣe tán pé tán ṣèbí kò ṣòro mọ́ ni ọlọ́run lè ṣàánú bá kò wọ àdìjọ́ náà ẹnìkan bá tún wọ́n wá pé nígbà táwa ń lé ayé ó ṣe báyìí fún ìyàwó mi ó ṣe báyìí fún ọmọ mi aburú ló ṣe ọlọ́run bá o lákùn gbẹ̀sán ó ní wọn lẹ́sẹ̀ lọ́hùn àmọ́ lè sọ̀lẹ̀ oníṣẹ́ kankan lọ́wọ́ tó wá fi dá padà fún ẹ ọlọ́run bá máa béèrè pé aládé ìkàsẹ̀yà ṣé wọ́n ní ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ṣáà mo lẹ́sẹ̀ lọ́wọ́ wọ́n wá gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni ká ṣàbúrú fún wọ́n wá fi dí ti ẹni tó ṣàbúrú fún yàn láyé ẹni yìí á wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí ẹ máa fúyẹ́ á wá lìjọ́ náà ẹni yìí á wá di gbogbo ẹrù ẹ̀ sórí aláàbì sínú iná.

0: ba fe ko wa ri be laye ka ta yin yanju e ka ta yin yanju e ti o ko mo ati to tobi ati to kere ka ta yin yanju e a ki saguru fun awon eyan ka si ma yan lo yobo le ni pe ko si nkan ton ma se si aburu to to aburu egbo si be ni a ki se aida si yan ka ma wa re nta se aida si ka si ma ya si ka si ma ba soro ka si ma wa yo nu e gbo leyi ko ni dada kan laye ti se fun ni e wa re lomi to se be won so pe ka lati yewo olo ti lo be o si lo na ni ba aye la wa aye la gogo je nja baja aye be aye ga mo pa jo mo da fu bele sa aye
1: la wa se ka to so
0: to so mo ala yan ti lodo olo ba lorun ma ti ko ni be o a ma wa ti ba lodo nta sabu fun be ni a ma wa foriji lodo olo ba ti oruba n ba tan se aburu yen
1: Allah ta'ala a'lam
2: no mo ro igbaru lati kan ni wonder fm 92.9 o won ti asin bala taro na ni fana sheikh al imam sheikh yakubu abu abdullah ti won fu wa ni awon idajo to ro mo titu ba wo olohun ba ni aforiji won ti a pe ni ese bawo la se je pa yosef kuro mo ni kan ni wonder fm 92.9 no la wa oba line wa oba nu ara re mu sholale akele the first olori eko oba of lagos náà ni olóòmù ló sábà bí ètò yìí kọ́lọ́ mọ́sílẹ̀ bá wa sáwọn nígbà ẹ̀sán dáadáa láyé àti jógún ní kíámà ìlú ibi tí ọ̀rọ̀ wọn kù sí kọ́lọ́ mọ́sílẹ̀ bá wọn gbé ní fúfú ẹ̀ kọ́lọ́ ọmọ àṣà ni wọn láyé àti gbẹ̀ngà jọ́gbọ̀dọ̀ ní kíámà náà dábẹ́ ẹ̀mí mi nǹkan bí àyè pọ̀ ẹ̀kúrú àwọn kan ọmọ yẹn papòdà bóyá lẹyìn ọpọlọpọ ọdún ẹni ẹwà kànmá yẹn láti wá tọrọ àforíjì wọn ló sọ fáwọn pé oṣù ni oníka ìkàkà ní gbólóhùn ẹnu oúnjẹ orí àjọ kíkọ náà fẹ lámójúkúrò ṣùgbọn àwọn àgbàlagbà wọn ní ibi kékeré tí àwọn gbẹgì ẹni àwọn nínú ká máa jẹun ó ti bá kó nbẹ ọkọ
0: kó nbẹ
2: ènìyàn tí ó ṣòro fún láti foríjì ẹni tó ṣẹun nígbà tí kọjá síwájú ẹ náà nígbà tó ń ṣètò tí wàá tọrọ àforíjì yẹn irú ipò wo ló máa wà.
0: ọ̀rẹ́ kàdínlá ṣẹlẹ́tọ̀ sọlọ́mọ ẹ̀rọ rọ̀ṣọ́lẹ̀ lọ ọlọ́run bá subahánu ọ̀tá lọ sọ pé kánábì sọ fún wa pé gbogbo ń ta bá ṣe ìnànláha yẹ́ngì fẹ́ ọ̀nzùnmọ́ bá jẹ́ mi hàn gbogbo àforíjì ọlọ́run bá ṣe fún wa lórí kí ni àfojúfẹ́ àforíjì ló ṣe fún wa lórí àwọn ẹ̀ṣẹ̀ wa nígbà mi ọlọ́run bá subahánu ọ̀tá sọ pé ìnànláha láàyè akọsírun àyè ṣe kàbí wa yẹ́ngì fẹ́ ọ̀dúnà zari kalimọ̀ ni ẹ̀ṣẹ̀ sẹ́ni tí o bá ti ṣe bọ́ tó fi lọ́gbọ́ lọ́run ba gbogbo ẹ̀ṣẹ̀ tó kù tó bá ṣe kó ṣe àtìmọ̀ àwọn àforíjì ẹni tá a fẹ́ tọrọ àforíjì yẹn ó wà láyé ni kò sí láyé mi o ká máa wá àforíjì yẹn pàápàá tá a bá tiẹ̀ wá rí mọ́ ká kú fún ọ̀pọ̀lọpọ̀ ṣe olóore ká kú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbàdá tí wa ta tó jẹ́ ọ̀ràn yẹn gẹ́gẹ́ fún ara rẹ̀ ó jẹ́ ń tọ́nà ọba subahánu ọ̀tá máa fi wù wá láti ṣàforíjì fún wa níbi kan anábì sọ lọ sọ pé ọlọ́run bò pa wá láṣẹ ká máa ṣiṣẹ́ olóore kan àti kò ṣe pé ọlọ́run bá fẹ́ san wá lẹ́sàn lórí ẹ̀ nì so gbogbo iṣẹ́ yẹn kan ṣáà máa ṣe ẹ máa ṣe lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn tó gbà pé ọlọ́run bá mọ kọ̀kọ́ tó mọ gbangba kọ̀kọ́ ní tẹ́ ti ṣe tí kò sẹ́ni kan mẹ́tọ́ kẹ́yìn àtẹnìyàn náà lẹ́ mọ̀ ní ẹni yẹn wà láyé kò sí láyé mọ́ o lẹ́yìn bá ṣe àti láǹfààní kẹ̀ṣẹ̀ àforíjì fún ẹlẹ́kejì rẹ̀ ni pé owó sí láyé mọ́ ṣé kò ní mọ̀lẹ́bí ṣé kò lọ́ mọ́ ṣé kò ní ẹjẹ́ ká wá wọn kàn báà bá lè sọ fún wa pé báà bá ṣe láàrin wọn báyìí mo ṣe báà báyìí o báà bá lè sọ fún ọ bẹẹ kàkàn ṣiṣẹ olóore fún wọn kàṣe kókó máa jẹ pé bóyá akọjọkọ ti pa akọmọṣẹlásí àti inú káàkiri aṣẹgbẹ káàkiri aburú yẹn wà lẹẹbi tó wà bàbá ti aburú fún ọmọ ìdádámọ agbọlọ wà foríjì ọmọ ìdádámọ ni tó bó ṣe àwọn ọmọ ẹ ní bó ṣe ọkọ ẹ ní bó ṣe bàbá rẹ ní bó ṣe ìyá rẹ ní ká wá wọn kàn káàbá ní the confidence ìfọkàn tó ipe mo lè sọ fún ọ pé báyìí báyìí mo ṣe báyìí o kàkọsẹ lẹ́la sọ ni pé ẹni báyìí nǹkan kan pè mí àti ẹ pọ àmọ mo fẹ fi eléyìí mo fẹ fi dúpẹ oore láàrin mi àti ẹ àbí mo fẹ eléyìí mo fẹ fi ṣoore fún ìgbà àwọn ohun nǹkan tó wà ẹyin lẹ́mọ̀ nǹkan tó wà lọ́kàn ara yín kà ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti sinmi tó bá wà ní ká sọ fún dandan kì ní báyìí ọjọ́ kìíní àná tó ṣe lọ́jọ́ kìíní àná ìṣun jákè ṣàforíjì fún mi tó bá ti ṣàforíjì fún ọ títàn
2: tí ò
0: bá wá gbà ó ń ṣàforíjì fún ọ pé irọ́ o ó dà láyéra ni ògbà náà ni ògbà náà ni ẹ̀yẹn fílẹ̀ ẹ̀yìn ti sọ fún pé n tẹ̀ ṣe ẹ̀fẹ̀ tí o bá ọlọ́run bá tó láforíjì lọ́dọ̀ yóò bá yín yànjẹ́ ọlọ́ tààlà tààlà.
2: náà ẹ wá jẹ́ kí absalom wọlé wọn ní last but not the least ni ṣùkí lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹlòmí ó mọ̀ pé tó ń ṣe ò dáa but kò rọrùn fún láti kúrò nídìí aburú rẹ̀ irú àwọn ìgbésẹ̀ wọn lẹ́nu yẹn lè gbé.
0: alhamdulilayi sọlá tó sẹlẹ̀ mọ́tàlá rasulillah ọlọ́run bá subahana wa ta'ala yẹ́yẹ́ lèdí náà mọ̀ náà ìtẹ́ gbàgbọ́ ẹkùnláha ìpáyà rẹ̀ náà bá wà kú ní máa sọ dèkì ẹ wà pẹ̀lú àwọn ìnírí nígbà mi àrùn sọlá rẹ̀ sọ fún ẹ pé alimaru ẹnàdé ni kọ́lí nìyí ọmọ ènìyàn máa wà lórí ẹ̀sìn ọmọ ìyá rẹ̀ ni lórí ọ̀rẹ́ rẹ̀ ni lórí ẹni tó ń bá rẹ̀ ni fàlẹ́yàn zoro àdínkù mọ́ ni wàhálẹ̀ oníkàlẹ́ kú iṣẹ́ tó máa mú lọ́rẹ̀ kò sí ẹni tó ṣàbúrú kan tó kàn jí kàn ṣe jàbúrú yẹn ni àwọn kan yálà ọ̀rẹ́ ọmọ ènìyàn bá wọn ọ̀rẹ́ àìfojúrí àlùjọ̀nù wọ́n máa ká burúkú kó lọ ṣàbúrú ìkọ́ ni ṣé bí ilé máa ṣàbúrú kan pé ó kàn páyẹ̀ páyẹ̀ káàkiri àdúgbò bí àwọn èèyàn sọ fún pé iye tó bá ti pa wà gbowó ẹ̀ àbẹ́ àwọn ọ̀rẹ́ wọ́n sọ fún ọ̀rẹ́ tó ṣe báyìí ni wọ́n ṣe báyìí náà ni àbẹ́ yìí ni kó máa jalè ẹni ó jí wọ́n tó wàá jí wọ́n wà lórí iye onípẹ́ kó ńbẹ àwọn èèyàn náà ni eré ká máa tán amúlọ rẹ nǹkan àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì oníkàwá kú fún ìmá súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú iṣẹ́ olóore ọwọ́ ọba ni mi ò pa yín láṣẹ kankan àfi nǹkan tó jẹ́ kí ni nǹkan tágbára yìí ká dúpẹ́ láyé kan ní fọlá ọ̀nà sàn ìlà òṣà iṣẹ́ olóore àti jí làárọ̀ àti ṣe dọ́ à ń kírun à ń gbáwẹ̀ à ń jí lóhùn à ń lọ́wọ́ àṣì gbogbo àwọn kí nìyẹn ẹni tó máa ń ṣe dáadáa kò pọ́sibù kò tún jẹ́ aláburú tí kò ní mọ àti ju ẹ̀ṣẹ̀ kalẹ̀ èèyàn nígbà ọ̀rẹ́jọ mọ́dé bí àpẹẹrẹ tí ọjọ́ tí ìṣe kò máa yàtọ̀ wọ́n ìṣe kò máa yàtọ̀ kó tún gba tọ́sì fáìdé yàtọ̀ sátọ̀dé yàtọ̀ kí sọ́ndé tó tún dé kó tó máa ṣàbúrú kó tún gba mọ́ndé gbogbo àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn à ń gbá wẹ̀ ẹ̀ tí ó bá ní kankan a máa gbà wẹ̀ arábìnrin láyé ẹ̀sẹ̀ ẹ̀ nìṣẹ́ ẹ̀ka kó tún bá ní ọ̀bùkẹ́lá ká máa fi gbogbo ká máa ṣàdúrà kí n ṣe àzùkárù yẹn ká máa sọ púpọ̀ nínú ìgbà lákòótán lọ́hàkùrọ̀ ẹ̀ tọ́rọ̀ bá máa nífẹ̀ẹ́ ló máa ń ṣàdúrà ká kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà ṣé tá bá ti rí nǹkan tó yẹ pé le fún wọn láti ṣe gbìyànjú aago mẹ́ta àbọ̀ aago mẹ́rin mẹ́rin àbọ̀ márùn-ún márùn-ún kọjá ní gbogbo ìyẹn gbìyànjú kó yanú fìlà tá bá yanú fìlà tó ká máa sọ fún
2: Náà àdúgbò pọ̀ lọ́wọ́ àwọn ìstáàsì wa tí wọ́n ti ń bá wa lẹ́kọ̀ọ́ láti gbẹ̀gbọ̀n sẹ́yìn sẹ́yìn pé ọ̀gá aláwa aṣọ wọn lẹ́sàn-án láyé àti ṣọ́gbọ́n ní kìámà. Ìwọ́n àti ọlọ́run wá lò fún sábàbí ètò yìí ọ̀dọ́ ọba arúgbóhànà rẹ̀ Mọ́ṣọ́lá ní Akíọ́lú olóyè Èkó ọba Lagos kọ́lọ́mbà àdúgbò fún aláìkọ́ wa àdúgbò lórí ẹ ọlọrun kò bá wa lójú kúrò nínú àwọn gbogbo kùdìẹkùdìẹ tiwọn náà ọlọrun kò bá wa ṣàlékún ìmọ̀nà àti ìtọ́nà kí ìbádà wọn kúrò tó jẹ kó máa gbèrú sí ọlọrun kò rà dáadáa wọn sí ọmọ ènìyàn àti sí ọlọrun ọba àlá àdúgbò ọlọrun àwọn aláṣẹ àpàṣẹ ìkànnì bọmbù fẹm láti sílẹ sínú àgbẹrùkọ ṣèkí akúgbà bá bẹlẹ abúlé àjùmọ̀tò ńlá ajú ìlú àṣàlàyé abdullahi hasan salahuddin lẹ́gbẹ̀rún pẹ̀tẹ́lẹ̀ tó bá tó di aago mẹ́fà àbọ̀ sí méje nílẹ̀ ìlú ọ̀làjọ sànńdẹ̀ ẹ̀tọ́ bá àwọn olùmọ̀ àpàdé wàsálàmù àlẹ́kùn wa rahmatulahi wa
3: barakatuhu. ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ òdodo àkànṣe ètò tá a gbé kalẹ̀ iléeṣẹ́ radio bond fm 92.9 láti máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba àlá láti fọkàn wa mọ́ eléyìí tá ò máa gbọ́ láti inú alukur'an àti hadith anab muhammad ọ̀rọ̀ òdodo 30-minute program mi lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní gbogbo ọjọ́ sátidé laago márùn-ún òwúrọ̀ títí di aago márùn-ún àbọ̀ òwúrọ̀ bákan náà lọ́jọ́ sunday aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ títí di aago méje ìrọ̀lẹ́ insha allah taluṣolú gbọ̀wọ́ rẹ̀ bàbá wa ni àlàyélu Ọba Ridiwanu Lai, Akíọ́lú the first, Olówó Èkó Bàbá Fuad, Kọ́lọ́wọ́ ọba àná, pàdé sùn wọ́n ní ẹ̀sùn olóore, kó sì jẹ́ kí ẹ̀mí gígùn àti àlàáfíà kó bá ní jẹ tiwọn. Ẹ máa pàdé àwọn àfáà tí ó máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam, ẹ̀kọ́ Al-Qur'an àti Sunnah Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ. Iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀, iléeṣẹ́ rédíò Bond FM 92.9 àti gbogbo àwọn alákòóso tí wọ́n fi àyè sílẹ̀ fún àkọ́tún ètò náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹpẹ 0802-848-3735 0802-848-3735 ọ̀rọ̀ òdodo ẹ̀ máa tẹ̀tílẹ̀kùn.

Lati Bond 92 FM Eko, eto to pegede ni gbogbo ile kile.

0: ìyàwó àtàtà ìgbéyàwó àtàtà dòmídòmídòdòdò ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá ààbò lẹ́yìn tí ọlọ́run dá Ádámù tán oṣù ó ní ìwọ Ádámù kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dò ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dúró fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yìí olùmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pè mí ní olúmaìtì lórí ìkànnì yìí bond fm 92.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàgbo
1: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.

fún ojúmọ́ gbogbo ilé o. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè. Mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà níbi tí gbogbo wa pátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi, tí a ó sì máa jọ gba àdúrà, àgbàyọrí àti àgbàṣẹ́gun ní èdè àbínibí. Orúkọ mi ni Ajíhìnrere Modúpẹ́ Ọdúnlami. Ẹ jẹ́ kí a gbàdúrà. Mo fẹ́ kí gbogbo ènìyàn tí ó jí sí ìmọ́lẹ̀ òwúrọ̀ yìí, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ wọn sí ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa. Mo fẹ́ kó wábi kan, kó máa yíra sí Ọlọ́run lọ́rùn, ẹni tí ó jẹ́ kó ṣeé ṣe fún èmi àti ẹ láti rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Àwọn kan dùbúlẹ̀, wọn ò rọrùn sùn. Àwọn kan sùn, ṣùgbọ́n orun ayérayé ni wọ́n sùn, wọn ò jí mọ́. Àwọn kan ti ẹ̀ jí, ṣùgbọ́n ara wọn ò kí ń ṣara mọ́. Ọlọ́run tí ò jẹ́ kí gbogbo owó eléyìí kọlù wá, ẹ já kí epo ṣeun. Àwọn kan ìbànújẹ́ ti sodo sínú ayé wọn. Ó ti pẹ́ tí wọ́n ti rí ohun tí ń jẹ́ ayọ̀. Ọlọ́run tí ò jẹ́ kí ìbànújẹ́ gbàgọ́ tì wá, ayìnrín agbẹ́yìnga ẹ̀gbà ọ̀pẹ ẹ̀wà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní àwọn ẹ̀bẹ̀ àdúrà pàtàkì kan tí mo fẹ́ kí èmi àti yín jọ gbà lónìí. Ara nínú Olúwa, ẹ jẹ́ ká gbàdúrà. Mo fẹ́ kó pariwo orúkọ Jésù tò. Mo fẹ́ kó pariwo ẹ̀mí mímọ́. Sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí àwọn ẹgbẹ́ mi ṣe pẹ̀lú ìnira, Ọlọ́run fi ààyè gbà mí láti ṣe pẹ̀lú ìtura. Kí n ṣe pẹ̀lú ìrọ̀rùn. Kí n ṣe láìsí làálàá. Ẹ jẹ́ kí àwọn ènìyàn gbàdúrà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé ìnira ló fi ń ṣe ohun gbogbo. A sì máa rí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣe pẹ̀lú ìtura, tí wọ́n ṣe láìsí làálàá. Orí ọ̀fẹ́ láti lè ṣe ohun tí àwọn ẹgbẹ́ mi ṣe pẹ̀lú ìnira, kí èmi ó máa ṣe pẹ̀lú ìtura. Ọlọ́run yọ̀ǹda orí ọ̀fẹ́ yẹn fún mi. Ẹ gbàdúrà yìí dáadáa gbogbo ènìyàn. Nígbà tí ẹgbẹ́ rẹ tó ń kọ́ ilé pẹ̀lú ìtura tí wọ́n fi ìnira kọ, ò fẹ́ kọ́ ilé onílẹ̀, o sì ń kọ́ fún ọdún méjìlá, kò tí ì ní ìtumọ̀, o ò tí ì tó dé ojú wíńdò. Gbogbo ènìyàn ẹgbẹ́ o fẹ́ ra ilẹ̀, o wá ń dáwó fún ọdún kan, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, kò tí ì jọra wọn. Bẹ́ẹ̀ ló wé ilẹ̀ ò dúró sójú kan. O fẹ́ ṣe ohun tí ẹgbẹ́ ń ṣe, ṣùgbọ́n ara ń yán láti ṣe láti òní lọ. Ìtura ni kó lọ máa fi ṣe ohun tí ẹgbẹ́ rẹ ń ṣe. Orí ọ̀fẹ́ láti lè ṣe ju ohun tí àwọn ẹgbẹ́ rẹ ń ṣe lọ, ó yá gbà á ní kùtùkùtù òwúrọ̀ yìí. Orí ọ̀fẹ́ láti lè dán ara gidi tí ń bẹ nínú rẹ wò, láti lè ṣe ohun tó fẹ́ dà nínú rẹ. Orí ọ̀fẹ́ láti dá ohun tí dàda rẹ fẹ́ dà lórúkọ Jésù, ó yá gbà á báyìí. Mo fẹ́ kó pariwo kó lọ́gun tò. Ọlọ́run, ohun tí àwọn ẹlẹgbẹ́ mi ṣe ní àṣetì, fún mi ní orí ọ̀fẹ́ láti ṣe ní àṣeyọrí. Ẹ jẹ́ kí àwọn ènìyàn ó gbàdúrà yìí dáadáa. Ohun tí àwọn ẹlẹgbẹ́ mi àti àwọn tó jù mí lọ tí wọ́n ṣe ní àṣetì, tí wọn ò lè parí rẹ̀, èmi gba orí ọ̀fẹ́ àṣeyọrí. Mo pa orí ọ̀fẹ́ àṣeyè. Mo gba orí ọ̀fẹ́ àṣeyege. Ó yá Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi. Gbogbo èèyàn tá a jọ máa rìnrìn àjò àdúrà yìí, ó ṣe àṣetì mọ́. Bẹ́ẹ̀ ni Olúwa ti ẹnu èmi sọ, èmi tí mò ń gbàdúrà fún mi ò tún ṣe àṣetì mọ́ bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè. Wàá máa pariwo Olúwa, ohun tí àwọn èèyàn mi, àwọn ẹbí mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn òbí mi tí wọ́n ṣe ní àṣetì. Ohun rere tó yẹ kán parí tí wọn ò lè parí. Ohun ayọ̀ tó yẹ kán ṣe ní àṣeyege tí wọn ò lè rí ṣe. Ẹ̀mí mímọ́, èmi gba agbára tó ṣe àṣeyè àti àṣeyege. Èmi gba agbára tó ṣe àṣeyè àti àṣeyọrí. Èmi ò kí ń ṣe aláṣetì. Wàá pariwo dá orúkọ rẹ, orúkọ àbísọ rẹ ni o. Èmi mo dúpẹ́. Mo dúró lórí Kristi àpáta ayérayé. Mo sì sọ tẹ́lẹ̀ sí ayé mi àti sí àyànmọ́ mi, mi ò kí ń ṣe aláṣetì lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó rí. Àwọn ọmọ mi, wọn kì í ṣe aláṣetì lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó rí. Ọkọ mi kì í ṣe aláṣetì lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó rí. Àwọn ọmọ ìyá mi, wọn kì í ṣe aláṣetì
labẹ akoso bo ti le okori awon ore ati omo ijo mi won ki se alaseti labẹ akoso bo ti le okori eyin ti ajo ma ngbadura yi e o ki se alaseti labẹ akoso bo ti le okori awon alase yori la ngbadura lati oni lo gbogbo eyan ti ajo kolu adura yi lowo e gbogbo eyan ta ajo gbadura yi lowo e bayi ni oluwa ti enu mi so o tun se aseti mo bí wọ́n bá máa ń sọ ọ́ di ìran nínú ìran yín tí wọ́n bá sọ ọ́ di àṣà nínú ìran yín tó bá máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí wọn kì í ṣe àṣeyọrí ẹ̀rí tí ẹ yàtọ̀ láti òní lọ mo fẹ́ kó sọ fún ọlọ́run olúwa fún mi ní ẹ̀rí ní ọdún yìí o ti ń gbàdúrà kò sí ẹ̀rí o ti ń le àwọn èèyàn ò tí ì mọ̀ pé o ti bá ẹ̀rí kan tó máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ọlọ́run wà ní ipa tiẹ̀ ọlọ́run fún mi ní ẹ̀rí jẹ́ lọ́dún yìí Ọlọ́run fún èmi mo dúpẹ́ ní ẹ̀rí jẹ́ lórí ohun gbogbo tí ẹ̀yin Ọlọ́run ti ṣe fún mi lórí ohun gbogbo tí mò ń wá rawọ́ ẹ̀bẹ̀ rẹ̀ sí lórí ohun gbogbo tí mò ń wá kiri lórí ohun gbogbo tí mò ń dáwọ́lé lórí ohun gbogbo tí mò ń gbé ìgbésẹ̀ rẹ̀ Ọlọ́run fààyè ẹ̀rí gbà mí jẹ́ kí n jẹ́rìí lọ́dún yìí o èmi ni ẹlẹ́rìí o èmi ni màá kọ́kọ́ jẹ́rìí màá jẹ́rìí sí agbára Ọlọ́run màá jẹ́rìí sí títóbi Ọlọ́run Má jẹ́rìí sí ìwà láàyè Ọlọ́run má jẹ́rìí pé Ọlọ́run ni ọba ògo ni fún Ọlọ́run lókè ọ̀run gbogbo ènìyàn tí ó gbọ́ àdúrà yìí lóore yìí tí ó sì wọ́n láti darapọ̀ mọ́ ìdílé àdúrà yìí láti máa gba irú àdúrà yìí lójoojúmọ́ mo fẹ́ kó o tẹ àtẹ̀ránṣẹ́ lórí WhatsApp sí nọ́mbà tí mo fẹ́ pè yí wípé ẹ fi mí sí ìdílé àdúrà àtẹ̀ránṣẹ́ nìkan láti orí WhatsApp sí nọ́mbà tí mo fẹ́ pè yí wípé ẹ fi mí sí ìdílé àdúrà nọ́mbà náà ní 08021222022 lẹ́ẹ̀kan sí 08021222022 èmi ni ti ní tòótọ́ ajé ìrere mo dúpẹ́ aya ọdúnlami ìrẹ̀ ni

baba wa Alhaji Mustafa Kanni ati Olúlọ́run Aláàmú wọn sọ́dọ̀ tí ó jẹ́ kí wọ́n ráhùn. Ọjọ́ Àbámẹ́ta Saturday 6 June 2026 ni làdúrà fi dáwọ́ ọjọ́ kẹjọ Alhaji Mustafa Kanni ati Olú láti aago mọ́kànlá àárọ̀ sí méjìlá ọ̀sán wákàtí kan péré ni Anwaru Islam School Ìpọ̀rí Sore o. Alhaji Mustafa Kanni ati Olú Chief Mamkuji Amuwo Setamos ọmọ Balùkàn ọmọ Àdùkẹ́mẹ̀ Bíní Arókù Tayò ọmọ Kútẹ́rẹ́ Asàlú Ògùn Kẹ́ẹ́nìbọn Aníbọn Ọ̀pọ̀ Òṣà Òṣà ní ẹbẹ̀ ẹ má bẹ kútẹ́rẹ́ Òṣà Agbowó Agbobì Kútẹ́rẹ́ Agbórí Ẹni ọmọ Arómirẹ́ Àtẹ̀rú Wàsà ọmọ Ńlẹ̀ ọmọ Ńta ọmọ Ọ̀págìrìsà Gèrè ọmọ Adámọ̀ Òrìṣà Àrìjé ọmọ Dẹ́sẹ̀rú ọmọ Ṣàṣọ́rẹ́ ọmọ Ọlọ́tọ̀ ọmọ Ọlọ́fin Àjàkóyè kí Ọlọ́run Aláàfin Àjọ́nà Onídẹ̀ra Kẹ́bàbá Àmìnà Olùkéde gbogbo ẹbí Akin Olú of Lagos.

0: Sony, ati ẹjọ́ jẹ́ akọ̀wé àgbà wọn Alhaji Morisi Babade ti ọ̀bọ̀ wọ́lù. Wọ́n ní ọ̀tá ọjọ́ àjọ Mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àtọ́pa sí àwọn afẹ̀míṣòfò àti àwọn ajínigbé wọ̀nyí gẹ́gẹ́ bí àwọn tó mọ̀ sí Islam pátápátá torí pé Islam ò fi àìsílẹ̀ pé kẹ́nikẹ́ni máa jíyàn bí kò jẹ́ pé wọ́n máa mú yàn ní gbẹ̀kùn tẹ́ máa sọ pé wọ́n dé nǹkan. Wọ́n torí dé yìí wọ́n àwọn tí wọ́n jẹ́ ajínigbé wọn ò ṣojú àwọn Mùsùlùmí yára bí tí wọ́n mọ wọn ò ṣojú Islam torí dé kó má lọ sọ pé tó bóyá àwọn fẹ́ ba Islam jẹ́ wọ́n máa sọ pé tí wọ́n máa bẹ̀rẹ̀ nǹkan lóko Islam wọn làwọn ò ní gbà o. Gẹ́gẹ́ àwọn ẹ̀jọ́ Mùsùlùmí ṣe wá ń sọ dímọ̀ wọ́n ní tába wo dáadáa wípé tẹ́kọ̀ọ́nù àlùkùránì alápọ̀lé kò sí ibì kan tọ́ pé tó bóyá wọ́n ti fàyè sílẹ̀ pé ẹ lọ jìyàn gbé o àbí tọ́ sọ pé tó òfin kan wà nínú àlùkùránì pé tó bá jìyàn kò béèrè wà ní kò sọ pé ọ̀fẹ́ máa béèrè kan. Wọ́n kódà wọ́n tọ́ka sí kùránì wọ́n ka kùránì orí karùn-ún ẹsẹ̀ kejìlélógbọ̀n rẹ̀ níbi tí kúnlé àlùkùránì ti sọ̀rọ̀ tó tẹnumọ́ pé Islam kò fi àìsílẹ̀ fún ká máa dàlú o tí Islam fà ìsílẹ̀ fún òun náà ni pé ká dá àbògbò ẹ̀mí ọmọ ẹ̀yọ̀ ọ̀rọ̀ àjẹṣọ́ aláàbògbò wípé ẹ̀sà ìparí ní gbogbo ọ̀nà tó fi yẹ pé àbòjútẹ̀ lórí wa nàìjíríà àti pé kí ọwọ́ ṣubú lórí tí àwọn tí wọ́n fẹ́ bá ń ba ẹ̀sìn Islam jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹlọ́gbọ́ ìwé ìròyìn sáàdé punch láàárọ̀ ẹ bá lu nìyí bẹ́ẹ̀.
1: Inú ìwé ìròmẹ̀sán láàárọ̀ ìwọlẹ̀ tó súnmọ́ ọba pẹ́kípẹ́kí ló mọ yàrá sí ìrùkẹ̀rọ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé mo fẹ́ kọjá lọ sọ́dọ̀ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn Aliyu Shettima ní tí wọ́n ti ń fi ọkàn àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà balẹ̀ wípé ṣé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní wọ́n sapá sápa bábo ìdákẹ́ kò ràn ó ń bà wọ́n lọ́kàn jẹ́ bí wọ́n ṣe jí àwọn ọmọ kéékèèké àti àbùkọ́ tó yẹ pé àwọn afẹ̀míṣòfò àwọn bandits tí wọ́n da orílẹ̀-èdè wa Nàìjíríà láàmú tún jí àwọn èèyàn gbé tí wọ́n sì tún pa wọ́n ní ipa ìfọnáfọṣù ọ̀rọ̀ ìjẹyọ níjà lánàá òde yìí nígbà tí wọ́n ṣe kírun àkànṣe jímọ̀ láti fi sàmì ayẹyẹ ọjọ́ ọdún ìjọba tiwantiwa ní Democracy Day èyí tó máa wáyé ní kòpẹ́kòpẹ́ yìí igbákejì ààrẹ wọ́n tẹ̀síwájú ní ìròyìn wọn wọ́n ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí àlàáfíà ìṣèjọba bí ètò ààbò yóò fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀-èdè yìí sí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà yóò máa gbádùn bí ayọ̀ ìṣàlàyé àwọn ló wà yóò kan ara bàbá náà bákan náà ni wọ́n sọ nílẹ̀ pé orílẹ̀-èdè yìí kí wọ́n tẹ̀síwájú lórí ìgbàdúrà kíkọ sí Ọlọ́run ọba kí wọn àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà kó lè fẹsẹ̀ múlẹ̀ dẹ̀ndẹ̀ bákan wọ́n tẹ̀síwájú ní ìròyìn wọn wọ́n ní ṣe rí àwọn ilé iṣẹ́ ọlọ́pàá wọ́n láwọn náà ṣe wọ́n ní ẹ̀yìn tẹ máa ń gbé ìròyìn òfegèrè inú mọ́ọ̀lù ẹ̀rọ ìṣàkàtú èyí tí kò lẹ́sẹ̀lẹ̀ tẹ́sí gbé kiri pé ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n jí gbé fẹ́ bí wọn omi pa ọmọ náà wọ́n ní irọ́ funfun báláwo ni igbákejì ààrẹ wá ń tẹ̀síwájú wọ́n ní ká yàgò gédégédé fún àwọn ìròyìn òfegè èyí tó yẹ kó lè máa da àlá Nàìjíríà láàmú inú ìwé ìròyìn The Nation ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: Bẹ́ẹ̀rẹ̀ wọ́n ti wọ̀ ikú sí bẹ̀rẹ̀ ìran àwọn bèrè ikú sí bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ságẹ́ tiẹ̀ ní àwọn olùdarí àwọn afẹ̀míṣòfò àti àwọn ajínigbé tó yẹ pé àwọn ajínigbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bèrè pé àwọn fẹ́ kan dá sílẹ̀ o. Ẹ̀tẹ̀lẹ̀ kan sínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí wọ́n ní Mahmood Usman ẹni gbogbo ẹ̀ mọ̀ sí Abubara àbí Abbas Mukhtar àti igbákejì rẹ̀ Abubakar Abba ẹni gbogbo ẹ̀ mọ̀ sí Isa Adam àbí Mahmood pé àwọn fẹ́ kan dá sílẹ̀ o. Ẹ̀tẹ̀lẹ̀ kan sínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí wọ́n ní Mahmood Usman ẹni gbogbo ẹ̀ mọ̀ sí Abubara àbí Abbas Mukhtar àti igbákejì rẹ̀ Abubakar Abba ẹni gbogbo ẹ̀ mọ̀ sí Isa Adam àbí Mahmood Alimigeri wọ́n ní àwọn méjèèjì ni wọ́n sọ pé wọ́n mú pa wọ́n o wọ́n sì ní àwọn fẹ́ kan dá sílẹ̀ wọ́n ní ó kọ́ bíi tí wọ́n ti mọ Mahmood Alimigeri sí ni Mala Mahmooda wọ́n ní bàrà làgbẹ́ pé wá láti ìjọba ìbílẹ̀ ọ̀kẹ́rẹ́ ní ìpínlẹ̀ Fọ́nì nígbà tí Alimigeri wá láti ìlú Dàọ̀rá ní ìpínlẹ̀ Katsina wọ́n ní ìfúnfún náà wọ́n lóye ń ṣàlàyé pé àwọn olùdarí àwọn méjèèjì tó ń pamọ́ yìí wọ́n jẹ́ olùdarí àwọn àjọ kan tí wọ́n yà látara rẹ̀ kúrò tó kàn jẹ́ Jamaatu Ansaru Muslimina Fili Biladi Sudan Jams àti Ansaru wọ́n ní ọjọ́ àwọn tí wọ́n yà látara rẹ̀ kúrò tó yẹ pé wọ́n sì ṣọṣẹ́ láàrin ọdún 2013 sí ọdún 2015 wọ́n ní tẹ́ bá gbàgbé wọ́n ní àwọn ajínigbé wọ̀nyí la gbọ́ pé wọ́n mú o ní àárín oṣù karùn-ún àti oṣù kejì ọdún 2025 tó jẹ́ pé wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́ ní ilé ẹjọ́ kódà ìwé ẹjọ́ fẹ́ kó gbé wọn lọ sílé ẹjọ́ nọ́mbà rẹ̀ wọ́n kọ́ láàrọ̀ ètò ọ̀sìn ní wọ́n pe ẹjọ́ náà ní ọjọ́ kan la gbọ́ pé wọ́n mú o ní àárín oṣù karùn-ún àti oṣù kejì ọdún 2025 tó jẹ́ pé wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́ ní ilé ẹjọ́ kódà ìwé ẹjọ́ fẹ́ kó gbé wọn lọ sílé ẹjọ́ nọ́mbà rẹ̀ wọ́n kọ́ láàrọ̀ ètò ọ̀sìn ní wọ́n pe ẹjọ́ náà ní ọjọ́ kẹrin oṣù kẹsàn ọdún tá a wà yìí ìgbà wọn ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún tá a wà yìí wọn ní ẹjọ́ náà la gbọ́ pé ó tún jẹyọ níwájú adájọ́ Emeka Awuche ti ilé ẹjọ́ ìga ìlú Abuja nígbà tó ń béèrè lọ́wọ́ ẹnìkan tó jẹ́ onímọ̀ nípa ètò ààbò tó jẹ́ òṣìṣẹ́ ètò ààbò gidi wípé kí ló dé tó jẹ́ pé nígbà tí ẹ mọ̀ pé tó àwọn afẹ̀míṣòfò yìí ẹ mọ̀ pé afẹ̀míṣòfò ni wọ́n tó sì ti pọ̀ pọ̀ yìí kí ló dé tẹ́ mú wọn tẹ́ pa ológun ẹsẹ̀ wọn ló ní ìlànà tá à ń tẹ̀lé olóògùn tá à ń tẹ̀lé òfin la gbọ́dọ̀ tẹ̀lé òfin yìí gan ni ó nígbà tí òfin òfin sọ pé tó a mú àwọn èèyàn wọ̀nyí nígbà tá a fi lọ́ọ́ ká pa wọn a lè pa wọn a ní láti fà wọn lọ sílé ẹjọ́ ilé ẹjọ́ ó sì máa wá da pé tó ẹ lọ ṣe báyìí báyìí fún wọn láì ṣe bẹ́ẹ̀ tá a bá nítorí pé a ti pàdé wọn tá a sì mú wọn tí ìṣègùn báyà lójú ìjà.

0: rẹ kò ní bínú.
1: Babatunde Oseolale Akinlu Akin the first Olowo Eko ko Asende Egbon won Chief Imam Alhaji Prince Mustafa Olayodele Akinlu won gba do pe won jisi baba koju si ko da ehun ti office na ko ma baje Olorun la ti won si ajonwo onudera ko ma se tele tele odo koju na sira won ani won ki won si ere Oba Abdulatif Kolawole Olumegbon Oba Ajato Kun Aja Alhaji Mansur Ajola Olumegbon Alhaji Ashraf Akinyemi Esinoko Imam Ibrahim Olabi
2: وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت
3: nǹkan pàtàkì tí òbí àtàlágbà tọ́ lè fún ọmọ wọn ó ní ẹ̀kọ́ tó yè kooro Jubilee Martin Memorial Grammar School member Awaril Islam Group of School Lagos iléèwé tá ti ń kọ́mọ yanjú wọ́n ní àwọn olùkọ́ tó dáńtọ́ àyíká tó rọrùn fún ìdẹ̀kọ́ computer education well equipped laboratories yàrá ìkàwé library wọn kún tíkẹ́tíkẹ́ bí wọ́n ṣe ń kọ́mọ nímọ̀ ìwé ni wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn adequate audio and visual teaching aids náà ò gbẹ́yìn wọ́n tún ní ó fẹ́ fún àwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò ìgbaniwọlé admission lọ lọ́wọ́lọ́wọ́ ní Jubilee Martin Memorial Grammar School Cipri Nursery Nursery Primary DSS àti SS classes ẹ̀yin náà tètè lọ forúkọ àwọn ọmọ yín sílẹ̀ kó tó pẹ́ tẹ̀ bá fẹ́ mọjọ́ ìdánwò examination date àwọn ojú òpó yìí ni kẹ́ ẹ máa pè 0803505657 tàbí 0806140506 àti 0025613298 pẹ̀lú 0085403575 Jubilee Martin Memorial Grammar School ní No. 1 Africa Road Abúlé Láìpọ̀rí Ìpínlẹ̀ Èkó Nílé ìwé alálùbáríkà.

0: ìdí tí ìtọ́jú àyíká wa ṣiṣẹ́ pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrànlú. A sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn. Tí a bá bójútó ìtọ́jú àyíká wa, agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn. Kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminù wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa. Ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké. Ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀. Bóyá ṣe ń borí ooru, àrùn ìwọ̀sí sínú ìgbìnlà wa. Iná ló ń wọṣọ onídà. Ìtọ́jú àyíká wa, ojúṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá. Ṣé sì gbọ́ yín?
1: Èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution, ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o. Nítorí náà, ẹ jẹ́ ká rí dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
2: Bọ́ọ̀dọ̀ fẹ́ẹ́ ti gan tó rẹ ara mi ní ṣe lágbàá fún gbogbo onímọ́tò pé àdéhùn bá rẹ̀ kó rí àkóyá ibi tí àwọn mọ́tò jẹ́ ti sí caution méjì máa wà lẹ́yìn púùtù wọn tó gbàkigbà mọ́tò lè bàjẹ́ lópin.
3: Gbígbàgbé lórí sáárín ó léwu lọ́pọ̀lọpọ̀ mọ́gbẹ́pẹ́ tó gbàgbàpẹ́ pàkì sẹ́gbẹ́ kan àǹtí madam bọ̀dá tó gbé kò sójú káì gbé fọ́nrán lẹ̀ yẹ gbàgbé ó léwu bọ́ọ̀nẹ́fẹ́ 3.9 ní àníyè lójú pópó.

0: Koko nu rero yin te siwaju laaro Bond FM la wa 92.9 woni to mo eni ba da o ye ka ri o a ni fi se aya o papa julo lori awon eto ijoba ibile to nlo kaakiri orilede wa Nigeria woni gbogbo ba se nse lo lohun ba nri wa awon eyan gan won ri wa pelu awon sa akose ta awon alaga ijoba ibile nse kaakiri orilede yi oluwa fe mi koja lo si ilu Abuja o nibi si awon ajo kan ti won pon ni Ruth Wash Magazine ti won tin so ni e pe alaga ijoba ibile to fakoyo orilede Nigeria lowo lowo ba won si tari ami eye si won won ni honorable Abdulatif Hashimini to je alaga ijoba ibile Somoni won ni seri ami eye yi awon gbogbo sakun awon ise ti won se lese kuku awon ro ni lagbara ti won se ati pa ti won ko lori gbogbo awon olugbe ijoba ibile te pe won se alaga le lori bakan na ni to je alaga ohun e te po lori osise si ijoba ibile ohun iye Prince Sadiq Adeosho ti won lo de le fi ti won lo ba won gba award ohun ni ilu Abuja won ni pe seri ifami eye ti won fun awon yi won ni o ti je ki o je koriya fa won lati pe awon tun tesiwaju lori awon ise onidagbasoke ite pe awon se kaakiri ijoba ibile Somoluwo ni awon moriri e o mo se moriri awon ni ilu Abuja lo lori awon ise ti awon se jakejado ijoba ibile Somolu ati ipinle Eko lapapo bi honorable Abdulatif Hashimi bo se ndupe lori ami eye eyi ti won fun won ni ilu Abuja
1: goko nu wero intense wa to baye mi o kuku yeyan gi ile won gboro ye le atari won gboro ye roja dia fa lo ma ko to tin sawo lo lu gbendu gbendu emi ma ti ko le oni po seto abo iseto abo lori wa Nigeria o ti Olorun ba loju eni ko jagun ko ro wa lo ko je keto abo wa ko de gbengben jeje mo ko won ni en to ti takara ko to tere un to mo ro tin ke gbe le pa ajagun fenti General Isola Williams o ma sapejuwe oro kan ta pe o n jare to n gbe ko eni pe to n joko apero lori lati jo yi iyen ni idasile olopa apinle ge bi nkan ti o ye ara o won ni seri ole wa Nigeria ti ni awon nkan ta le ma pe ni idasile abi ka ba so pe awon iselu ati idarobolu ni awon ipinle tele tele o kan je pe a samulu awon ilara to je pe o ye ki o fi gbe kale ni o won ni ti o ta le se bayi o na ni ka gbianju ati ni awon olopa fe ko le sise lawon ipinle wa so yo ka tele awon ofin ka si se awon ofin to je pe o ti leyin to je pe awon ile top to je pe nbe nle tele ti o ro won lagbara na lati ma se se bo ti to ati bo ti ye won ni ka da olopa ko da kan ko ni olopa ipinle ko je olopa abile won ni bi ko te ebo fe nu oposele na ni o pada bo si ngba ta ba ko ta ba se awon nkan to wa ye ko papa julo ta ba gbianju lati ri pe a fi ofin ti leyin ki awon olopa ati awon to je eso alawo kan ma sise won bo ti to ati bo ti ye ge bi oro won won se ri awon nkan mi to tun da sile nile yoruba bi southwest creditor to pe ni amotekun won le yugo lasan o ti nse olopa apinle won be lo si wa kaakiri opolopo awon apinle o to je pe won ni awon to je eso alabo bile won o ye ki won gboju ati ro won lagbara ka na ma seto abo to ni poto ni tumo si ilu won leyin ni o je ko si won ati en tun wa njoko anji o lori pa olopa apinle
0: agba fun ajo na yen Dr. Jide Idris awon ni won so re di bimo ni bi ipade kan te pe waye ni Victoria Island Leko onu ati lanu boro won ni carpenter to mo se to nferi to fi eyin yo so won ni pe mo se ni se ni oni lowo nta won ba ni ni se ko ti ba won se fe dekun aisan lo ile de wa Nigeria o won ni papa julo aisan Ebola to se jeyo nile Adulawo a si dupe poko ti wo ile de wa Nigeria sugba a wa loju lo lakon fi sori pe a ni je ke aisan na ko wo orile de yi oni ba won la se fe se won ni ba nilo awon aleni loro won nilo asoyepo ati pe ki won ko rogurogu si eka eto ilera ki awon eto awon ibudo to wa ni gbogbo awon enu alabodo orilede yi ati ibudo papa ko furufu to wa jake dari orilede yi ki ibudo wa nbe ti pe awon to ba si wo orilede yi bayi won ma se ayewo fini fini lara won won ma ba ko aisan ti o gbogun wo orilede yi won ni gbogbo eleyi won lo da lori owo na ni won ni tawon ba ri owo lati fi seto yi ko si ba won se fe se o awon ra webe si ijoba papo ni o awon ale loro awon gomina gomina lawon ipinle e se eto to da e se eto lori lagba e ko rogurogu leka etelera ki etelera ko le fese mule dande ki esan ma ba foju wa ri mabo lori ede wa Nigeria o dare agbajo NCDC Dr. Jide Idris awon ni wa so di money we range nation laaro
1: o to ba jara la fun gbe ra okere jo ko odu ko sa se e pe pajo po se ni ani gbogbo mi alaba oni nu we ro inside the punch laaro yi de ro ni pa iso na ni ati arun yoron ba lojo nkan dan ko ma fi se ni aisan to gbogun aje ti o gbogun kolon kan ba wa ni kan wa tori eni aisan ba ko lo ton yo ju gbaju san le bi opeti na mu ni nje jo pe awon ajo tori si ile aro gori wa Nigeria Tata Nigeria Center for Disease Control and Prevention won ma ke gbajare pe ka ma fi oselu bo oro gbogbo I ma ba nkan je ni won ni won tin fi oselu bo oro arun ni gba meji jo npe nkan lara o won ni arun ni gba meji jo npe nkan lara to je pe o ti ya pa ni awon apa bi kan ni ori le wa Nigeria won ni je je ko won tin ki oro oselu bo ninu atejade kan e to je bi nkan se lo ti won so lora nipa awon ni gba meji jo npe nkan lara ati opopopo ipe ni ja to je pe o n ba awon eka to ri oro dia won ni je je ko won tin ki oro oselu bo ninu atejade kan e to je bi nkan se lo ti won so lora nipa awon ni gba meji jo npe nkan lara ati opopopo ipe ni ja to je pe o n ba awon eka to ri oro o tori so nipa ba se din arun won ni ewo awon kankan be fe ko won ma n pira won ni awon oko nla to sa la gba pin ji to je pe be leni to ju lo se ni ni pe won ma n wa n pe awala wa nbe awala nbe si ko lo ni ma ba lo je won ni lori oro nipa pe awon igbugba ayewo awon nkan ta nlo ati awon nkan da bi omi to se to ye ko ka se dada won ni gbugba awon nkan won ni lo je pe awon ijoba lo wa nipa fe pe won gboro gboju lati pe won se lojo fara lo je pe awon ni gbameji ko ni ya ṣugbọn oselu no ti gbogbo re se won ni ko da abi ta ye pe awon leto da ba ti pe won si akesi pe to a ni lo nkan bayi lati pe a si le derun cholera ti won pe ni oni gbameji won ni yo ni pe odugba tenikan to ba ti won bowe tenikan ba to bowe gbogbo egbogbo igba mi gan ba ma gbo oye kan so pe to won ti gbe ja lo se apabi kan oselu lo nje be ka ma wa mu oselu bowo nkan baba n fi oselu bowo nkan won ni ti awon oje be o papa julo awon gbe mi don pe nkan lera e ma fo oselu bo o te ba fo oselu bo eh o lewo e no gbo iwe re sa de punch la ro yi e ba ro yi
0: koko lu we ro yi te si waju la ro e bond fm la wa 92.9 no we ro yi the nation la ro yi won ni nkan ta ba se ko ba joju la ma te muto won ni le olilu ilu abuja bayi eyin te fe lo si ilu abuja won ni le ise olopa won ni lane ode yi won ni won ti bere o gbogbo eyin te pe ni oko te pe tin te glass ni te pe won ku ni dudu won ni pe afaro ni ilu abuja bayi o won tori pe kini won ni opolopo efisun la won gba ni le ise awon to si je pe awon eyan lu awon oko yi awon oko ti o ni number plate won ni won lo lati ma fi ji awon eyan gbe won ni won lo lati ma fi se one chance won ni fun ide yi en to je alakoso gẹ́gẹ́ bí wà gbogbo àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ni igp ọlátúnjì dìísù wọn ni wọn ti pàṣẹ o fẹ́ni tó jẹ́ alákòóso fọ́ọ̀rọ̀ ọlọ́pàá ní olúìlú ìlú àbújá wọn ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ báyìí gbogbo àwọn ọkọ̀ tó yẹ pé wọ́n kùn ní dúdú tó yẹ pé àwọn míì wọ́n tún mú àwọn ọ̀rá dúdú wọ́n fi bo nọ́mbà pleti wọn wọ́n ní àwọn ò fààyè gba rẹ̀ nílùú àbújá mọ́ báyìí àwọn ọkọ̀ tó yẹ pé wọn ò forúkọ sílẹ̀ wọ́n ní gbogbo àwọn ọkọ̀ yìí làwọn wòye pé wọ́n lò ó láti máa fi wùwà labi ní olúìlú ìlú àbújá wọ́n ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọn náà fẹ́ gbé ìgbésẹ̀ lórí wọn torí pé ó tàbùkù bá òfin orílẹ̀-èdè ká máa lo àwọn ọkọ̀ èyí tí wọ́n kù ní dúdú ká máa lo àwọn ọkọ̀ tí wọ́n ti kọ́fà nọ́mbà pleti ẹ̀ ká máa lo àwọn ọkọ̀ tí wọn ò fi orúkọ ẹ̀ sílẹ̀ wọ́n ní àwọn ọkọ̀ yìí òní wọ́n lò láti máa fi ṣàwọn èèyàn ní ṣùtá inú ìwé ìròyìn the nation ìròyìn wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: kókó inú ìwé ìròyìn tẹ síwájú bọ́ndẹ fm láwà 92.9 rédíò fẹsọwápọ̀ tó kárí ayé ń jẹ́ wọ́n pé àwọn ẹgbẹ́ òṣèlú àtakò lórílẹ̀ wa nàìjíríà wọ́n mà ní ipe àbá lásánlẹ̀ ń dá apá yín ò lè kà ó wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ìjọba ti ń bẹ lóde ń dábàá pé ètò òṣèlú ètò ìdìbò tí ó wà lọ́jọ́ ẹjẹ́ sáà pé bóyá wọ́n fẹ́ sùn síwájú àbí wọ́n sùn síwájú wọ́n ní kò jọ rárá wọ́n ló ti ń ku bí oṣù méje báyìí tọ́ pé a lọ sí ibùdó ìdìbò tó a lọ dìbò ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú àtakò wá ń sọ nímọ̀ pé pẹ̀lú bí ìṣẹ̀rùbàlú ṣe ń wáyé bí ìkọlù ṣe ń wáyé bí ìjínigbé ṣe ń wáyé tọ́ pé wọ́n pààyàn ń pàǹpà tó yẹ pé oríṣiríṣi ọ̀daràn náà ló ń ṣẹlẹ̀ lórílẹ̀ wa nàìjíríà wọ́n ló ṣe kó ṣe àkóbá fún ètò ààbò àti ètò ìjọba àwa ara wa pàápàá jùlọ ó ṣe kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n má fẹ́ kópa nínú àjà lọ dìbò wọ́n ní ó sì ṣeéṣe kó jẹ́ pé bóyá àwọn èèyàn máa wò ó pé nígbà tí wọ́n bá lọ sí ibùdó ìdìbò nǹkan kan ṣẹlẹ̀ kíkálukú sì dúró sílé èyí sì lè fà á tó fi jẹ́ pé ẹ̀tọ́ àwọn èèyàn wọ́n fi gbolẹ̀ torí pé wọ́n ní láǹfààní àtìyàn ẹni tó wọ́n wọ́n ní àwọn sì mọ gbọ́n tí ìjọba ti ń bẹ lóde dá nípẹ́ tí ètò ń bá ń lọ bẹ́ẹ̀ wọ́n lè fi ọjọ́ sí pé tó ká sún ọjọ́ ètò ìdìbò síwájú torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípẹ́ ìtọ́ wọ́n ní kọjọ́ nígbà gbọ́dọ̀ sún ọjọ́ ètò ìdìbò síwájú ń tọ́ bá yẹ kẹṣe ni kẹṣe ẹ ti wá ọ̀rọ̀ kan ṣe àdá lórí bí ètò ààbò yóò ṣe dé gbọn gbọn kì í ṣe pé bóyá ẹ máa ń nílò ọkàn pé tó torí pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ fẹ́ ètò ààbò ètò ìdìbò síwájú àwọn ò ní gbà o àwọn ẹgbẹ́ òṣèlú tó sọ̀rọ̀ nínú àti People's Democratic Party tamọ̀ sí PDP African Democratic Congress tamọ̀ sí ADC New Nigerian People's Party tamọ̀ sí NMPP ati Allied People's Movement APM to Edori Labour Party LOP won fi esu ko isejoba re Bola Ahmed pe won kuna lati ile ri pe won yanju eto abo lori wa Nigeria pe awon si mo nkan ti won gbe tani omo gbo nkan fere senu ka wa ti ogbon ton da na ni pe ngba ti oba di odun to mo ko so pe se ina ku mo pe eto abo mehe asun ogbe eto odibo so ayo kojo o a ni gba e mura ke se eto abo ko de gbon gbon ni no go iwe re so de punch laro yi e ba run yi nle
0: koko ni re yin tesiwaju laare bond fm lawa 92.9 we royin the nation laaro yi won ni pe ta ba se pe gun babe ni ojo ti o ba jo momo ma ni ko si wa la nbe je nko ja lo si ipinle anambra ni bi si awon osise ti won tin so di mo pe awon gbe peregi kana pelu isejoba to wa ni ipinle anambra nje lori kini won ni ta awon ba ti gba alati tonto lori phone awon bayi a ko ri pe bi owo adiku kon ba ni te ba gba 200 losu yi to ma fi do su

0: Igbo. Ọ̀rọ̀ yìí iṣẹ́ yìí lọ́wọ́ láti ọba nínú àwọn ọba tó di oṣù Ọlálẹ́ Àrùn Akin Olúyè first olówó Èkó Bàbá Fáìtì wọn jẹ́ alága àwọn lọ́balọ́ba àti lóòlóyè ní ìpínlẹ̀ Èkó.
1: Bá ṣe ń lọ láàárọ̀ tí ń dáwọ̀ abala àgbéyẹ̀wò wa wọ́n ní ká máa kí ọlọ́jọ́ bí èmi àtẹ̀jíṣẹ́ wá láti ọ̀dọ̀ Alhaji Usamus Akinyemi ìyálọ́jà ẹ̀kọ́ tí wọ́n mọba ẹ̀kọ́ tí ń là yìí sí aṣíwájú àyégbàmí wọ́n kí àna wọn torí pé èrò ìlànà wọn ni wọ́n kó ayẹyẹ ọjọ́ ẹ̀bí arábìnrin Salamata ìyàwó Gazali Lagege wọ́n ní ọmọ lọ́tà ọdọ̀ ọmọ dẹ̀dẹ̀ wọnú wọn ni àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀ ní pension labour officer Adédèjì Olúyege ló fi ìyẹn ránṣẹ́ sí wa. Adúpẹ́ lọ́wọ́ olóòtú wa láàárọ̀ yìí.
2: Ọlọ́jà àkọ́tún ìyá àbánú. Ìyá kìí ṣe wá ṣe rí ara.
1: Adúpẹ́ lọ́wọ́ olóòtú wa ìyẹn Ọ̀túnba Abiodun Èlú gbajúpẹ̀ pẹ̀lú fìlà funfun. Adúpẹ́ láìgbàgbé Adédèjì mo fi jọ láìgbàgbé blessing àlùkò látàlẹ́ àná
2: gbádùn.
1: Ìṣẹ́ra lára àwọn aṣẹ́ tí mo gbọ́ náà
2: ni
1: lára àwọn aṣẹ́ rẹ̀ Adédèjì náà ni kéèyàn ṣe gbogbo nǹkó tán aṣọ kéèyàn bá wọ̀ wà bíṣẹ́ káwọn aláàlélé mọ̀ gánias nínú aṣíwèé nǹkan tèmi ẹ̀ka àwọn abala àgbéyẹ̀wò. Lẹ́yìn
2: àlùkò kú iṣẹ́ òtún jọ lálẹ́kan ló kọ mi àwọn abala àgbéyẹ̀wò láìpẹ́ láì jìnà.
3: Wọ́n mì mo ṣọ́wọ́ ná lẹ́ni nígbà tí mo jókòó ndikọ̀ tí mi tètè rí ọkọ̀ wa kó kú. Mo ya bọ́lẹ̀ mo ní síwájú àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì nìkan bá pààkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ bó ṣe gbé mi nìyẹn. Mo ṣọ́wọ́ mi ná.
4: Káre ọmọ olúwàbí ọmọ tó yáyì. Òjò ìyàwó ẹgbẹ́ ọmọ onímọ̀kù náà máa ma náwó yàrá ayé lò.
3: Ọmọ ló ṣọwọ́ náà
4: yìí. Ìyá Ayọ̀.
3: Bàbá Ayọ̀.
4: Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àsì ló ń pọ́n. Ọmọ tó yẹ kó o jágbe mọ́ kó má ṣe wọ ọkọ̀ nírònà mọ́. Ṣé wọn ò mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì tó ń wò lóde yìí ló jẹ́ pé wọ́n máa ń jí èèyàn gbé, wọ́n á sì fún tọ̀hún ṣe ètùtù ọlá wọn tàbí kí wọ́n bèrè fún owúrọ̀ bùrọ̀gún. Èmi ń sọ tèmi o. Ẹ̀yin èèyàn wa, ojúlá kan fi ṣọ́rí, ẹ ṣọ́ra fún ọkọ̀ sọ́lẹ̀ àti ìrírí àìdágbére. Mo mọ̀ kì í ṣe àdírẹ́sì o. Ẹ̀yin ni ká ẹ ṣọ́ra ṣe. Bọ́ńdẹ̀ fẹ̀ ló ń ṣe ìkìlọ̀ yìí.
2: Kókó inú wẹ́rọ yìí tẹ̀síwájú Bond FM láwọ ara 92.9 gbà tí ọmọkùnrin àbọ̀mọbìnrin bá jíǹjìjì ayé ẹ̀ a máa tó bá ti kàwé tó jáde a máa wá gbogbo ọ̀nà tó fi jẹ́ pé Èkó òkè bí Èkó tẹ́yẹ òkè bí Èkó tóun náà fi lè rọ́pọ́n lá. Ibẹ̀ ọ̀n lọ̀pọ̀lọpọ̀ tí máa wù pé táwọn bá gbìyànjú ńlẹ̀ yìí tó bá yẹ pé àwọn ọ̀rọ̀ wọ́pọ́n lá báyá káwọn kó lọ sí ilẹ̀ ibòmíì bóyá ọlọ́run ọba yóò jẹ́ kí àwọn bá ilẹ̀ tó jí ire pàdé. Àmọ́ kákó rìnrìn àjò nígbà tí wọ́n ní Èkó lówó fọmọ Ádámù ẹni kádà rẹ̀ bábà rùn ni. Ìbàdàn ló fọmọ Ádámù ẹni kádà rẹ̀ bábà rùn ni. Ìlú Òkè ló fọmọ Ádámù ẹni kádà rẹ̀ tí ó bá dáwà sí.
1: Amẹ́ríkà ni ló fọmọ Ádámù.
2: Ọlọ́run jẹ́ kádà rẹ̀ kó bá
1: bẹ̀rẹ̀.
2: Ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ti máa wò pé bọ́mbà kó lọ sílẹ̀ bùmí. Bóyá òun ọ̀rọ̀ pa ara yọba kádà rẹ̀ àbí kádà rẹ̀ yọ bá bẹ̀ mu. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gba ọ̀nà
1: àtọ́.
2: Pẹ̀lú ìkìlọ̀ lójoojúmọ́ pé ẹ má gba ọ̀nà àlùmọ̀kọ́rẹ́ láti rìnrìn àjò ẹ má gba Kanáàdé.
1: Ṣé Kanáàdà
2: síbẹ̀síbẹ̀ àwọn èèyàn gbọ́.
1: Ẹ má gba Dẹ́sàtì dé Líbíà.
2: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé Dẹ́sàtì mo ní arábìnrin kan wẹ́n pé Dẹ́sàtì ló gbà lọ sí Líbíà.
1: Ojú àárín tó.
2: Ó ròyìn nǹkan tó gbé orin. Ó sọ ọ́ débi pé ní àárín kan tí ò bẹ́ẹ̀ gbà wọ́n kan àwọn sì ń mú ẹ̀yọ́ àwọn mú. Ó ṣe pé àní àní ó sọ fún mi pé Ratunji ojú orí àtàlátà bá Làrúbá. Ó ní àwọn tí wọ́n tún kún àwọn lọ́nu agejù ni pé tí wọ́n bá ti ń kún àwọn báyìí àwọn náà ń bí iṣẹ́ tí ọ̀tọ́ ni wọ́n ń ṣe. Bí wọ́n bá ti ń kọ́ ọ́ pé ẹlòmíràn ajabọ́ tó ní ọkọ̀ ọkọ̀ jalo kéré wọ́n fi kó wọn fi kó wọn dẹ́mdẹ́mú. Wọ́n lè mi ajabọ́ tó bá jabọ́ ìjabọ́ ìjabọ́ lórí téèni.
1: Báwo la ṣe lè dáwọ̀ ìṣòro yìí pàápàá yìí lọ kí ojúṣe àwọn tó yẹ pé national organization
2: of migration. Ìmí ìbọn
1: báwo la ṣe lè ṣe.
2: Wọ́n gba orí òkú tó pè mẹjọ́rẹ́sì ọ̀pọ̀lọpọ̀ ní bókun.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló ń bómi yẹn lọ.
2: Torí
1: akọ̀dójú orí kéré sí èrò tí wọ́n máa kó lórí ẹ̀. Àkófàyà ni.
2: Adigbe kí ni wọ́n akọ̀dójú àárín agbami.
1: Agbami ẹlòmíì ti bá bẹ̀rẹ̀ àrí àbọ̀ láti jẹ 08132377749.
2: Wọ́n ní omi ìgbọ̀nsẹ̀ rà kún àwọn mi máa dàjẹ́
1: 08132377749. Torí pa tí wọ́n wò pé àwọn ọmọ kéékèèké àwọn tó ṣẹ̀ jáde láti ilé ẹ̀kọ́ sẹ́kọ́ńdírì pápá lílo àwọn obìnrin wọ́n lọ bá wọn pé a fẹ́ mọmọ yín lọ ìlú Èbó tó bá máa fi dosù mẹ́ta báyìí owó dé gbogbo ẹ̀
2: ìlòkulò bí omi
1: ìjàpú
2: owó ni báwọn làwọn mọ̀lẹ́bí ṣe wá lè ṣe
1: o
2: báwọn làwọn mọ̀lẹ́bí ṣe lè ṣe tó fi jẹ́ pé wọ́n máa bá wọn ọmọ wọn sọ̀rọ̀ tó.

0: o se to fi je pe omo rin ni ajo ti oto.
1: Hello.
2: Hello Karun be.
1: E Karun.
2: E pe ko.
1: Na wa ni.
2: O ko je la sala woni mo kala to risun bare.
1: E Karun sa.
2: Karun be. Se ri e wa o se da pe ni ko ka wa.
1: Mi.
2: A ti ki ya pe ti lo ka ti ki fo o mo wa. O du ga mo pe ilu yi ko fara ro. Wa fara ro na ni ba pe mo ko fe fe ko fe wa ji lo pe do so pe ka da ro ni ka du ko to to ni.
1: Be.
2: So e je ki o po na to to. Ama se tuwa so wen jim bela yi, en si man bela yi, ni yon mazo fwe, wan fwe se tepa fwe se tepa yi, tepa di sou ene yon otilo ni, okolo kwa an yon man sou ene yon ven anu makori, na di besi kwen yon po, ene yon kukutu yon, eje ta sa kata da kato la, en kato ni luwa, ki jwa ni kia da po sa anu wapo ba, ki jwisi anu mazo kwa wye okolo kwa ni yon ni se, yon kwa ase, so anu mwosi da kwen kwa anu ane la ne da yo,
1: an ki yon ne da jip. Amin. 08132377749 ni shoki shoki ni ka ma se
0: e ko ojumo o
1: e ro pa loju o e karo
0: oruko ya te sin pe wa
2: baba ba ti ara to wa e karo
1: e karo
0: amin
2: opo ni ade ni je ti lati ya no pada ni o
0: e karo le sin mo sa
2: e karo ore te mo la ro yo ro to se pataki gan ni to de ye ki aya wa ama wa o ti ka mo ra ti awon mo wa gan ni nipa ji yo lo yen atiri mo ti ri omo o se pe a ri je ni eleni yo ila se wa npo pe o yo lo won sa lo ni ilu lo pa ona desert lo ni yo de dara la ti ba ku ma lo ti ile okere ko lo lona to todo da tori na ka ti ma gba omo wa niyan ijoba na je jo kon tu bo se nigeria ko dara ona je ki nigeria da o gbo ata wa nbi na a yo ma da fun wa ma se dada o ona e to lo ya ke yan pa lo ti o ba ti gbo na mo koro yo ko dara la to ka ma to awon omo wa gidi gidi gan ni ka ma ko mo pe ona mo koro yo da o
3: I'm a car.
1: I go to America.
2: Oruko ni ni bale ni wa mo nso mo npe la ti jagun ja ni kile ko le
0: to
2: ya ni se pa pomo wa ye fa ni lo ma to mo ni ba pe wa ye o o le ni se ma pomo e soro e ke ko bi ba mo e soro pe awon ah ni ka ma lo lo ibu gege bi mu ta nso fu ba ku ba to ko yan gba bi to to ati bi to ye lo ni ye ma lo bi ye ni ye ma lo ta fala ninu igbo ni igbo ki ji ni ama wo yo ato ta ha aba to kun awon yo ni beru deri kini deri tori owo o ta ma fi aba la ade ma fi tai lo o te won fi da o gbe le ma so fo ma ma gbin eni ona o sinu fo mo kini be fo da to ni fi de ba je ko lo je ko e ma lo ni o wa tori owo te wa wa ke o lo bi kun lo ko ba o pa wa lo ni ah o mo de de ni eni eni eni are o ku ko te ma ba mo so ni ile to wa no ko wa pa yo ko ba lo be no ko won le jo ta lo ni de fc suru e se suru fo la jo ko te ni le kaakiri won ye a sa le no no ni o ko ba ma ko ko won di won yi wa ko eni suru e ma lo e ko lo to to na ni ke ma lo lo iko ba je pelu ben lo ni te to an be ni ke ko ijoba ko pe se se fo won yo ti se ba ke wa de to ko de to wa no to to no ki le won ka kiri
0: e se sa e se o ka ba le fi ni wa o ko la
2: Okay,
1: well, Lara. Okay, well, I'm going
2: to go. I have a chance to do that.
1: I'm going to go.
2: I'm going to go. kekere ni iya gbọdọ ti ma so fa won mo o to fe ni pe kọlọn ṣanu wa ayu ọkan kekere ni iya gbọdọ ti ma so fa won mo o de ma fi otito ba won bi won lo omo mi o dagbe ni le ara o tori awon to ma nṣiṣẹ yen fun won won a ti kọwọ bọ nu ọpọlọ won bi awon to nta okun kaakiri bus stop yen ni federal college e won bo si ma kọwọ bọ nu ori iṣẹ won ni pe omo mi ti wa ni 300 year fun ni university a de kuro nbe alo paladara po mu won kẹri gbogbo awon ti won lo yen tọmọ ma debi to n lọ mọ paapaa ori won ko kun fetu debi pe won le ma wulo laarin ọdun kan eyi to ma pada sile laaye. Because trauma to the go through lọ́nà yẹn. Wọ́n láwọn tí mo mọ̀ dáadáa tó ti gbàbẹ̀ lọ sí SP tó jẹ́ pé ìgbà tó dọ̀rùn rádaràdaràdà inú òkèta rẹ̀ fọdún márùn-ún wọ́n padà jù mí ìwádìí náà ni. Ẹ wá wo wàhálà téèyàn wá ṣe tó gba ọ̀nà ẹ̀rin ọ̀nà desert tó aṣálẹ̀ tó jẹ́ pé wá dọ̀rùn ó ti wá fún wá dọ̀rùn ó ti wá dá padà. Lọ́yẹ̀ ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ lórí àwọn kìíní yẹn ayọ ọkàn ní nǹkan tó ń jẹ́ fún abẹ́rẹ́ important jù
1: kóyà
2: ọmọ kẹ̀dẹ̀rẹ́ kó kọ́jẹ́ kó mọ́jẹ́.
1: Ẹ ṣeun ẹ ṣeun
2: fún abẹ́rẹ́ important lọ́nà aṣáánú wa.
1: Àmì ẹ ṣeun.
0: Ẹ ṣeun ajọ ohun ìyàwó gbẹ́ntẹ́ bá wa dáṣe pátápátá ẹ ṣe o àlè lè jùlọ láti padà tún gbé yẹ̀wò nígbà tí àtẹ̀ṣẹ́ máa wáyé torí pé ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí. A mọ̀ pé ìlú ò fi bẹ́ẹ̀ fara àmọ́ síbẹ̀síbẹ̀ náà bàbá fẹ́ rìn àjò káyọ̀ ní lọ́nà tó tọ́
1: ọlọ́wọ́
0: arábìnrin ròyìn ọta nílẹ̀ o ọkọjà bẹ́ẹ̀ ọkọjà bẹ́ẹ̀
1: ọlọ́wọ́
0: aṣàánú gbogbo wa ẹ̀yìn tẹ́ bá
1: láwọn
0: olóòtú
1: olóòtú
0: olóòtú
3: ẹkú dédé àsìkò yìí o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ẹkú ìjọ mẹ́ta ẹkú bí ìlú ṣe rí èmi ni ìyá àfin mo súnmọ́lá òyìn sùn láti iléeṣẹ́ jumi catering services iléeṣẹ́ tí ẹ ti mọ̀ bí ẹni mọ owó nípa ká ṣe oúnjẹ fún oríṣiríṣi ayẹyẹ indoor and outdoor catering services oríṣiríṣi oúnjẹ tilẹ̀ òkèrè àti tilẹ̀ wa níbí continental food ni àwọn chinese dishes ni àtàwọn oúnjẹ tí wá ń bí bíi jollof rice fried rice abula àmàlà gbẹ̀gìrì àti ewédú on spot tí ó máa gbóná fẹlifẹli àti oríṣiríṣi ọbẹ̀ ẹ̀gúsí ẹ̀fọ́ rírò bíi èdíkàrí kan a máa ń ṣe banga soup a máa ń ṣe ofe òwèrè a máa ń ṣe bitter leaf soup kò sí oúnjẹ tẹfẹ́ ka ṣètò tó jẹ́ tìlú wá ń bí tí a mọ̀ ọ́ ṣe then a máa ń ṣe àkàrà òyìnbó fún oríṣiríṣi ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ẹ fún ti ọjọ́ òbí ni tàbí fún ti ìgbéyàwó tàbí fún ti ìṣílé then there is surprise birthday party kan tí a máa ń ṣe food tray máa bá wá ìyẹn fún àwọn tó fẹ́ ṣe surprise birthday gift fún àwọn olólùfẹ́ wọn oríṣiríṣi nǹkan la máa ń ṣe sínú food tray yẹn ó depend ní nǹkan tí èèyàn yẹn bá fẹ́ oúnjẹ máa wà ń bẹ̀ àwọn small chops àwọn pastries nǹkan tí èèyàn yẹn bá fẹ́ even lélẹ̀ tó máa fi ń ṣe AGM meetings kò sí lè tà kí n ṣe a máa ń ṣe chops small chops a máa ń ṣe cocktails a máa ń ṣe dessert a máa ń ṣe grills àsun then a máa ń train àwọn èèyàn ní ilé iṣẹ́ wa àwọn míì máa ń wá as a student àwọn míì ti mọ̀ nípa iṣẹ́ yẹn ṣùgbọ́n wọ́n tún fẹ́ mọ̀ sí bí àwọn tó ti ṣe beginner stroke intermediate class tí wọ́n bá wá fẹ́ lọ sí advance wọ́n máa ń wá ṣe lọ́dọ̀ wa then a máa ń ní àwọn trainees àwọn tó máa ń wá bí apprentice tí wọ́n máa wá ń kọ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n dẹ̀ máa kọ tí wọ́n dẹ̀ máa mọ̀ táwọn náà dẹ̀ máa dájú rò pápá àwọn ìyàwó ilé tí wọn ò kì í ṣe ọlọ́wọ́ síbí tán bá wa dòwòpọ̀ a máa kọ́ wọn tí wọ́n ṣe máa pata àdídùn sí ọkọ̀ wọn lẹ́nu iléeṣẹ́ wa wà ní number one jumi catering street alaja bus stop ní ìdímù ni Eko nbi then a man se delivery services awon je yen fun awon ti won sise ijoba aba won ti se won o gba kon ma so nje ngba gbogbo a man se delivery services fun won a se onje yen oni 1 liter oni 2 liters oni 5 liters oni kaluku a de ma gbe ti e then

ìtọ́jú àyíká wa ṣiṣẹ́ pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sì bẹ̀wọ̀ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí tínú ìgbìnà wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá ṣé sì gbọ́yìn.

0: wọlé ni iṣẹ́ gbọ́ pé láìsí lórí pápá kókó inú ìwé ìròyìn lọ́jọ́ sátọ̀dẹ̀ ọjọ́ kẹfà oṣù kẹfà tá a wà nínú rẹ̀ kò gbọ́dọ̀ kásẹ̀ ńlẹ̀ àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́ọ̀ba àti àwọn tó ń ṣe àkóso eré tó ń ṣe àkóso bond fm lápapọ̀ ẹ jẹ́ kí n taari rẹ̀ sí yín o ẹ jẹ́ kí n tó lọ kí n tó tẹ̀síwájú èkejì mi ti wọlé o àjọrúkọ bí ẹni yìnbọn àjẹrú bẹ́ẹ̀ kí lọ bá dé tiẹ̀
1: kúrò tàwọn onídìrí ìgbà rọ́bà iná tàwọn akọ̀pẹ́ ẹlẹ́ ẹkú gbìyànjú ẹkú kò lè dà ó yẹ bá ń dì í mú ẹni ọlọ́run ò bá ṣoore ẹyọ kan tí mo fẹ́ dárúkọ yìí ẹni ọlọ́run ò bá ti ṣó fún àṣoore fún un bó ń fè lókè lálálá tó rìn lórí omi tó ń gun bàálù bá a bá ti ṣoore ẹyọ kan tí mo fẹ́ wù yìí àṣoore fún un orí ẹyọ kan tí mo sì ń sọ yìí náà la ò rí lára olóṣèlú tó báyé jẹ́ la ò rí lára lìmọ́ọ̀mù tó sọ ayédogun la ò rí lára àfáà tó fẹ́ kó gbogbo ayé jọ ẹni ọlọ́run ò bá ti ṣoore ẹyọ kan tí mò ń sọ yìí fún àṣoore fún kí lórí ọ̀hún ìtẹ́lọ́rùn bàbá ìwà.

ǹjẹ́ ni mo kọ́kọ́ fi wọlé lórí ètò abala aerobics exercise gbọ́ mi dáadáa contentment lílo ìbò ń pè ìtẹ́lọ́rùn yorùbá ń pè àwọn lárúbáwá máa pè ilé àlìkọ̀ náà pẹ́pẹ́ ọ̀rọ̀ kan ni ẹni abá ti fún gbogbo nǹkan la fún ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ wa nílé iṣẹ́ yìí ìtẹ́lọ́rùn la ní o gbọ́ mi dáadáa suffering and spine lọ̀pọ̀lọpọ̀ wọ́n wà ṣùgbọ́n ẹ lé mọ̀ ìtẹ́lọ́rùn bá báyìí wà bá ti ní ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú àìnítẹ́lọ́rùn ni mo fẹ́ lọ sáà mẹ́rin mo fẹ́ lọ sáà mẹ́wàá mo fẹ́ ìtẹ́lọ́rùn ni ò ní bá ti ní ìtẹ́lọ́rùn bá fi kó gbá ayé jọ tá a fi kówó jọ kò ní tẹ́ni lọ́rùn náà ni wàá tún fẹ́ máa mú mi ni àìnítẹ́lọ́rùn déyìn ò bá ti ní lọ̀pọ̀lọpọ̀ bí tá a bá a dé lólèdè nàìjíríà ìtẹ́lọ́rùn ni ò sí ẹ já dì mọ́nú ẹrù wa ká sì máa kọ́ létí àwọn ọmọ wa lóòrèkóòrè kí wọ́n fi ba túbi sí ayé wọn ṣe òye káàárọ̀ ẹ kó ojúmọ́ gba ìtẹ́ ìtúngbọ́n lè ṣe wà bond fm 92.9 abala aerobics leléyìí kí la fẹ́ múlò láàárọ̀ tòní èjìká wa méjèèjì mo ti sọ bí ọjọ́ mélòó kan ibẹ̀ la fẹ́ gbà ṣiṣẹ́ o ẹ wá sọwọ́ yín pọ̀ báyìí ẹ máa méjìká lọ sẹ́yìn. Ẹ mú báyìí ẹ pàtẹ́wọ́ tẹ bá ti pàtẹ́wọ́ báyìí ọwọ́ yẹn máa mú lọ sẹ́yìn ọwọ́ méjèèjì ẹ mú lọ sẹ́yìn ẹ rí pé jìkà yóò ṣe máa ṣe ẹ pa ẹ mú lọ sẹ́yìn ẹ pa ẹ mú lọ sẹ́yìn ẹ pa ẹ mú lọ sẹ́yìn ẹ pa ẹ mú lọ sẹ́yìn ẹ pa ẹ mú lọ sẹ́yìn ó yẹ máa ṣe bẹ́ẹ̀ yẹn náà kí n forin díẹ̀ kí n fi gbé lábẹ́lẹ̀ adékúnlé ń bẹ ilé agodo pẹ̀lú mi àtọ̀hún àtayéfẹ́lẹ́ ayéfẹ́lẹ́ egun kẹ̀kẹ́ débí ni àyè adéwálé àyùbá ìhun náà ó sùfé débí ni ẹ̀jẹ̀ àgbọ̀n tí wọ́n wí.

Ole wu bon effet 9 ni aniye loju popo.

0: kọjá lọ sí ọ̀dọ̀ àwọn àjọ tó ń rí sètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n mà ní pé ó ṣeé ṣe ó ṣeé ṣe bí àwọn ará Ìbàdàn. Wọ́n ní ó ṣe ṣe pé pé àwọn ètò ìdìbò abẹ́rẹ́ yìí tí wọ́n ṣe ní ìgbà tí àwọn ti fún wọn ní gbèdéke wípé 30 oṣù karùn-ún ọdún tá a wà yìí ní gbèdéke fún ètò ìdìbò abẹ́lé fún àwọn àjọ tó rí àwọn ẹgbẹ́ òṣèlú káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n ṣe nígbà tí 30 ti kọjá ó ṣeéṣe kí àwọn wọgi lè gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alákòóso fún ètò ìsọfúnni lájọ INEC yẹn Muhammad Kudu Haruna gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó tẹ̀jáde nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí. Ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àbájáde ètò ìdìbò abẹ́lẹ́dẹ́ pé àwọn máa dànù bí omi ìṣọwọ́ ẹ má bínú pé àwọn máa dànù bí omi ìṣọwọ́ torí pé gbèdéke táwọn fún wọn ni pé 30 oṣù karùn-ún òní kí wọ́n ti ṣe gbogbo ètò ìdìbò abẹ́lẹ́ kí wọ́n taari àwọn orúkọ sí àwọn káwọn lè mọ àwọn tó fẹ́ ta kàngbọ̀n. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọ́n wá lọ ń gbé líìsì àwọn orúkọ àbáàdì wọ́n lọ ń gbé jáde wípé ẹni báyìí ló jáwé olúborí ẹni báyìí ni ò jáwé olúborí. Wọ́n ní kí àwọn aráàlú kí wọ́n kọ sí kú sí líìsì tó ń jáde lásìkò tá a wà yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ líìsì ló jẹ́ pé àwọn àjọ elétò ìdìbò àwọn ò bọ́wọ́ lù. Inú ìwé ìròyìn The Nation ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn Saturday Tribune láàárọ̀ tòní gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ Yorùbá wọ́n ti dìde o, wọ́n ti ké sí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Ọlágúnso Ìwòyinlọ́lá wípé ó dàbí pé wọ́n mọwọ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì Ayọ̀ Fáyọsé wọ́n mọwọ́ rẹ̀ dáadáa. Wọ́n ní kọ́ kìlọ̀ fún kó má balẹ̀ Yorùbá jẹ́ o, kó má dalẹ̀ Yorùbá láàmú, kí wọ́n kìlọ̀ fún gómìnà àná nípínlẹ̀ Èkìtì Ayọ̀ Fáyọsé. Kí ló dé? Ìdí tí wọ́n fi ní kí wọ́n kìlọ̀ fún ni wípé ìròyìn gbé wípé ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ kan alàgbà Fáyọsé ó ń fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé wípé ó ṣeé ṣe kó máa bẹ lẹ́yìn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nípa ìjínigbé tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí nípínlẹ̀ Ọ̀yọ́ láti fi ba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórúkọ jẹ́. Wọ́n ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹ kó máa tẹnu alàgbà Fáyọsé jáde o. Gẹ́gẹ́ bí àwọn àgbààgbà àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ Yorùbá níbi tí a ti rí alukoro wọn Olóyè Sanya Atofarati tí wọ́n ti kọ ìwé jáde tí wọ́n sì fi ránṣẹ́ sí ọmọọba Ọlágúnso Ìwòyinlọ́lá wípé kí wọ́n fi ránṣẹ́ o sí alàgbà Ayọ̀ Fáyọsé wípé ẹyin lọ̀rọ̀ ó bá ti bọ́lẹ̀ yóò fọ pọ́nká ni yóò fọ káàkiri ni kò ṣeé kó mọ́. Inú àkókò báyìí kọ́ ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó máa jáde ọ̀rọ̀ tó léwu tó lè darúgúdù lẹ̀ tó lè ba ilẹ̀ Yorùbá jẹ́ kò yẹ kó máa tẹnu Fáyọsé jáde. Wọ́n kọ́ díẹ̀ o díẹ̀ lèmíkà ẹ̀yẹ ka ìtókù inú ìwé ìròyìn Saturday Tribune tó jáde láàárọ̀ yìí.
0: Inú ìwé ìròyìn The Nation láàárọ̀ wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà jẹjẹ ọwọ́ kan kò gbẹ́rù dórí àti pé tógìrì ò bá lanu aláǹgbọ́ ò lè ráyè wọlé. Ọ̀rẹ́ ló ń tẹnu àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ Oòdua People's Congress yẹn OPC jáde inú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí èsì wọ́n pè wọ́n ní Oòdua People's Congress Reform lábẹ́ adarí wọn Olóyè Dáre Adéṣọpẹ́ nígbà tó ń rọ gbogbo àwọn ọba àlàyé àwọn olórí agbègbè àwọn alẹ́nulọ́rọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá pàápàá jùlọ lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ẹjẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ o. Ó dàbí pé àwọn kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá wọn ti ń wo wípé àìsí pé àjọ fọwọ́sowọ́pọ̀ wọn ti fẹ́ máa lo àǹfààní ọ̀hún láti máa fi ìwà ọ̀daràn ní ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ ìwà ìjínigbé ìpanípakúpa ìfipá bá àwọn obìnrin ṣe papọ̀ ìwà ìdígunjalè tó fẹ́ máa gbilẹ̀ nílẹ̀ Yorùbá báyìí. Wọ́n sọ nínú ẹ̀ pé àìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ni o. Wọ́n ní gbogbo ìwà ọ̀daràn yìí wọ́n ní òkèrè làwọn ti máa ń gbọ́ tẹ́lẹ̀ ní báyìí ó ti wà láàrin wa ní báyìí. Wọ́n sọ di mímọ̀ wọ́n láwọn gbóríyìn fún ètò tí ìjọba ń ṣe o lórí àti káwọ́ àwọn ìṣòro ètò ààbò èyí tó yẹ kó ṣẹlẹ̀ ní ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n àwọn tó ń rọ àwọn ọba alayé ni àwọn rọ àwọn alẹ́nulọ́rọ̀ àwọn rọ ọmọ ilẹ̀ ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ Yorùbá pé ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ kógìrì wa má lanu ká làǹgbà má ráyè kó wọnú ẹ̀. Inú ìwé ìròyìn The Nation ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: Ẹ jẹ́ mélé ìka tó máa lọ Saturday Tribune náà ló gbé torí pé tẹni tẹ̀kísà ń ta àtàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń jẹyọ lórí ẹ̀rọ ayélujára àti ìwé ìròyìn tí wọ́n sọ di mímọ̀ wípé iṣẹ́ bí ọmọ aláṣẹ jẹ́ òwúrẹ́ ọmọ aláṣẹ là fún ògbóǹtarìgì olóṣèlú jagunjagun olóṣèlú mínísítà tẹ́lẹ̀ rí àmbásádọ̀ tẹ́lẹ̀ rí ìyẹn olóṣèlú músílíò ọ̀bánikòrò tí ròyìn gbé wípé abala míì ẹ̀wù ọ̀tún ló tún gbéwọ̀ lágbo òṣèlú pé àwọn ni wọ́n tún yàn báyìí gẹ́gẹ́ bí ẹni tí ò léwájú fún ikọ̀ tí ó máa polongo ìbò fún gómìnà ìpínlẹ̀ Èkó nígbà tí ètò ìpolongo ìbò tó bá bẹ̀rẹ̀ ní pẹrẹwu ròyìn tá a gbọ́ sọ di mímọ̀ láàrin owó lóṣèlú pé tipẹ́tipẹ́ ni gúnugú ọba nìkòrò ti pa lórí lágbo òṣèlú ọ̀nà jìntà kàlàmàgbò rẹ̀ ti yẹ gẹ̀gẹ̀ lọ́rùn tá a bá ń sọ̀rọ̀ òṣèlú ó kópa nínú ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wọ́n wá ní ìyànsípò rẹ̀ yìí yóò ti jẹ́ kí iṣẹ́ rẹ̀ kọ́jà rẹ̀ kó tún kárí ilé kó kárí oko lágbo òṣèlú nípínlẹ̀ Èkó ni torí pé mínísítà náà tẹ́lẹ̀ rí sínétọ̀ náà tẹ́lẹ̀ rí àmbásẹ́dọ̀ tẹ́lẹ̀ rí ọba nìkòrò ti kópa nínú ìdàgbàsókè ètò òṣèlú láìmọye ọdún sẹ́yìn lórílẹ̀-èdè wa Nàìjíríà àkàìmọye àwọn èèyàn ni wọ́n ti wá ránṣẹ́ ìkíní kú oríire sí sínétọ̀ Muslim ọba nìkòrò ni wọ́n ti ṣe yàn gẹ́gẹ́ bí ẹni tí yóò gbé ikọ̀ ìpolongo ìbò dání fún gómìnà ìpínlẹ̀ Èkó ń gbé ìpolongo ìbò tó bá bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀wu ẹ̀ka nínú ìwé ìròyìn Saturday Tribune.
0: Inú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ ǹjẹ́ ẹjọ́ rẹ̀ pé ìjọba ìpínlẹ̀ Enugu wọ́n mà ní pé àwọn mà ti pàṣẹ ìjọ àwọn ni wọ́n pàṣẹ fún láàárọ̀ tòní wọ́n sọ nínú ẹ̀ pé lórí ètò ìpolongo táwọn èèyàn kan fẹ́ fẹ́kọ̀ wọ́nì láti ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà Peter Mbà wọ́n ní ẹ̀yìn ọlọ́jà tẹ wà ní agbègbè náà wọ́n ní ẹ fẹ́ ti gbogbo sọ yín pa ẹ fẹ́ lọ máa ṣe political rally wọ́n ní àfàró lórí ẹ̀ o ẹ má lọ jótè láwọn olóṣèlú lẹ́yìn lásìkò tá a wà yẹn sílẹ̀kùn ẹ jẹ́ kí àwọn èèyàn láyè ìrajẹ́ jẹ́ tẹ̀bẹ̀ weekend ẹ má tilẹ̀kùn torí pé ẹ fẹ́ lọ ṣe political rally ní ìpínlẹ̀ Enugu ẹni tó jẹ́ alákòóso lórí ètò ìsọfúnni ní ìpínlẹ̀ ọ̀hún yẹn ọmọwé Malaki Agbo àwọn ni wọ́n sọ ní mẹ́nu ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ yìí wọ́n láwọn máa wú gbọ́ ni nípa àwọn ọlọ́jà ni kò ní sí ní ìta ọjà lẹ́ni o a fẹ́ lọ ṣe rádì fún ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà Peter Mbà nípínlẹ̀ Enugu fún ìdí èyí ẹ̀ ní láǹfààní àti ìrajọ́ nírọ̀ o ẹ sílẹ̀kùn ẹ jẹ́ kí wọ́n ẹtajà
1: ojú ọjọ́ kan ní wáyé
0: o ẹtajà fáwọn aráàlú o ẹ bá ti ṣọ́ọ̀bù pakẹ́lọ́ máa jóde láwọn olóṣèlú lẹ́yìn o wọ́n yí bó ṣe jẹ jáde nínú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe lọ láàárọ̀ tòní ṣùgbọ́n àtẹ̀jíṣẹ́ ìyá gbọ́dọ̀ jẹ́ torí pé ìyá wa ni ìyá wa ló fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ sí wa yẹn Alhaji Usamotu Akinyemi Yalọ́jà ìlú Ìkọ̀tún ọmọọba Ìkọ̀tún Láísì Aṣíwájú ààyè gbà mí wọ́n máa ń kí àná wọ́n ní oro lana o wọ́n ní ká bá wọn kí àná àwọn kú ayẹyẹ ọjọ́ òbí òní arábìnrin Salamota ìyàwó Gàsá Lílá Gègé wọ́n ní ọmọ lọ́tà odò ní ọmọ aró dẹ̀dẹ̀ wọmi àṣeyí Sàmọ́dún Àsàmọ́dún Sẹ̀mí nínú owó nínú ọlá nínú àìkètèkún tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ tẹ bá lo gba ọdún láyé èdè ni kẹ́ ẹ fi ṣe àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà bí Alhaji Usamotu Akinyemi ìyálọ́jà ìlú Ìkọ̀tún bí wọ́n ṣe fi àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́ sí wa láàárọ̀ tòní
1: ọ̀túnradédè
0: jòlúyè kí pẹ́ńsọ́nẹ́bù ọ̀fíìsà wọ́n tún fi rán àáfàá mi Abdulfatah Abdulgafar wọ́n nígbà ní Adákun báńkì àná mi dáadáa torí pé òrò lànà.
1: Màmá ń ṣe bí Samot ọ̀nṣẹ́bí o ẹ̀mí agùn ẹ̀ lálàáfíà
0: lágbára
1: ọ̀nà ẹjẹ́ máa lọ Abdulfatah Abdulgafar ló kọ́ tọ̀dọ̀ tèmi.
0: Adúpẹ́ lọ́wọ́ olóòtú wa Mr. NRC Abiodun
1: Elúgba ju
0: NRC Blessing
1: Ọ̀kágbárí Aluko
0: Blessing Aluko Adúpẹ́ lọ́wọ́ yìí pátápátá Adúpẹ́ lọ́wọ́ gbogbo ìyá aago mẹ́sàn-án àwọn onírè á máa pèrè fún yín lórí ètò ìròyìn tó aago
1: mẹ́jọ. Ẹ pèrè kàn wá o.
0: Àsí látiwájú Balago mẹ́jọ àbọ̀kọ̀lé ṣèkì àkúba tí mo tẹ́hàn ńlá
1: Oyedokun
0: Ghania àti Bello
1: Ashley lórúkọ tí mi. Okúṣẹ́ takuntakun okú òun látàárọ̀ kò ní rẹwà.
0: Ami.
1: All right, bye.
0: For now.

àti gbogbo oṣù yóò tó kù ìrọ̀rùn ló bá ní lọ́dọ̀ tiwọn àwọn àfáà tó mojú tún ìrìn àjò àjà tí ó múra wọn ti wà ń kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kíka alukùránì oúnjẹ ìgbàdégbà ètò ìlera tó péye ilé ìtura tó súnmọ́ aráàlú ní mọ́kà àti mọ̀dínà ziara sí gbogbo àyàṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí ilé iṣẹ́ alukubro international services limited ní nọmba b3 amori shopping complex oore lópe bus stop ẹgbẹ́ga nípínlẹ̀ èkó fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé alukubro international services limited sórí 0803-501-6171 tàbí 081-796-35353 alukubro international services limited àwọn làgbà lọ.

olóore lóore ń wọ́tọ̀ ilé olóore kì í wó sọ́ tàwọn òṣìkà ni kì í wó kù kọ́lọ́run bá jòkó jẹ́ kó rèé wọ̀ sọ́dẹ̀ gbogbo wa láàárọ̀ tù ní ẹkáàárọ̀ sà ẹkáàárọ̀ mà ẹkáàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ gani àtọmọ bello ayáṣúrò oníkẹfà pèrètẹ ẹ bá bọ́ akálọ lórí ètò ìròyìn tiwa láàárọ̀ tù ní.

0: ẹ̀ orin alúyà òní kan lẹ́nu gbogbo wa ma ń sọ mo tún ma ń tẹnu mọ pé lọ́pọ̀ ọgbà ta bá ti ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tá a bá ti rí gbà ẹja hallelujah ẹja ìyìn ọlọ́run torí pé inú ìyìn lọlọ́run ń gbé ọ̀pọ̀ nínú wa lọ́jẹ́ pé torí nǹkan tí a ń béèrè tá a ti rí gbà nǹkan tá a ń fẹ́ tí ò ti tó wa lọ́wọ́ a máa gbàgbé àti dúpẹ́ ilé ìta ti rí tí ẹ bá ní ọmọ kékeré kan sìn tẹpẹ akànjí wá wá lọ rí bàmí ra àkàrà wá tí ọmọ ń bá lọ bá yẹn ra àkàrà lénìí tó dọrọ yọkẹ tẹ akànjí o ọ abámi ra búrẹdì tọmọ ń lọ tó bá dijọ kẹta tẹ pé akànjí tẹ bá sọ pé ó sì ṣe wọn àná akànjí ò ní lọ tẹ bá ran bẹẹ bá ran lẹpà kò ní lọ kí ni ká ti á pe ọlọ́run wa bàbá tó fún wa lójú ta fi ń rí ó fún wa nímọ̀ àfi ń mí ó fún wa lẹ́nu àfi ń sọ̀rọ̀ ẹnu ta fi ń sọ̀rọ̀ náà látún fi ń jẹun nǹkan ò sì dí kan lọ́wọ́ àtún fetí gbọ́rọ̀ gbogbo ẹ̀ sì ṣe lórí ara kan náà àtún ní nǹkan kan tó ń lù kìkì wọ́n ní kinní tó ń lù ń gbà yà wá kìkì níjọ́ tó bá dákẹ́ ń jọ́ ń lè mí bọ́ ẹ wọ ọjọ́ tọ́lọ́run ti dá wa ẹ wò gbà tí kinní tí ń lù kìkì kìkì tí ò dáwọ́ iṣẹ́ dúró kò sì sí bóyá ipò kan là ń fún àbí ẹ́ńjìnì kan ni àbí tí ń fi yín tó tó àbí èsì lẹ́dùmarì ọlọ́run ṣeun lọ́pọ̀lọpọ̀ wọn a ní láti máa yan ọlọ́run lógo àwọn nǹkan tí ẹ̀ ń wá tẹ́ ẹ̀ tí ì rí tẹ́ ẹ̀ ń lé tẹ́ ẹ̀ tí ì bá torí pé ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yìí ẹ jẹ́ àmà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ti ṣe àwọn nǹkan tá a fura sí pọ́lọ́run ṣe àbí ẹ rò pé mí tẹ́ mi atẹ́gùn àlàáfíà tẹ́ ń gbà sí mi ẹ̀rù pẹ́ tọ̀ yín ni ẹ̀ tọkọ àdúmí orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ni àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ wá wo bọ́lọ́run ṣe wá lórí o fi àwọn èèyàn má jẹ́ èèyàn tẹ́kẹ́ wa wọ́n ti wà lẹ́yìn wọn ò dẹyin bọ̀ lórí ètò yìí wọ́n ràn wá lọ́wọ́ iná ní tan wo yín láṣẹ ìdùmàrè bàbá wa alhaji ọ̀túnba adéwálé sábà náà balógun adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ní pasan ẹ ní pòfo ẹ ní pàdánù láṣẹ ìdùmàrè ẹ máa mọ owó nù owó ni.
1: àwàlà sábà náà wálé ọmọ balógun o ọkọ wọn láńlé bèbí o lédi mọra ẹ ń bàbá oyin dà o.
0: iná ní tan oyin láṣẹ ìdùmàrè adúpẹ́ gan lọ́wọ́ yín olóye oyè inú gan oríṣẹ́gun ọba túndé àwọn ẹgbẹ́ wọn wọn ṣùgbọ́n gba ayé mọ̀ wọ́n sí àárín makọ ìdí ni pé wọ́n fẹ́ràn ire irú ètò tó bá ti mú ire dání báyìí wọ́n gbẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo oṣooṣù ni wọ́n ràn wá lórí ètò yìí pé ètò yìí ọ̀gbọ́dọ̀ kúrò lórí atẹ́gùn gbọ́dọ̀ kú wọ́n tún wá fún wa káàdì pé gbogbo ọ̀sẹ̀ ká máa fáyìn tó bá kọrin tó bá tẹ́ wa lọ́rùn iná ò ní tan owó yín o owó baba dami owó ò ní gbẹ lọ́wọ́ yín adúpẹ́ pẹ̀ lọ́wọ́ yín o ẹnjìníà peter tó yan mọ́tọ́ṣọ́ small body big engine baba adúpẹ́ lọ́wọ́ yín o baba wa ń kádàdà lọ́wọ́ báyìí láyọ̀ àtàláfẹ́ ẹ̀lẹ́dẹ́ o wọ́n mọ̀ ṣe wà ń kádàdà wọ́n tún gbọ́ wa ọlọ́run ní pinyin pa wọ́n nífẹ̀ẹ́ wa pọ̀ wọ́n ràn wá lọ́wọ́ ọlọ́run ọba ò ní pinyin pa o fìlà funfun bàtà funfun gbò ẹwù funfun ṣòkòtò funfun gbò inú yín funfun torí ẹ lè ṣe máa ń wọṣọ funfun inú yín mọ ẹyin gan ni abinú fún bí ẹ máa bìtàlẹ ẹkùn bíi tákàdá lágbára ọlọba ayé òní depo sáàlà yín lágbára ọlọba ẹ tún máa tuntun sí ni ẹ ní dọtí láṣẹ ìmọ adúpẹ lọwọ yín o. gbọ́tà ló jẹ́ kókò àrúgbó èmi kọ́ ló jẹ́ kókò àrúgbó ọmọ tẹ̀sán ló jẹ́ kókò. kókò àrúgbó náà kò ní ha yín léyìn kò sì ní pa yín lórí láṣẹ ìmọ adúpẹ lọwọ yín o. alhaji prince lóní kò ìjọsìn n máa dúpẹ́ lọ́wọ́ yín gbọ̀ngbò mo mọ orí tẹ́ ń ṣe fún mi ọlọ́run ní pinyin pa lágbára ọlọ́run bá àtúbọ̀tán yóò máa dà á. bàbá yìí mo ní tẹ́yà bá gbé iṣẹ́ fún bíi ti láyé construction kó ń tàn lọ sùn ìdí ni pé wọ́n lóòótọ́ pọ̀ ìwọ̀n abáyé ṣiṣẹ́ yín tó yẹ pé mo agbámúṣe gidi bẹ́ẹ̀ bá sì rí ọmọ tó ń ṣe lóòótọ́ bẹ́ẹ̀ bá ti rọ́ ọmọ bá yóò rárín ìdánsáàkì lára ẹ̀ lágbára ọlọ́run bá tí yín ò ní bàjẹ́ kò ní tán fún yín o níwọ̀n ìgbà tó ṣe pé ìtọ́ kì í tán lẹ́nu ìtọ̀ kì í tán di àkèrè owó.

0: ìṣẹ̀lẹ̀ bí i òótọ́ ṣe ń lábẹ́ owó onílù àbílù nínú rẹ̀ àwọn tó mọ báyìí ṣe ń lọ ló ń wáyéjá ìbéèrè ń fàdààmú ìgbọ́ràn ń dáàbò bo ni ẹ̀mejì ni ó gbọ̀wọ̀sàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ohun tí ṣẹ̀dá fààyè gbà ayé ń yí bí ṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ẹ pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́sáyé aláyọ̀ tí ṣẹ̀dá dáma ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ àbí àkàrà wọn pa lọ́kápá ẹ̀kọ́ gìrì yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachet lọ́jà àtilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: VGN see something say something. Ẹni tó rí lè má pa ẹni tó pa lè má mọ̀ ẹni tó mọ̀ lè má kun àgbàjọ wọn la fi sọ̀yà àjèjì ọwọ́ kò gbẹ́rù dórí àjọ fìjìláńtẹ́ group of nigeria vgl ló ń ké sí gbogbo aráàlú akf fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀ tẹ́ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín èyí tó lè dọ̀mí àlàáfíà lóyún ẹ pé kọ́ máa daṣẹ̀ sọ ògún túnde tí wọ́n jẹ́ kọ̀mándà vgl lagos command sórí 0802-352-7478 0802-352-7478 tàbí 0806-620-3593 0806-620-3593 ẹ̀sìn lè pe alukoro VGN Lagos Command Bola Odus sórí 0803-436-3090 0803-436-3090 VGN see something say something olùkéde Comrade Bola Odu Bola aka Bola Odus láti gbẹ̀rígbẹ̀.

0: yaleta o iroyin yaleta la mu wa fun yin lati le se bond fm 92.9 to kale si onigbongbo ikeja gra ni ipinle eko ebel ojetunde lo ni royin yin awon iso abo the nigeria security and civil defense corps NSCDC ti se awari ibi kan tawon ajinigbe n ka won eyan pamo si lagbegbe badagiri ni ipinle eko nibi ti won ti tu awon eyan mani le logun sile pelu omode kekere kan ti won si fi sikun ofin mu merin lara awon koloran si ohun to je pe awon onise meji ju pe ki won ma ji awon eyan ko koja enu bode lo si awon orilede amulegbe wa awon arufin ohun ni won so wi pe won je omo orilede Togo Benin ati Ghana ni won fi sikun ofin gbe nigba ti awon pelu eso NSCDC gbena woju ara won nilu kan ti won pe ni Itoga lagbegbe Badagri alagba Adedotun Kesoro to je oga agba fawon eso na ni ipinle Eko lo fi oro na lede nipase agbenuso fawon eso ohun iyen Oluwaseun Abolurin oni aseyori ise awon eso NSCDC yi ko seyin ogbon atinuda ati imo amolo ati ifowosowopo awon ara agbegbe na lo mu ka won ori ise na se tori pe o pe die ti se ibi ohun tin lo lagbegbe na to je pe gbogbo igbiyanju awon ebi awon ti won ti jigbe lo ja si papo lati ri awon eyan won gba sile lowo awon ajinigbe ni bayi awon koloran si ohun yo foju wina ofin ni kete ti iwadi ba pari gẹ́gẹ́ bí ìgbìyànjú ìjọba ìpínlẹ̀ Èkó láti se kóríyá sí ẹ̀ka ìtòlera Health District 6 ti gbé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ méjì kan kalẹ̀ ní ẹ̀ka àyẹ̀wò Laboratory Process Management fáwọn òṣìṣẹ́ ẹ̀ka náà lágbègbè wọn. Wọ́n gbé ètò náà kalẹ̀ láti se àlékún ìmọ̀ fáwọn tó ń ṣiṣẹ́ lẹ́ka yìí kí ìmọ̀ wọn tún lè rú gọ́gọ́ sí i. Kí wọ́n sì lè bẹ́gbẹ́ pé nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún akọ̀wé àgbà ní Health District 6 Dr. Olúfẹ́mi Ọmọlúlú ṣàlàyé pàtàkì iṣẹ́ àyẹ̀wò laboratory nínú iṣẹ́ ìtòlera. Dr. Ọmọlúlú wá gba àwọn akópa níyànjú láti túbọ̀ tẹ̀síwájú ní pàtàkì jùlọ nípa ọ̀nà ẹ̀rọ fún iṣẹ́ ìríjú wọn. Ó tẹ̀síwájú pé kí àwọn akópa ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ kí ẹ̀ka ìtòlera ìpínlẹ̀ Èkó lè máa fò sókè lálálá. Kò ní jù báyìí lọ lórí ìròyìn ìyálẹ̀ta tòwúrọ̀ yìí láti Bond FM 92.9. Shelly Weyano, lolo otu royin emi ebe lo je tunde ni mo ti ka se ti gbo yin eku si mi opin ose
1: ejumare lojiri ewa fakuko ejumare lojiri ewa fakuko oba oke lojiri ewa fakuko ejumare lojiri ewa fakuko nibi ka keje ati po lowo o se royin bond fm awa ma lo ba
2: 92.9 Band FM 92. Band FM

ẹkú dé lásìkò yìí o láti ibi tẹ́ ti ń gbọ́ wa ní nàìjíríà yìí ni àti ní gbogbo ibikíbi tẹ́ wà tẹ́lẹ̀ máa tẹ́tí sí wa ní wákàtí nínú iléeṣẹ́ rédíò yìí gangan. Iléeṣẹ́ ìfẹ́lápọ̀ yìí global concept leléyìí kí la máa ń ṣe kí ni iṣẹ́ wa abániṣe síwé dàjẹsà sọ́kàwé ìgbàlódé tó kì í kú tó kì í rùn tí wọn kì í kó èmi á máa sọ pé ẹ̀rọ gúngùn síwé dàjẹsà ẹ̀rí pé ó máa gbé gbogbo iṣẹ́ tó ṣe jáde fún yín síwé dàjẹsà òdun ni kìí sàmù fọlọ́kọ mọ́ gbogbo èèyàn ló ti mọ́ torí màtá kọ́kọ́ bẹ̀rẹ̀ tá ń pariwo ẹ̀ pé síwé dàjẹsà sọ́kàwé tó kì í kú tó kì í rùn tí wọn kì í kó tí ò lè ń gbà púpọ̀ àwọn èèyàn sọ pé irọ́ ni ṣùgbọ́n síyìn ó ti di ohun tí gbogbo ìlú ṣe báyìí a lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀rọ bá ìsọ̀rọ̀ ìfẹ́ lábọ́ yìí rèé o tẹ bá fẹ́ pè wá 08032958814 08032958814 tàbí 09116863759 09116863759 gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ kọ́lé lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun síwé dàjẹsà ní kẹ ṣe ẹ má ṣe sọ́kàwá yìí àtijọ́ mọ́ ṣe síwé dàjẹsà tí wá yìí tá a bá ṣe fún yín ẹnìkan lè páàkì mọ́tò lé lórí àwọn kọ́ńtò tá a máa bèèrè lọ́wọ́ yín tẹ bá pè wá òun ni ṣé ilẹ̀ ibi tẹ fẹ́ ṣe ṣẹlẹ̀ olómi ni ṣẹlẹ̀ gbígbẹ ni ìbáwò lẹ máa ṣe torí ẹlòmíì àpè wá sí ó di bí oṣù mẹ́fà kò ti tó pé àpò ti rẹ́dì kò dẹ̀ mọ̀ pé nǹkan wọ́n sí nílùú so táìmù tẹ máa ṣe tabalẹ̀ sọ iye owó ẹ̀ fún yín ṣe ti rẹ́dì láti ṣe àwọn nǹkan tá a máa bèèrè lọ́wọ́ yín nìyẹn so ẹ má dagun lá láti ṣe síwé dàjẹsà sílé yín tẹ̀ ń kọ́ yẹn ẹ pé ìfẹ́ labó yín ẹni bá mọ ojú oògùn nípa bìnín rè nínú ká ṣe síwé dàjẹsà àlọ́wájú àwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa ni o bẹ́ẹ̀ ni ìfẹ́ labó yín tó bá ń sọ àwọn tó jẹ́ gbòógì tó mú iṣẹ́ yìí wọ ìlú yìí a mọ̀ pé a lè fọwọ́ ìfẹ́ labó yín global process a lè fọwọ́ sẹ́yìn gbogbo ẹ̀yin tẹ̀lẹ̀ tí ń ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin plumbers gbogbo ẹ̀yin engineers tẹ̀ ń sọ fún àwọn clients yìí pé síwé dàjẹsà ní kàn ṣe ẹgbẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ bàbá tó bọ̀ dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ tí náà ní díṣẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run máa dìde fún ọ̀rọ̀ yín lágbára lọ́wọ́ ọlọ́run ẹ má tẹ̀tì láti máa recommend síwé dàjẹsà yìí fáwọn clients yín gbogbo gbogbo ẹ̀yin tẹ́ kọ́lé sínú omi ní orí àlẹ́ kọ́lé sínú omi ẹ̀rú mẹ́rin ṣe sọ́kàwé ẹ kàn sí iléeṣẹ́ ìfẹ́ labó yín mímí kọ́ ní ìmí ẹ fọkàn balẹ̀ ṣé mo sọ́kàwé sínú ilẹ̀ olómi ó máa fún àwọn èmi ní ìṣù ó fún ọ ní problem láìgbà láti nítorí síwé dàjẹsà yìí infact ìyọ̀tọ̀ mi làwọn èèyàn wà so ó kọ́lé sínú omi ẹ̀rú ń bẹ̀ láti ṣe sọ́kàwé kò sí iléeṣẹ́ ìfẹ́ labó yín ká bá yín wá ṣe síwé dàjẹsà yìí bákan náà gbogbo ẹja ti níta ayé àtijọ́ ẹ fẹ́ convert ẹ̀ sí tòde òní ẹ kàn sí iléeṣẹ́ ìfẹ́ labó yín a dúró digbí o a wà ní block 178 kudaki market nílùú ìkọ̀tọ̀ egbè bákan náà la wà nílùú ògìjọ ẹrọ bá ń sọ wá lẹ́kí tó máa lọ 08032958814 08032958814 tàbí 09116863759 09116863759 ẹ bá iléeṣẹ́ olórin ilé ìdòwòpọ̀ a máa retí yín o ire o.

0: ẹni tó ti kọ́lé àtẹni tó tún fẹ́ kọ́ ìròyìn ayọ̀ rèé láti ilé iṣẹ́ ìfẹ́ làbóye global concept tó pè yín láti wá jà fàlẹ́ modern sokewe tí a pè ní sandwich digester ọ̀nà ìgbàlódé láti pa ìgbọ̀nsẹ̀ mọ́ pẹ̀lú ìrọ̀rùn à ń ṣe biofilm àti biogas tí ẹ tún lè máa yọ gáàsì dáná látara ẹ̀ lówó tí ò gani lára gbogbo ẹ̀yin tẹ́ ní sokewe àtijọ́ a lè bá yín yí padà sí ti ìgbàlódé tí a pè ní sandwich digester bákan náà la ní kẹ́míkà tí ó lè sọ ìgbọ̀nsẹ̀ domi láìṣe ìpalára kankan fún sokewe yín ẹ kàn sí ilé iṣẹ́ ìfẹ́ làbóye global concept ní block yk 78 kudak international market ìkọ̀tún egbe lagos tàbí kẹ́pẹ́
1: 0911-686-3759 0803-295-8814
0: ìfẹ́ làbóye global concept olóòtú.

ẹkúnlẹ̀ lásìkò yìí o láti ibi tẹ́ ti ń gbọ́ wa ní nàìjíríà yìí ni àti ní gbogbo ibikíbi tẹ́ wà tẹ́lẹ̀ máa tẹ́tí sí wa ní wákàtí nínú iléeṣẹ́ rédíò yìí gangan. Iléeṣẹ́ ìfẹ́lápọ̀ yìí global concept lílé yìí kí la máa ń ṣe kí ni iṣẹ́ wa kábá ń ṣe síwé dàjẹ́sà sọ́kàwé ìbàlódé tó kì í kú tó kì í rùn tí wọn kì í kó. A kí ẹkún dédé àsìkò yìí o láti iléeṣẹ́ ìfẹ́lápọ̀ yìí global concept láti ń kí yín o ẹkún bí ojú ọjọ́ ṣe rí o gbogbo àsìkò ló máa bá wa lára mu. Kí ni iṣẹ́ tí ìfẹ́lápọ̀ yìí global concept ti ṣe gbogbo náà lẹ ti mọ̀ kábá ń ṣe dàjẹ́sà tá à ń pè ní sewage digester. Ẹyin náà mọ̀ pé mo ká ṣe sewage digester ìfẹ́lápọ̀ yìí lọ wájú àwọn tó kù ń tẹ̀lé lẹ́yìn mi. Bẹ́ẹ̀ ni kí ló pè sewage digester kí n tó máa bọ́rọ̀ bọ̀ ẹ jẹ́ kó pe àwọn ẹ̀rọ bá ń sọ wà fún yín 08032958814 08032958814 tàbí 09116863759 Seven digester ni ọ̀tá ń pè ní modern sọ́kàwé sọ́kàwé tá a máa ń ṣe sílé gbogbo àwọn ọ̀nà àwọn ọ̀tá ń pè ní sọ́kàwé tá a máa ń ṣe sílé. Wọ́n máa fi ilé ìpààrọ̀ eléyìí tí à ń lò ní ayé àtijọ́ ìyàtọ̀ dẹ̀ wà ń bẹ̀ gédé ń gbé eléyìí ò kì í kú kò kì í hù wọ̀n kì í kó. Tọ́mọtọ́ àbálẹ̀ ti ṣe báyìí ó máa ṣàfihàn lọ fẹ́ẹ́fà ni awéárà ti ayé àtijọ́ dẹ̀ rèé tí wọ́n bá ti ṣe yẹn ẹ̀bọ̀n gbogbo náà la mọ̀ pé ó máa ń kún wọ́n máa wá ń fà ní gbogbo ìgbà ni bẹ̀tẹ̀lẹ̀ digbí ni ṣùgbọ́n àyè tẹ́lẹ̀ máa gbà ó kéré sí ti àyè ti ayé àtijọ́ yẹn máa ń gbà ṣẹ́tẹ́lẹ̀ àwọn ìyàtọ̀ ẹ̀ sì so ṣẹ́wé dẹ̀jẹ́ sàrífọ̀ kò balẹ̀ ju ti di tayé àtijọ́ lọ gbogbo àwọn tàbí ti ṣe fún dẹ̀rí gbogbo wọn ni wọ́n mọ̀ pé báyé sọ iná ló ṣe rí a ti ṣe fáwọn èèyàn tipẹ́tipẹ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn engineers tẹ́ ẹ̀ ń rìn fáwa sí àwọn èèyàn gbogbo ẹ̀yìn plumbers tẹ́ abáyín tẹ́ ẹ̀ ń rìn fáwa sáwọn èèyàn a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bá ṣeṣẹ́ ti gbogbo ti yín náà ọlọ́run bá rí dójú tì yín gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ń kọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí torí èmi ò gbà gbọ́ pé ìlú ò da ìlú ọmọ adámú gbogbo wa ni gbogbo àwọn tó ń kọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun sewage digester ni ká ẹ máa ṣe sewage digester ẹ pe iléeṣẹ́ ìfẹ́lápọ̀ yìí ká bá yín ṣe sewage digester yìí sọ́kàwé ìgbàlódé ẹ lọ́ bá ń sọ̀rọ̀ wá rèé 08032958814 08032958814 tàbí 09116863759 lẹ́ẹ̀kan sí 09116863759 gbogbo àwọn tá a ti ṣe sewage digester yìí fún gbogbo ni wọ́n ń gbádùn ẹ̀ títí di ọ̀la. Yàmọ̀ iléeṣẹ́ wa wà digbí ní block YK78 Kudaki Market ní ìlú Ìkọ̀tọ̀ Egbe bákan náà làwọn hospital road ní ìlú ògìjọ gbogbo ibi tí bá ti fẹ́ kọ́lé kò síbi tí ọwọ́ ìjà ni ibi tí wà dé bákan náà gbogbo ẹ̀ta ti ní sáyà àtijọ́ ẹ fẹ́ kàn bá tẹ̀ sí digester ẹ kàn sí ìfẹ́ làbó yìí lórí 08032958814 a máa retí yín o ẹ ṣe gan o.

0: ẹni tó ti kọ́lé àtẹni tó tún fẹ́ kọ́ ìròyìn ayọ̀ rèé láti ilé iṣẹ́ ìfẹ́ làbóyè global concept tó ń pè yín láti wá jà fàní modern sokeway tí a pè ní sewage digester ọ̀nà ìgbàlódé láti pa ìgbọ̀nsẹ̀ mọ́ pẹ̀lú ìrọ̀rùn à ń ṣe baofil àti baogas tí ẹ tún lè máa yọ gáàsì ìdáná látara ẹ̀ lówó tí ò gani lára gbogbo ẹ̀yin tẹ ní sokeway àtijọ́ a lè bá yín yí padà sí ti ìgbàlódé tí a pè ní sewage digester bákan náà la ní kẹ́míkà tó lè sọ ìgbọ̀nsẹ̀ domi láìṣe ìpalára kankan fún sokeway yín ẹ kàn sí ilé iṣẹ́ ìfẹ́ làbóyè global concept ní block yk 78 kudaki international market ìkọ̀tún egbe lagos tàbí kẹ́pẹ́
1: 0911 686 3759 0803 295 8814
0: ìfẹ́ làbóyè global concept olóòtú sewage digester.
2: So a dupe ni owo Olorun eh fela boyin oju oni tin aki gbogbo ebi baba wa belo eh lori iku iya wa late alaja simbi mo moreti ola belo eh pe august 15 ile a ma soku mama wa eh awon ni are musulmi ni agbemare center mosque iye egbe jundu 9 oju oni tin aki alaji fatai to je belo pe e ku pale mo august 15 ni alaji akim honorable yepe ni lecturer emi ati wasu omo to mo kolo lajo samson jona iya wa sunre o iya olunore a gbogbo wa pata a tu pada rira ni ojo mejo number mi ni 08233462512 baba said tilo aso mi ogboro pelu yin mo nbo agba e se o o ti jo mejo e no foro lada
3: oluwa ose
4: oluwa ose
5: Seraphim, Unification Church of Nigeria, Ono Iwa Mimo, Okeayo Okeosegun, to wa ni number 13, Ayetoro Street, off Jacob Street, Fade in Lagos, Lade Akosu Mamawa, Apostolic Mother, Senior Prophetess Doctor, Abosede, aka Ijeru, Odasile Ijo Okeayo Okeosegun, Npe gbogbo eyan, TV Ayeye Isindupe, Odun Kejidinlogun, ti won da ijo na sile, ati ikowojo fun kiko ile ijosin na, oni 50 million naira, eyi to ma waye lojo Sunday, ojo kejidinlogbon osu kefa odun ta wa yi. Ile ijosun bere laago mokanla aro ni gbogbo ile ijosun na to wa ni number 13 Ayetoro Street off Jacob Street Fade in Lagos pelu akori ifihan ogo manifestation of glory Matthew 24 verse 30 olodanileko ojo na ni Pastor Isaac K Abiara ati opopopo awon ojise Oluwa ti o ma da wa leko lojo na pelu adura kiko kikan gbogbo eyan la pe lati wa ba agbegba opo
3: Oluwa ose
4: Oluwa ose
6: Band FM.

ganado.

Fun FM. Fun FM.

ìdí tí ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sì bẹ̀wọ̀ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlẹ̀ wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá ṣé sì gbọ́yìn.

ọlá, ọlá, owó, ipò, afẹ́, ọ̀rọ̀, àtìgbàgbà yìí lọ jẹ kàrà lógún ayé wa. Ìjọrọ Ọlọ́run ti pòórá lọ́kàn gbogbo ayé. Owó la wá bẹ̀rù láyé báyìí jọ Ọlọ́run. Mo fẹ́ lówó, mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò gbọ̀lọ̀, mo fẹ́ dábìlà tẹ́nìkan ọ̀dárí láyé, mo fẹ́ dánkú bí ewúrẹ́, mo fẹ́ tutù nìyẹn jọjọ lẹ́wà bí kókó etídò. A ti gbàgbé wípé ilé ayé yìí ni gbogbo rẹ̀ nù. Òní ta ṣe lọ́ṣọ̀ọ́ àti títa kúlẹ̀ kẹ̀sí. Ilé ẹni ó padà gbogbo rẹ̀ jẹ. Ìta ìjọyín, ìta ìlú ajẹ̀dọ̀, ìní àti fún panu. Ẹ ti ẹ̀gbọ́n náà. Aṣọ wo ló wà tí ò ní kó? Òòrùn wo ló là tí ò ní wọ̀? Ojúmọ́ wo ló mọ́ tí ò ní padà ṣú? Ọmọ èèyàn wo ló wá ní ayé tí ò ní kú?

ìdílẹ́yìn ti ń ṣayẹ̀ nítorí agbára ayé tẹ̀ ní ẹ̀ ń pẹ́ nílẹ̀ lẹ́kùn yayé kiri ẹ ti sọ̀pọ̀ ayé aláya dúró ẹ sọ̀pọ̀ ọmọ ọlọ́mọdé aláìní bàbá ẹni ilé tó lù lẹ́ ń dùn kò bànújẹ́ sí kò sẹ́ni tí ó mú yín torí agbára ayé tẹ̀ gbójúlé ẹ má gbàgbé ébó tí ò ká pẹ́ láyé tó a ó pẹ́ lọ́rùn bẹ́ẹ̀ gbogbo tá a bá sì gbáyé ṣe la ó gbòmí rẹ̀ ìwé mímọ́ ní kíyèsí èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣe ẹ jẹ́ ya ayẹ iṣẹ́ ọwọ́ yín wò báyìí kò ní àgbẹ̀rúkú ọ̀pọ̀ kọ́mọ́ ọ̀la àgbẹ̀rúkú ọ̀pọ̀ kọ́mọ́ ọ̀tún la àgbẹ̀rúkú ọ̀pọ̀ kọ́mọ́ ọjọ́ kan fẹ́ẹ́ dé tọ́kọ́ náà pàdé mọ́ ilé ayé asán tí ò já mọ́ lọ ẹni tó ń sáré owó kiri ẹni tó ń sáré ọlá ẹni tó ń sáré ipò ẹ má gbàgbé pípé àwọn kan sáré rẹ̀ bẹ́ẹ̀ lánàá kí kó ṣe pé wọn ò bá wọn lé owó wọn bá owó wọn wá ipò wọn rí ipò kódà gbogbo agbára tó wà láyé yìí ló jẹ tiwọn ṣùgbọ́n àwọn ọ̀dà lónìí wọn ti dẹni ìgbàgbé wọn ṣe é dáa wọn ò ṣe é dáa wọn rò ó pẹ̀lú ọlọ́run tó láyé tó lọ ayé asán àtòwó bọ́ńtọ́lá àti àtòwó tá a fi ṣayé ìbánìyí tó bá jẹ́ ibi lọ́jọ́ tá a bá kú a máa kún ọ lọ sọ́run inú mi dùn o níjọ́ tí mo gbọ́ pé bàbá olówó àdúgbò ara ọkọ̀ òkè ó dààmú ju mi mo tó fi rò ẹ̀ ṣùgbọ́n wá dùn mí níjọ́ tí mo gbọ́ pé bàbá olówó àdúgbò wa kú tí mo sì sí ọkọ̀ òkè náà mo ní kí ni yóò máa wá dùn tó bá tẹ̀ mí báyìí asan lásán lásán.

0: Band FM.
1: Alabaru! Alabaru! Alabaru! Oh yeah, let me tell you.
2: Baba wa, somo yu wa kere ju ferui.
1: Kiloko mbe, bono mi deleru, somo le yoke.
2: Daddy wa, omo ile jomo ni. Ije ti emo ipe ko darara kama afi awon omode sise agbara kama lo won nilu eru tabi kama afi iya je won awon omo woyi awon ni ojo iwaju wa leyin wa ola ajo agbaye yin United Nations papa won fajuro gidi si ki a ma fi awon omode sise agbara koda ijiya to gbokun be labe ofin orilede Nigeria fun eni ti owo ba te to fi awon omode sise agbara
1: to ni omo ni a je pe mi o ni se be mo o
2: e ma se be mi o nitori pe ojuse gbogbo wa ni ojuse temi láti rí pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
0: Band FM
3: 92.9.
4: Láti lè ṣe Band FM 92.9 dúpẹ́ pé ẹ̀ ń darapọ̀ mọ́ wa láti ìdájídé àsìkò yìí à ń tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò wa. Lọ́lọ́kan òjọ̀kan ní báyìí aago 12 àti ku ìṣẹ́jú 16 ẹ má bínú gbọ́ olólùfẹ́ ètò ẹ̀tọ́ mi tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa bá pásítọ̀ Akínbọ́láde àti Ayọ̀kúnlé Ajayi ẹ máa bá wọn pàdé lórí àkọ̀tun ètò náà ṣùgbọ́n wọn ráyè láti wá sóde ní ọ̀sẹ̀ yìí ẹ má bínú. Láìpẹ́ láì jìnà á lọ darapọ̀ mọ́ àwọn ògo wẹrẹ wa torí pé àwọn ni ọpọ́ súnkàn láti tún ṣe ètò fún wa torí pé òṣà tá bá ń ṣe tá bá lé ọmọdé sẹ́yìn àwọn bàbá wa ní pé rúrò ìṣà bẹ́ẹ̀ wọ́n ní kò ní pẹ́ parun kí èdè Yorùbá má ba parun àwọn ògo wẹrẹ wa lọ́pọ́ súnkàn báyìí láti ṣe ètò òdòdó ẹ̀yẹ fún wa pẹ̀lú àtìlẹ́yìn olóòtú ìyẹn Balkis Ayípọ́lá Ibrahim Agbọ́dúnnú.

ìwòye ẹlẹgbẹ́ ní ṣàlàáfíà ni a kí ń káàbọ̀ sórí ètò ìdòdó ẹ̀yẹ ní ilé iṣẹ́ wa bọ́ndẹ̀fìmẹ́sì.9 ní ìlú Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Lórí ètò yìí ni a ti máa ń gbé àṣà ìṣe àti èdè Yorùbá lárugẹ. Orúkọ tèmi ni Akinle Zainab. A tún ti wà níkalẹ̀ láti dá yín lẹ́kọ̀ọ́ lónìí. Ẹ máa bá wa ká lọ.

0: ṣe olùfọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí èdè Yorùbá. X ayé cloud.
1: Gúrúgúrú.
0: Rain òjò. Storm ìjì. Open water agbami. Ocean agbami òkun. Rock àpáta. Moon òṣùpá. Sun oòrùn. Star ìràwọ̀. Thunder àrá. Breeze afẹ́fẹ́. Island erékùsù. Mountain òkè. Ègòdú àyẹlẹ̀ ń gbọ́ ní ilé iṣẹ́ Bond FM 92.9.
2: Ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá, ọjọ́ mọ̀ lọ́pàá

0: jẹ́ra oríṣi ìlà nílẹ̀ Yorùbá. Kẹ́kẹ́, pélé, gọ̀m̀bọ̀, àbàjá mẹ́fà mẹ́fà, àbàjá mọ́kànlá mọ́kànlá, àbàjá àwọn bá ṣọyún.
1: Mo wá láti sọ ìwé ọmọlúàbí. Ìjẹ́ ọmọpọ̀ ọmọ tínú àbí ò láńpẹ́ lọmọlúàbí. Ọmọ tínú àbí gbọ́dọ̀ jẹ àṣàmù àti kékeré ló tún ṣe ní ṣámúṣám. Ọmọ tó lúwàbí ní jẹ ọmọlúàbí. Ìwà rẹ̀ awu tẹrù tọmọ. Ìwà rẹ̀ adá ọ̀kọ́ṣe fún tẹrù tọmọ. Ọmọlúàbí kì í kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ọmọlúàbí fi hùwà hùwà. Irú wọn ní fojú sẹ́kọ̀ wọn. Irú wọn ní dákíkọjú ọmọ rere. Ìwà rẹ̀ lẹ láṣọ wọn. Wá fi sùn ní ọjọ́ rẹ̀ níbi tó ti ta kókó. Kí àtọ́jú ọmọlúàbí àti tọ́jú ilé. Kí bàbá tọ́jú ọmọlúàbí àti tọ́jú oúnjẹ. Bó ti ń fọwọ́ kàn gbalẹ̀ ni ó máa pọnmi sílé. Bó ti ń bà yín lọ́dọ̀ àbí ni ó máa gba ọṣẹ́ ọmọdé rere lọ́dọ̀ aládùúgbò. Inú ìyá àti bàbá rẹ̀ á dùn sọmọ tó fi yọ̀gọ̀ láwùjọ. Ọmọlúàbí á máa tètè dé lẹ́kọ̀ọ́. Ọmọlúàbí kì í fọ ẹpẹrẹ mọ́ ẹ̀kọ́. Òun tẹ́tí sí ohun tí olùkọ́ rẹ̀ ń kọ. Kì í jà bẹ́ẹ̀ ni kì í sá fún iṣẹ́. Irú wọn ní yege nínú ẹ̀kọ́. Irú wọn ní ṣeré lọ́jọ́ gbogbo. Gbólọ́ jọjọ. Ọmọlúàbí kì í wò bẹ̀. Pàgbàlagbà bá gbẹ́rìn sólú. Ọmọlúàbí á máa ràn lọ́wọ́. Bàbá fún lẹ́bùn lóde. Ọmọlúàbí á délé fún wọn. Pàgbàlagbà bá ríbi jókòó nínú ọkọ̀. Ọmọlúàbí á máa dìde fún wọn. Ìwà àtiṣe wọn ló fi dá ọmọ láwùjọ. Kórí tó ṣe ní tọ́mọ tí ó lú ìwà bí ẹ ṣe. Ìbá

gẹ́gẹ́ laago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn. Àkójọpọ̀ ìròyìn ló ń dé sétí gba yín láti iléeṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà ìpínlẹ̀ Èkó. Ṣáájú ẹgbọ́n àwọn kòkòrò ẹ̀ wọ́n rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó bá fẹ́ lọ sí òkè òkun láti máa ṣèwádìí àwọn iléeṣẹ́ tó ń bá wọn to ìwé wọn dáadáa. Àjọ ààbò ẹni làbò ló ṣàwárí ìpàgọ́ kan tí wọ́n ń fi àwọn èèyàn pamọ́ sí lọ́nà àìtọ́ nípínlẹ̀ Èkó tí wọ́n sì dóòlà èèyàn 24. Ìpínlẹ̀ Ọ̀yọ́ fòfin de lílọ bíbọ ọ̀kadà látàrí ìpèníjà ètò ààbò. Nílẹ̀ òkèrè, ààrẹ orílẹ̀-èdè Russia kùnà láti ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Zelensky lórí ìjogún omi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀rẹ́ látẹnu Bilkis Abdulrahim Lawal. Wọ́n ti gba àwọn ọmọ ilẹ̀ yìí tí ó ń gbèrò láti lọ sí òkè òkun lámọ̀ràn láti rí pé wọ́n ṣe ìwádìí fínífíní àwọn iléeṣẹ́ tó ń bá wọn to ìwé wọn kó má di pé wọ́n lọ lùgbàdì ìwà ọ̀daràn. Àwọn tó dá sí abala gbéyàwó kókó ní ìròyìn iléeṣẹ́ Bond FM láàárọ̀ tòní ló gbà wọ́n níyànjú yìí tí wọ́n sì sọ pé kò sí aburú nínú kéèyàn gbìyànjú láti wá ọrọ̀ ajé lọ sí orílẹ̀-èdè mìíràn, ṣùgbọ́n ó ṣe pàtàkì kí èèyàn fi ọgbọ́n ṣe kí wọ́n gba ọ̀nà tí òfin gbà láàyè láti lọ sí àwọn orílẹ̀-èdè yìí kó má bàa di wàhálà sí wọn lọ́rùn. Àwọn mìíràn rọ àwọn òbí àti alágbàtọ́ láti máa mójútó ohun táwọn ọmọ wọn ń ṣe dáadáa, pàápàá jùlọ àwọn ọ̀dọ́, kí wọ́n rí pé àwọn iléeṣẹ́ tó kó ojú òṣùwọ̀n ni ó ń bá wọn to àwọn ìwé wọn jẹ́ agbọ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ni alékún ìlanilọ́yẹ̀ àti ìwádìí fínífíní ó mú àdínkù bá àwọn iléeṣẹ́ tó ń lu ará ìlú ní Íjíbítì tàbí tí wọ́n ń kó wọn sí wàhálà ìwà ọ̀daràn. Iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó fọ́nrán ìlera ikùn kẹfà àti ìpínlẹ̀ Èkó wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ méjì fáwọn òṣìṣẹ́ ẹ̀ka àyẹ̀wò ẹ̀jẹ̀ ní ilé ìwòsàn. Láríjà ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ni láti fi ìmọ̀ kún ìmọ̀ àwọn olùkópa lórí ìkojú òṣùwọ̀n àti iṣẹ́ àkóso iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ kí ìlọsíwájú lè bá ẹ̀ka ìlera. Akọ̀wé àgbà ẹkùn kẹfà dókítà Olúfẹ́mi Ọmọlolú, ẹni tó wòye pé iṣẹ́ àwọn tó ń yẹ ẹ̀jẹ̀ wò ní àwọn ilé ìwòsàn ṣe pàtàkì sí ètò ìlera. Ó rọ àwọn olùkópa láti ṣàmúlò àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ níbẹ̀ dáadáa. Ó ní ìdánilẹ́kọ̀ọ́ àti ìgbàdégbà ó ṣe pàtàkì kí wọ́n lè túbọ̀ dàǹgájíá lẹ́nu iṣẹ́ wọn. Àjọ NCDC tó ń mójútó àjàkálẹ̀ àrùn lórílẹ̀-èdè sọ pé àwọn wà lójúlọlá kan fi ṣọ́rí látàrí àìsàn ẹ̀bólà tó bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè Democratic Republic of Congo. Adarí àjọ NCDC Dókítà Jide Idris ẹni tó léde ọ̀rọ̀ yìí níbi ìfarajọ́mí tó rọrọ̀ pẹ̀lú àwọn oníròyìn eléyìí tí wọ́n ṣe ní Yaba ìlú Èkó sọ pé ẹnikẹ́ni kò ní àìsàn ẹ̀bólà lórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ó ṣe pàtàkì kí àwọn gbáradì kó tó di pé àìsàn náà ó dé Nàìjíríà. Dókítà Idris sọ pé àjọ NCDC ti ṣàgbéyẹ̀wò bí ẹ̀ka ìṣàkóso àìsàn àti ìṣàkóso àìsàn pàjáwìrì bí ó ṣe wà sí àwọn tó fi mọ́ ohun tí wọ́n nílò láti gbáradì. Ó ní àwọn sì tún ti ṣe àgbéyẹ̀wò àwọn ilé ìwòsàn tí ó lé ní 500, ìyẹn 549 káàkiri ìpínlẹ̀ 32 orílẹ̀-èdè yìí tó fi mọ́ olú ìlú Nàìjíríà, ìyẹn ìlú Àbújá, àti àwọn àyè tí wọ́n ti ń tọ́jú ẹ̀bólà 17 láti lè mọ bí wọ́n ṣe kójú òṣùwọ̀n sí. Adarí àjọ NCDC sọ pé àwọn ti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ ìlera lórí ìṣàkóso ẹ̀bólà àti gbogbo ìlànà tí wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé. Bákan náà ló ní àwọn pápákọ̀ pàápàá jùlọ pápákọ̀ òfurufú ní orílẹ̀-èdè yìí ni àwọn náà wà lójúlọlá kan fi ṣọ́rí nítorí àwọn tó rin ìrìn àjò tó fi mọ́ àwọn tó ṣeé ṣe kí wọ́n máa bọ̀ láti orílẹ̀-èdè tí ẹ̀bólà ti ń ṣẹṣẹ́. Ó sì ní tí ó wòye pé ìlà àwọn ará ìlú lóye ó ṣe pàtàkì láti lè mọ bí ọ̀rọ̀ ẹ̀bólà ṣe ń lọ lágbàáyé. Ó rọ àwọn oníṣẹ́ ìlera láti máa dáàbò bo ara wọn
ki won si ma gbe igbese to ye ti won ba fura pe enikeni oni aisan ebola papa julo to ba je wi pe o sese ko je won de lati orilede ti aisan yi ti o tin ba won fira dokita Idris ro awon omo orilede lati ma toju ayika won dada ki won ma fowo lore kore ki won ma se imototo ki won yago fun iroyin eleje ki won si fi mo sokan pelu awon onise ilera ti won ba fura si enikeni ki won tara sasa fi to awon ilewosan leti Ojo share to lori tenemu ni abo ilu je ki abo to gbopon le wa fun eni ati dukia awon ara ilu dipo ki won ma daada ijoba ati awon iso alabo nikan eni koko ipade tawon soro kan ijoba yin idagbasoke ko si se rise ni olu office ijoba idagbasoke na ibi tawon asoju olopa abo eni labo ilu awon oba alaye olori esin egbe idagbasoke agbegbe awon oloja to fi mo awon onise owo ati gbogbo ara ilu peju pese sibe alaga ijoba idagbasoke na omo babirin sami atabola ni bada salaye pe ipade alaafia ati abo ilu ni o se pataki latari eka abo ti o njo ajo reyin oni o se koko ki awon forikori lati mo igbese to ye lati gbe omo babirin bola ni bada ro awon ara ilu lati gbaruku ti awon ajo alabo ki won si wa loju ala kan fi sori ti won ba fura si ohun ko hun tabi enikeni kan fi to agbofuru leti eja agbo bo se so

aṣojú kọ̀ròyìn wa jábọ̀ pé lára wọn tó péjú pẹ́sẹ̀ síbi ìpàdé òun ni aṣojú àjọ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá ìrẹ̀ ayéch ọ̀gbẹ́ni Ṣọlá Omíládé tí ọ̀gbẹ́ni Ọlá Fáwáyé ṣojú fún tó sì sọ pé àwọn ń gbìyànjú ṣùgbọ́n ṣe pàtàkì kí àwọn aráàlú kí wọ́n kí àwọn lẹ́yìn. Àjọ ààbò ẹni làbòlú NSCDC ti ṣàwárí ìpàgọ́ tó lòdì sófin kan nílùú Badagry tí wọ́n ń fi àwọn èèyàn pamọ́ sí ní ìlú Èkó tí wọ́n sì dóòlà èèyàn 24 tó fi mọ́ ọmọdé ọwọ́ sì ba afurasí 4 fún ìwà ọ̀daràn náà. Àwọn afurasí ọ̀hún ni wọ́n ní wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Togo, Benin Republic àti Ghana tí ọwọ́ sì tẹ̀ wọ́n lágbègbè Ìtoga ìlú Badagry. Ọ̀gá àgbà àjọ NCDC Adédọ̀tun Kẹ́ṣinró ẹni tó ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde tí agbẹnusọ àjọ ọ̀hún Olúwaṣeun Abolúrin fi síta sọ pé àwọn ṣe àṣeyọrí látàrí ìfikùnlukùn pẹ̀lú àwọn ará ìlú. Ó ṣàlàyé pé àwọn ará ìlú ló ta àwọn lólobó tí àwọn sì tẹ̀ jẹ́jẹ́ títí tí ọwọ́ fi ba àwọn ọ̀daràn wọ̀nyìí tí ó sì rọ àwọn ará ìlú pé tí wọ́n bá fura sí ohunkóhun kí wọ́n tètè ta àwọn lólobó. Ó ṣàlàyé pé ìwádìí ó tẹ̀síwájú táwọn afurasí ọ̀hún sì fi mú kata òfin. Àkójọpọ̀ ìròyìn lẹ́ngbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà ìlú Èkó.

0: A cabo padà ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú. Gómìnà Ṣèyí Mákindé fipàṣẹ pé kí àwọn ọlọ́kadà kan máa rìn ní ojú pópó mọ́ láàrin aago 10:00 sí 5:00 ìdájí. Gómìnà Mákindé ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí sọ pé ó ṣe pàtàkì láti lè ṣàkóso ètò ààbò látàrí àìdúróore ààbò. O ni ìwádìí fi hàn pé àwọn ọkọ̀ àti ọ̀kadà tí ò ní nọ́mbà ìdánimọ̀ wà lára àwọn tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ láabi ní ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ṣàpẹẹrẹ pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní ìjọba ìbílẹ̀ Oríire. Ó fi dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú pé wọ́n gbìyànjú láti dóòlà àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yìí láyọ̀ àti àlàáfíà láìpẹ́ jọjọ. Ó ṣàlàyé pé adìẹ àwọn lágùn ṣùgbọ́n ìyẹ́ ni ò jẹ́ kí àwọn aráàlú mọ̀. Igbákejì ààrẹ Kashim Shettima sọ pé ààrẹ Tinubu kò sunkowó lórí bí wọ́n ṣe dóòlà gbogbo àwọn tí wọ́n jí kó pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Shettima ẹni tó sọ ọ̀rọ̀ ìdánilójú yìí ní mọ́ṣáláṣí la ìlú Àbújá lásìkò àkànṣe ìrùn jímọ̀ fún ìdúpẹ́ lórí àyájọ́ ìjọba àwa-arawa tọdún yìí sọ pé ó ṣe pàtàkì kí àwọn ará ìlú kí wọ́n máa gbárùkù ti ìjọba. Ó ní àwọn kan ló fẹ̀mí wọ́lẹ̀ fún ìjọba àwa-arawa tí orílẹ̀-èdè yìí ń jẹ àǹfààní ẹ̀ tí oníkálukú sì gbọdọ̀ dáàbò bò. Bákan náà ló tún pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti àdúrà lójú náà ti lè borí àwọn ìpèníjà tó ń kojú Nàìjíríà. Ó ní ààrẹ Bọ́lá Tinubu àti àwọn tí wọ́n jùmọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́, wọ́n ń gbé ìgbésẹ̀ tí wọ́n sì ń ṣiṣẹ́ akin láti rí pé ààbò tó péye ó wà lórílẹ̀-èdè yìí. Irinwódì mẹ́ta àwọn ọmọ orílẹ̀-èdè yẹn 397 tí wọ́n wà ní South Africa ni wọ́n sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ àyẹ̀wò fún wọn láti ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tí ó sì dópin lọ́la pẹ̀lú èròngbà pé wọ́n kàn wọ́n wálé látàrí bí àwọn ọmọ South Africa ṣe ń dúnkòkò mọ́ àwọn àjèjì pé kí wọ́n fi orílẹ̀-èdè àwọn sílẹ̀. Àyẹ̀wò ọ̀hún tí wọ́n ní tí wọ́n bá ti parí rẹ̀ ni wọ́n kó àwọn èèyàn ọ̀hún wálé ni wọ́n ní àwọn àjọ ọlọ́pàá ilẹ̀ South Africa àti àjọ tó rí sí ọ̀rọ̀ abẹ́lé orílẹ̀-èdè náà ló mójútó. Ààrẹ àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní South Africa ìyẹn ẹni ọ̀wọ̀ Frank Oyekuelu ẹni tó léde ọ̀rọ̀ yìí sọ pé ó lé 600 ìyẹn 600 àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní South Africa tí wọ́n fẹ́ wá ní, ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe àyẹ̀wò fún lọ́wọ́ ni wọ́n kọ́kọ́ kó wá, kò tó di pé wọ́n gbìyànjú láti kó àwọn tó kù wá. Ọ̀gbẹ́ni Oyekuelu fi kún pé ọ̀pọ̀ àwọn tí ó fẹ́ padà wá sí Nàìjíríà ló ti pàdánù ọ̀nà jẹ, ọ̀nà mu àti dúkìá, tí ó sì ṣàlàyé pé àwọn mìíràn wọn ò ní ìwé tó yanrantí mọ́ láti gbé nílùú náà tí wàhálà ó sì ti ń pọ̀ ju ẹ̀mí wọn lọ. Nílẹ̀ òkèèrè, ààrẹ orílẹ̀-èdè Russia Vladimir Putin sọ pé kò sí àǹfààní nínú kóun ṣe ìpàdé pẹ̀lú akẹgbẹ́ ìtilẹ̀ Ukraine ìyẹn Volodymyr Zelensky látàrí bí Zelensky ṣe pé ìpàdé ìfojúrinjú láti fòpin sí ogun tó ń ja orílẹ̀-èdè méjèèjì. Ààrẹ Zelensky ni ròyìn sọ pé ó kọ̀wé ránṣẹ́ sí ààrẹ Putin láti jẹ́ kí ogun tí ó ń jà wọ́n láti ọdún 2022 kó dópin. Ààrẹ Ukraine tún bèrè fún kí ogun ó ní láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n Putin sọ pé àrífín ni ìwé tó fi ṣọwọ́ sóun jẹ́, ó ní ogun ò lè mí àyàfi táwọn bá jìjọ jòkóó fẹnukò lórí ohun tó fa wàhálà náà. Èyí ló mú kí ààrẹ Zelensky sọ pé a jẹ́ pé ogun ni Putin fẹ́, kò fẹ́ àlàáfíà. Ìròyìn wá fún ti ọ̀sán ní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Wọ́n gba àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó bá fẹ́ lọ òkè òkun lámọ̀ràn láti rí i pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ iléeṣẹ́ tó dángájíá ni wọ́n jẹ́ kí wọ́n bá wọn tó ìwé wọn kí wọ́n má bàa lùgbàdì ìwà ọ̀daràn tàbí jìbìtì. Àjọ ààbò ẹni làbò ló ṣe àwárí ipa àgọ́ kan tó lòdì sófin tí wọ́n ń jí àwọn èèyàn kó sí ní ìlú Badagry ìpínlẹ̀ Èkó, tí wọ́n sì dóòlà èèyàn 24, ọwọ́ sì bá àfúrá 4 tí wọ́n ní wọ́n fi mú kàtà òfin. Gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti pàṣẹ fún àwọn ọlọ́kadà pé wọn ò gbọ́dọ̀ rìn lójú pópó mọ́ láti aago 10:00 alẹ́ sí 5:00 ìdájí. Gómìnà Mákindé sọ pé ìgbésẹ̀ náà ṣe pàtàkì láti mójútó ètò ààbò ìpínlẹ̀ náà, tó sì ṣàlàyé pé àwọn ń gbìyànjú láti dóòlà àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí kó láyọ̀ àti àlàáfíà. Nílẹ̀ òkèèrè, a fi tó yín létí pé ààrẹ Putin ilẹ̀ Russia sọ pé kò sí ohun tó jọ ìpàdé pẹ̀lú akẹgbẹ́ ti Ukraine lórí ogun tó ń ja orílẹ̀-èdè méjèèjì látọdún 2022. Ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ Shelly Oyana tó jẹ́ olóòtú ìròyìn Yomi Bilkis Abdulrahim Lawal Lumua sí ti gbọ̀yìn. Ẹ ṣe ń tẹ́tí sí wa.
1: Lákọ̀

0: fakuko
1: idi mare lojiri ewa fakuko
0: oba oke lojiri ewa fakuko
1: idi mare lojiri ewa fakuko nibi ka gede ati po lowo o se royin bande fe awa ma loba
2: akabo si ori eto ireti ayo fun to so si ni kan ni bond fm next dot na eto ireti ayo na lati ma gbe awon eniyan ti eya ara pe ni ja wa ohun ti won la koja ohun ti oju won ti ri latara ipeneja eleyi ti koju won ona wo ni ijoba apapo ijoba ipinle ijoba ibile le gba ara awon eniyan ti eya ara pe ni ja lowo kini awon aleru loro ati awa ti aje ara ilu lati se gege ojuse fun awon eniyan ti eya ara pe ni ja awon alase ikani bond fm next dot na adupe po lowo yin fun abikale to yin lai gbagbe olo ti Olorun lo fun wiwaye eto yi iya lagba Joseph wole demo loruko gbo won ni mo fin ki Abdulwasif Salahuddin omo to mo ko loruko temi je alagba Isa Olawale Ridwaru Lai South Rido na ni ati ngba lalejo lati bi ose melo kan seyin ma binu pe a to tebi emeji leni apa keji eto na e o la nfani lati gbo olodi eto ni Alhaji Morufa Edeji Oluyeji e ja darapo mo alagba Isa Duanu Lai.
3: Eka asale eka si o.
4: Yama ki ugo enye lulu feto yi. Aku ojo miji meta kan. Ile nko sode odubi. Mini ba wopi alafi alaba gbogbo ke.
3: Nibi ti ya soro si. Turi yuruba wani bi aluku sisina la mfi abosi. Nibi ti abaro wadina ni bi awe bwolo po joko ti ono. Ti jubu fu. Ade ti so nipa amfani li ti e lu. La ti lo si ili iwi. Nibi ya lagwa sa otu ribo. Ege bi eni ti e ya arapu nja. Awọn ẹbùn ni ẹ tún ní eléyìí tí ọ̀rá mú nǹkan wọlé díẹ̀díẹ̀.
4: Tó bá rí bẹ̀rẹ̀ jẹ́ kí n gbèrò láìpẹ́, tó ń gbọ́ mi nílé, tó ń gbọ́ mi nílé. Mo kọ́ mà dé mú gàlàgbà tó ń gbọ́ mi nílé. A ní gbogbo àwọn tó ń gbọ́ mi lọ́wọ́. Tó ń gbọ́ mi lọ́wọ́. Mo kọ́ ọkùnrin pẹ̀lú obìnrin tó ń gbọ́ mi lọ́wọ́. Eléyìí náà ni gẹ́gẹ́ bí ìbéèrè tí a tọ́kùn ìbéèrè. Ridwaru Lai Ọlálé Isa. Sọ́tù ìrìndọ́ àmì Ọlọ́run. Ó jẹ́ orúkọ tó já sí pé ẹ̀bùn ni ó bí. Kò ń forúkọ tí ó jẹ́ sí pé àwọn àbá àjókòó wọn wá sọ wáńjọ súná. Àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè, mo jẹ́ ẹni tó jẹ́ sí pé ó ń kọrin. Ní tí ò jẹ́ ń sáré pè é bẹ̀yẹn sàn án torí pé ó ní àwọn chàlẹ́ǹjì. Tá a tún rí pẹ̀lú iṣẹ́ yẹn pẹ̀lú ẹ̀sìn ìdárọ̀ ìmá ni islam mú kò tó ń rí islam mú nígbà ẹ̀ mú ṣe sọ́sàn náà pé mò ń kọ ni. Mo dẹ̀ jẹ́ ẹni tó ń jẹ́ mo tún lórí ọ̀fẹ́ àti jẹ́ agbóhùn sáfẹ́fẹ́ lórí ẹ̀rọ rédíò. Ta àwọn ẹ̀bùn mi bẹ́ẹ̀ mo láǹfààní ìkọ́ ọmọ ní kéwú. Àmọ́ nínú tí mo ń lò jù lásìkò yìí tí mo dẹ̀ ń bẹ lọ́run lórí ẹ̀ ni ka agbóhùn sáfẹ́fẹ́.

0: anyị akpọ n'igwe ụka aka anyị gwụla ebe ekpe a bụ idebe ntobi meta mmeri maka ajụkwụ ndị na mgbe ahụhụ ike nwa mkpe kini ka ọ na-elakọ bụ orúkọ bíi nickname tó jẹ bí towers tagbe tó jẹ bí stage name power tó jẹ tawa ní orí agbọnrin orin kíkọ wọn gbé kí ni sanwó tún ìdọ ẹni tí orin tó ń kọ tí ó tó dẹ jẹ sí pé táwọn tó ń rí bá gbọ á ní ìtumọ sí sanwó tún ìdọ ohun ìyọnu yìí dá èmi fúnra mi mú kan rò látara tí mo lọ kí ìwé dá pé lè sì mí ṣe tọlọmọ fún àlùbáríkà sílẹ mo máa di dáadáa. Mo wá ṣe prógrámù kan lọ́dún kan nínú àwọn prógrámù tá a fi máa ń gbéra wa lárugẹ tí mo máa ń ṣe lọ́dọọdún. Ìkọ́nú àwọn ọ̀gá mi àáfàá mi tá a jọ pàdé nínú àwọn ẹgbẹ́ akọrin tí wọ́n jẹ́ gbòógì. Mo wá ṣe MC lórí ní prógrámù yẹn lọ́dún náà. Gbà tí mo wá pàfọ́ọ̀mù tán tí mo gbẹ́ rí pé ẹni tó pè wá sóde o ni mo wá ṣe àfáàyàn ló wá sọ àwọn náà wá attached. Torí tẹ́lẹ̀ mi bá ń gbọ́ àmì Ọlọ́run àmì Ọlọ́run. Àṣà àfáà kan á ní gbogbo wa náà làmì ọlọ́run kíyàn kan má fi àmì ọlọ́run halẹ̀ mọ́run kò ń ṣe pé mo kàn ń sọ bẹ́ẹ̀ àwọn èèyàn náà náà àtàṣe pé àgbẹ̀ tá a bá pè bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ látara tí ó ń jáde tí wọ́n ń gbọ́ lẹ́nu eléyìí ni àwọn nǹkan tí ó ní í ṣe lórúkọ yẹn ṣe wáyé nìyẹn sá.
1: Ṣé bá wá ń sọ nípa ìtẹ́wọ́gbà báwo ni àwùjọ wa ṣe gba ẹ̀bùn tí Ọlọ́run fún yín báwo ni wọ́n ti ṣe gbà á sí yálà ti ọ̀rọ̀ sísọ lórí atẹ́gùn ni o tàbí ti orin kíkọ iná ni o.
0: Ẹ ṣe gan tọkùn kò sí iṣẹ́ kan láyé tó rọrùn gbogbo iṣẹ́ pẹ̀lú ìpèníjà tí ẹ ní. Tí n bá wo ohun tí mò ń face àyí tí mò ń dojúkọ àdojúkọ mi lórí iṣẹ́ méjèèjì yìí tèmi kà níṣẹ́ yìí láwọn gbà mí ìpòrú ọkàn á tún bá mi tá a fẹ́ tàbí pé màá tó gbà ṣé ọ̀nà ọ̀dẹ̀ mo wà yá láwọn àsìkò ìgbà tó bá jẹ kó bí nǹkan tí ò bí i àwọn màá tún máa ṣera mi láki pé lópin ìgbà tí mo ṣe pé mò ń fowó ra kínní ìyàn kan ṣáà ló ń mú wá gbàtẹ́ tó mú owó òdẹ̀ tí ló mọ̀ mú wá mọ́ gẹ́gẹ́ bí ó ṣe ṣe pé àti ìdẹ́bi tá ń lọ ọ̀dọ́ wa ń bẹ̀ torí kí n ṣe pé àpò àbí ikùn ló pè wá ẹ̀bùn àyín tó lọ ń dìde fún wa ní iṣẹ́ òun ìlò yẹ lè yan kan lè dìde lẹ́nu pé ní sọ́ọ̀tù ìdọ̀hún lòun kọ lónìí àbí lòun kọ mọ́ ṣe ń gbé kalẹ̀ bí ìgbéraga kọ́ o mo fi ń dúpẹ́ fọ́lọ̀ lórí ẹ̀ ni kò dẹ̀ sẹ́ni tó máa dẹ̀ gbọ́ wọn á mọ̀ pé ọ̀rọ̀ nítorí mi kọ nǹkan tí ò ní bá etí mi tó tiẹ̀ tí wọ́n á ní ṣe pẹ̀lú ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn jẹ́ ẹ̀dá ṣe sọ ó láwọn kò ní jẹ oríṣiríṣi àmọ́ tòun sì bẹ́ẹ̀ lénìí nídìí iṣẹ́ orin àǹdẹ̀lẹ̀ pé tó o bá tiẹ̀ mọ̀ mí pé ò kàn tiẹ̀ gbórúkọ yín lásán nínú pé ó yẹ pé wàá sọ pé o ti gbọ́ rí nbì kan àbí tó ti pé tó o bá padà wá rí mi nídìí àmọ́ àgbà sẹ́ni tó ń jẹ́ orúkọ yín rèé torí pé orúkọ yín ó ju ẹni tó ń jẹ́ bẹ̀ẹ̀ lọ torí pé ọlọ́run ò tí ì dá wa lóhùn ní ti tí orí máa ń gbí àmọ́ orúkọ ti lọ́run ayé tàdẹ̀ nígbàgbọ́ pé tó bá padà yá gẹ́gẹ́ àwọn tó máa ń gbà wá nínú àwọn ṣe máa ń sọ pé orúkọ ní ìkọ̀kọ́ ṣáájú kówó tó tẹ̀lé.
1: Alàgbà Oduwanla Isa Sautu Ìdọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yín làwọn èèyàn máa ń gbọ́ tí mo mọ̀ pé ẹ̀yin ni lára rẹ̀ ni bóyá máa yin kúrò bóyá ó dà.
0: Káì mo ní òfinlẹ̀ máyì má dẹ́kọ̀ọ́ ilẹ̀ ṣẹ̀ máyì má dẹ́kọ̀ọ́ filẹ̀ bẹ́ẹ̀. Jó wà bẹ́ẹ̀ mo ń gbádùn ẹ̀gbọ́n nínú mọ́tò lórí ọ̀kadà àti níbikíbi ìkànnì yìí fẹ̀sọ́ wá pọ̀ bọ́m 92.9 ni gbogbo ayé bá mọ̀ ṣe ní máa gbẹ̀kọ́ máì má gbẹ̀kọ́ filẹ̀ síbẹ̀ máì má gbẹ̀kọ́ ìkànnì àtàtà ó ní gbogbo ayé bẹ́ẹ̀ má pọ̀ bọ́ndẹ́ 92.9.
1: Bẹ́ẹ̀ ni ẹ̀sùn púpọ̀ ètò ìrètí ayọ̀ náà ń gbádùn ní ìkànnì Bond FM 92.9. Ẹ jẹ́ kí a lọ sí òkè lọ́hùn náà ká tún wò nínú àwọn aṣẹ́ alàgbà Sautu Ìdọ́ kó tó di pé a ó máa tẹ̀síwájú lórí ètò.

0: àwọn èèyàn kí ń fẹ́ sábà fojú yẹn wò ní gbogbo àwa tá a bá lá nípèníjà láyé bẹ́ẹ̀ kí wọ́n sọ pé ìròrí tiwa ní apá bí tá a ti bára wa ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ kéèyàn ó ṣe lóòótọ́ àkọọ́lẹ̀ àti kádàrá ti dúró àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ kéèyàn ṣe láàrin ọdún méjì mẹ́ta tó bá ti jẹ́ sí pé àwa tá a nípèníjà yìí ni yóò fẹ́ mọ̀ súnmọ́ ọdún méje fẹ́yìí tọ́lọ́run bá tún ní ó yá kínní yẹn wá ní í ṣe lórí ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan ìgbésẹ̀ wa nínú ayé èyí tó yẹ sí pé púpọ̀ náà àwọn tán máa rìn lọ́wọ́ gan àbí tán máa rí pé nǹkan ló ń kọ lójú ara wọn ti kọ́ nígbà bó ṣe fọ́jú náà lórí rẹ̀ a ṣe fọ́jú járe kí ni ló ń fẹ́ máa kọ́ torí ẹ àìpé àtẹ́ńṣọ yẹn látọ̀dọ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè yín nínú ọjọ́ tí mo lérò pé orin gbé mi mo tiẹ̀ já sí wípé ó padà wá já sí wípé àti ohun orí ahọ́n lásán ni àmọ́ ó encourage mi wípé tí n bá dágunlá tí mo dẹ kó súnsú á padà sún débi oore níjọ kan mo tẹ̀lé kan náà àfáà lọ alọ́kí olówó kan nínú àwọn olówó tó gbajúmọ̀ ẹnìyẹn rán àfáà yẹn ní mẹ́kà wọ́n wá lọ wá dé gẹ́gẹ́ bí lẹ́yìn tí mi wá wà wọ́n ṣá kò di ayé sí ẹ̀yọ́njọ́ yẹn bọ́ wọ́n ṣá jẹ́ nípa ó ní bẹ́ẹ̀ kọ́ fún apá máa kiri kí ẹni yìí kò sí ẹni tó lè kọ́ tó lè dàbí ẹni tẹ́ kọ nǹkan yín fúnra yìí mo ṣá wá gbéra mo tẹ̀lé wọn lọ bá a ṣe wá débẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ọlọ́run ní kí n lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ níwájú ẹni yẹn lápá kí n kọrin kí n kàn sára sáré ti akapẹ́là díẹ̀ lóòótọ́ ńjọ́ náà ó ṣàwọn àdéhùn kan wàá lọ mọ́ká wàá ṣe àmọ́ àwọn olówó wa léyìí tó wá ń túmọ̀ sí wípé pọ̀ kí ní ìwádìí pé lópin ìgbà tí ń tó dàbí kí ní ìtumọ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ́ ń bá padà ń sọ pé àlùbáṣà padà dé lọ́la mo nígbàgbọ́ pé a padà dé dáadáa.
1: kódà náà màá fẹ́ kẹ́ fún àwọn ọ̀nà ojú òpin yín gbogbo àwọn èèyàn fẹ́ ṣe bíi mọ́síkà jingle ni o wọ́n fẹ́ ṣe bẹ́gbẹ́ shout-out ni o àbí wọ́n fẹ́ ṣe nǹkan kan ni o bódà jẹ́ wípé ìlànà ká kọ́mọ ní kíwìn náà ni àbí wọ́n fẹ́ pè é sódì láti wá fi kíkí alukur'an dára ojú òpó ìrìn wọ́n ní pè é sí.
0: 070-31-25-29-00-090-26-54-15-44
1: ìyẹn fún àwọn ọlọ́run máa darapọ̀ mọ́ nínú àwọn whatsapp
0: yìí bẹ́ẹ̀ 090-26-54-15-44
1: wọ́n lè chat
0: bẹ́ẹ̀ lórí sọ lórí bẹ́ẹ̀ ni lórí tiktok lórí facebook isariduan sautu idọ
1: isariduan sautu
0: idọ
1: ìyẹn lórí gbogbo àwọn social media and
0: pọtà
1: isariduan sautu idọ ẹṣin púpọ̀ àgbà sáwọ́tò ìlú tó wà ní ìmọ̀ràn yín fún àwọn ènìyàn tí wọ́n bára wọn nínú ìpè ìra ẹni méjà kí ni ìmọ̀ràn yín fún wọn.
0: ìmọ̀ràn tẹ̀lé fún gbogbo àwa tó jẹ́ sórí pé abara wa lórí ibi tá a lérò kò wábẹ̀ lóòótọ́ àmọ́ yorùbá máa sọ pé tẹ́dá ò bá gba kádàrá
1: nígbà
0: fáwọn kó má padà wá gba kodoro nígbà tá a ti bára wa ń bẹ̀ wọ́tmẹ̀t ló tún wá kù kí ni ìgbésẹ̀ tó kù kò ń ṣe wípé lóòótọ́ ó ti lójú táyé fi ń wò wá tabakan fẹ́ tanra wa lókù wọ́n ti bìlíìvù wọ́n ti lérò ń bá wípé gbogbo ẹni tó bá ti ní ìpèníjà àfikún tọrọ bá báwo ni wọ́n ṣe wá fẹ́ fi ìpèníjà tiẹ̀ ṣe wá sí fáyé pé sẹ́ẹ̀ kò ń ṣe bí wọ́n ṣe rò yẹn òun náà ni wípé má kárí bọnú tó bá jẹ́ ìwé náà ni kà á débi tó lámì tó bá jẹ́ kéwú náà ni kà á débi tó lámì ìwé ò wá ríyàn rẹ nílé ìwé ò ríyàn rẹ nílé kéwú gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé gbogbo ẹ ti dánwó tó yẹ pé vocational training náà ni mọ́ kò dẹ̀ mọ́ dújúdújú mo nígbàgbọ́ pé o ò ní ṣẹ́rú ẹgbẹ́.
1: ó dàbí lójú pé àti níbi ẹ̀kọ́ kan kọ́ lórí ètò fótè ní tẹ́bálẹ́ ní tí ẹ̀yà ara pè níjà ẹ má kí wọ́n má lé wọ́n lè wúlò fún àwùjọ wọ́n lè wúlò fún ara wọn èèyàn nípèníjà ara ò túmọ̀ sí pé yóò máa gba bárà kí àwa òbí ka mú ọ lọ sí àwọn àyè tó tọ́ iléèwé fún àwọn ẹni tí ojú pèníjà pọ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà tí àwọn tó ní ìpèníjà etí wà àwọn tó ní ìpèníjà ẹsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa náà lè jẹ́ kí àwọn ènìyàn wá wúlò fún àwùjọ bẹ́ẹ̀ bá fẹ́ béèrè ìmọ̀ràn síwájú sí 080-30-42-8183 080-30-42-8183 kódà tó bá fẹ́ ran àwọn èèyàn tí yàrá pè níjà lọ́wọ́ abẹ́fẹ́ ṣagbátẹrù ètò yìí 8183. Adupe lowo ile Lagos State Office for Disability Affairs fun ebon odun ti won fun awon eniyan ti yara pe nja ni ko pe ko pe Minister of Agri ni ipinle Eko esun ijoba Gomina Babajide Sanwo-Olu e o ni deru eyin e ma tesiwaju nipa eru nlagbara ti fun awon eniyan wa nise ati eko ofe fun awon eniyan ti yara pe nja ni ipinle ti Eko bi bakan la ara awon ipinle to ku ati orilede Nigeria lapapo oruko olooto ti Alhaji Morufa Edeji ni ege oruko alagba Joseph Wonidemo Abdulwan Afin Salahuddin omo to mo kolo loruko ti mi nje lojo mejo la o ma tesiwaju.
2: Adupe lodo Olorun ba se n ba eto bo lati idaje ni ile se Bond FM 92.9 FM ka idomo luabi. Adupe lowo an ton ti ba ise bo lati ale ana o ti re pe ate ogba ise won la ro e papa julo blessing aluko. Awa dupe pataki lowo awon oga wa ti re pe awon na fi wa senu se pe ka ma tesiwaju papa julo iya wa omo bade ni ke wuro la degoke mama wa ku se o a baba wa laju abala ja ko sile ti won je oga agba ise Bond FM se o gbo loga loga patapata o si soro
3: soro e ka ide omo lu abe je ka fi pade si ago merin abo ni role tori pe ani fun ani igba ni le se Bond FM 92.9 awon eya igbo to be chuku ti wa nbi to no matters waju adupe lowo gbo e tin darapo mo wa lati idaje adupe lowo e te n gbe ipolowo oja wa si le se wa lagbara olohun ba ta wa ati eyin atajire ni gbogbo wo ma ta
2: bo se jena le gbon lagbara olohun ba gba pata a ma ta atajire tunji olalekun lo ko mi ire o
3: janiat belo ashiru lo ko temi aku simi opin ose je ka fi pade si ojo mi ojo ori lola laura bi e se pupo te n tete si wa o

Hello? Kak, aku pun. Hello? Mas, the network.

0: bó ṣe wà náà nu láti iléeṣẹ́ bond fm 92.9 máa yí kúrò ń bẹ́ o torí tiyín torí ńlọ́ọ̀ làwọn náà ṣe wà ń bí ẹ̀ka ìdí ọmọlúwà ìbí náà rí lẹ́yìn tá ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa àwọn haúsá wa ẹ mọ̀ pé ajọ́ ń kọ́ ọmọ olùbọ́ àjọ wà náà ni kí gbogbo ẹ̀ kó lè báa dùn àláfíà náà ni o bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ bond fm ìfẹ́ sowá pọ̀ òun náà ni gbogbo àjọ wà fún ẹ kú ilé báyìí làkára lé ẹrè wá làkérò ọ̀nà kábíyèsí làkọ́ba o gbogbo ẹni tá a bínú obìnrin ọmọ yín túnde o báwo ni sà báwo ni mà àkó atẹ́gùn tó ń fẹ́ bọ́sẹ̀dé oníjó pọ̀ òun dẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹni òjò pa tó rò pa kí ló fẹ́ pa ẹnu iṣẹ́ ẹni láti mọ́ ni lọ́lẹ̀ bó ṣe wà náà nù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ bá ṣe máa pò pọ̀ rèé fún tiyín torí tiyín la ṣe wà ń bí mọ̀ pé láìsí ẹ̀yìn kò sí àwa àbí kájọ máa múnára wa dùn bó ṣe wà náà nù fàájì òpin ọ̀sẹ̀ iléeṣẹ́ bond fm náà ni orúkọ mi ò yípadà o olúmìdé ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ kúrọ̀ lẹ́.
1: ẹ ká sàn án kú weekend báwo ni àsìkò òjò wẹliwẹli òjò yìí á tù wá lára lórúkọ jésù ṣé àlàáfíà la bá yín àlàáfíà la wá wà níbí o ṣé gbogbo ẹ̀ ń dùn ṣó ń jọra wọn àbọ̀sẹ̀dẹ̀ ṣókùnbí lorúkọ tèmi ẹ máa bá wa.
0: ètò tẹ́lẹ̀ tí mọ̀ bí ẹni mo wó èyí wù mí onáà lẹ́ẹ̀ máa gbọ́ láti ìsìnjọ́ fi di aago márùn-ún lẹ́yìn àwọn ètò wa yóò máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ẹsẹẹsẹ bí wọ́n ṣe tó kalẹ̀ àti àwọn orin aládùn ìpolówó tẹ sanwó fún gbogbo ẹ̀ ìṣínilétí lẹ́ẹ̀ máa gbọ́ láti ìsìnjọ́ fi di aago mẹ́jọ ní tàwọn kalẹ̀ pẹ̀lú àbọ̀sẹ̀dẹ̀ ṣókùnbí kò ní jù báyìí náà lọ lórí ètò lórí ìṣínilétí fún ti sáà yìí ètò èyí wù mí lẹ́ẹ̀ máa gbọ́ láti ìsìnjọ́ fi di aago mẹ́rin máa gbọ́ márùn-ún àgbọ́dúnú o.

0: dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
1: Alhamdulillah.
0: Adúpẹ́ pé okun àṣelé yàtọ̀. Ayé ṣẹ́kù sílẹ̀. Ayé ikú ayò fún ayé àdánù. Ọlọ́run jẹ́ kó ṣẹ́kù sílẹ̀ fún wa. Bàbá ni dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo dúpẹ́ o. A wà lórí ètò Èyí Wù Mí láti Nation 92.9 Bold FM. Nọ́mbà wọn
1: Adékunlé Fájiwe.
0: Onígbòǹgbò òun ló ń pè bí níkẹjà yàyín. Bá a ṣe máa ń wá ní gbogbo ọjọ́ Saturday, Saturday.
1: Ọjọ́ Àbámẹ́ta.
0: Àwọn lélẹ̀. Eléyìí tún ni Saturday alákọ̀ọ́kọ́ nínú oṣù kẹfà. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bá gbogbo ẹ̀yà ara ilé náà dúpẹ́ pé mo bá yín dáadáa. Àpá àṣekọ̀ ọdún ẹ̀mí àṣekú pẹ̀. Ó tún gbogbo ẹ̀yìn tí máa ń kí gbogbo ẹ̀yìn bàbá mi mo kí gbogbo ẹ̀yìn
1: kábíyèsí o.
0: Mo kí gbogbo ẹ̀yìn lọ́ba tẹ́ ń gbọ́ mi pátápátá. Mo kí gbogbo ẹ̀yìn bálẹ̀ kára ó lé o. Mo kí gbogbo ẹ̀yìn bálé. Mo kí gbogbo ẹ̀yìn ìyá mi nígbà tí ìyá mi bí mi tán tó bí mi fún yín. Tẹ wá pọ̀n mi, tẹ́ ẹ̀ jẹ́ ń jábọ́. Mo dúpẹ́ o, mo kí yín o. Látorí màmá wa Adénìkẹ́, Adégbòkè, Wúrà Ọlá, àwọn ni díẹ̀ ló wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín màmá. A kó àṣekù ọdún. Alájà ìṣàtú làwa sọ wọ́n. Àṣùgbọ́n àti ìwò pẹran.
1: Bẹ́ẹ̀ni
0: ìṣúná. À á pàjọ kan màmá. Àdúpẹ́ lọ́wọ́ yín. Bákan náà kí n dúpẹ́ lọ́wọ́ bàbá mi dáadáa. Abdulwahab Akọ́ṣílẹ̀ Aládé.
1: Bẹ́ẹ̀ni.
0: A kó àṣekù ọdún. Mi mọ̀ bóyá bàbá ti dé láti ilé ọdún.
1: Bàbá ti dé.
0: Ọjọ́ àmọ́ ẹran ọdún mi wá. Tọ́wọ́ lu yege bó ṣe wà ọrẹ wọn ni. Ó kéré ló máa kéré. A ta ẹran ọdún yẹn, a ta kókó.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wá lè sọ pé ó kéré o. A mú wa fún ẹ. Mo dẹ̀ jẹ́rìí bàbá náà. Ó ṣe oṣù méjì ni mo tó yin. Má gbẹ ẹran ọdún mi.
1: Kò wá ní tàdé.
0: Kò lè tàdé.
1: Kò sí wàhálà.
0: Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Ọlọ́run jẹ́ ẹ̀rí yín pẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ màmá wa àǹtí ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkè Alájà àti Fàtọ́rẹ́ Olúwa Ògúnnáìkè. A kó àṣekọ̀ ọdún bákan náà. Mo dúpẹ́ lọ́wọ́ àmọ́ Abísọ́lá Balógun. Àti Ọlámilékẹ́ Abẹ́rẹ́ Gbólóhùn.
1: Bẹ́ẹ̀ni Abẹ́rẹ́ Gbólóhùn.
0: Àti gbogbo àwọn olùdarí iléeṣẹ́ 92.9 Bond FM pátápátá wípé a kó àṣekọ̀ ọdún o. Ẹ̀mí àṣekúpẹ́ o. Ẹ ṣeun o. Àmọ́ lóore o. A tún ti dé sórí ètò Èyí Wù Mí náà ni oṣù gbẹ́jẹ́ káàkiri lálọ́ọ̀dún wa dáadáa. Tó ẹni tó bá kọ̀ tí ò kí lálọ́ọ̀dún ẹ̀.
1: Ó ṣe tán tó fẹ́ kó jáde.
0: Ó yá tẹ̀kí.
1: A kí ọba wa kábíyèsí.
0: Olúwaṣẹ́gun.
1: Olúwaṣẹ́gun bẹ́ẹ̀ni.
0: Àjàsá.
1: Àwúṣẹ ti ìlú Olúgbòǹgbò.
0: Kábíyèsí o. Yíká o tún mo yíká o sì o kára o lé o. Àní wa ètò Èyí Wù Mí gbogbo ní túmọ̀ yín lórí o.
1: Àní àṣẹ.
0: Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ kú gbogbo ògbà.
1: Bẹ́ẹ̀ni àdẹ̀kú ọdún.
0: Oníjọ́dún ò lè mọ̀ wípé Kírísítẹ́nì ni Kábíyèsí Olúgbòǹgbò. Wàhálà ìtọ́pẹ̀ lọ́ba nù.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó bá dásìkò Mùsùlùmí.
1: Kọ́sí.
0: Ọmọ àbá wa ṣe. Tó bá dásìkò Kírísítẹ́nì déédéé. Tó bá tún kọ́ tó níṣẹ́ ṣe àwa ń bẹ̀ ìtọ́pẹ̀ lọ́ba nù. Bẹ́ẹ̀ni. Ọwọ́ kìíní lólúgbòǹgbò ni gbogbo ẹ lọ ló ń bọ̀
1: lórí. Ìwé ni túmọ̀ yín lórí.
0: Kábíyèsí mọ̀ pé mi wà lólúgbòǹgbò ń jọ ẹ̀. Máa ṣe fàájì kan bẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ yí Kábíyèsí. Ọlọ́run àjẹ́ pẹ́ fún wa. Yàtọ̀ ìṣọ́ wà bọ̀ wá lé.
1: Mo wá èmi ọmọ yín ṣẹ̀kí náà tó ìgbẹ́lẹ̀ Akísọdé. Mo kí yín kábọ̀ sórí ètò wa ètò yín Èyí Wù Mí lórí ìkànnì 92.9 Bold FM. Bẹ́ẹ̀ ni mo kí ọlọ́wọ́ bọ́tíìnì wa Olúmaìtì. Ọkọ mi má jẹun pè tán Ọlọ́run jẹ ló máa ń fi yòókù
0: pé
1: mo kí àti bọ́sẹ̀ náà wípé ẹ ṣe àdúpẹ́ ẹ̀ní dààmú ẹ kú gbogbo wa. Mo fi bí Ọlọ́run jẹ ṣe ti kí gbogbo yín nílé àtẹ̀yìn màmá àtẹ̀yìn bàbá bàbá lágbára Ọlọ́run ẹ̀ní rí ni pé sọnù bí ò ṣe bí ọmọ.
0: Àmì
1: táyà abiyamọ kì í tún wò wọn ní gbé wa káyín mọ́lẹ̀.
0: Àmì náà yà lá. Bákan náà tó tó di pé a máa bẹ̀rù ètò lónípẹrẹwò ní kí ọba o Yenua. Àdúpẹ́ lọ́wọ́ wọn o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ bá rí bàbá àdúpẹ́ fún wọn o.
1: Wọ́n kú gbogbo pa wa. Alájìnà.
0: Àníjọra.
1: Alárafa ni.
0: 2027.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó lè tẹ̀ máa sanwó ni kò sí ní pé dáìmì.
1: Bẹ́ẹ̀ni alárafa.
0: Alárafa ni. Ṣé ìwọ náà fẹ́ lọ?
1: Àjọ ń lọ ní Ọlọ́run jẹ́.
0: Olúwaṣẹ́.
1: Lọ́mì.
0: Aná lọ.
1: Kájọ
0: kọ́ wọ ètò títí tèmi tẹ bá tẹ àtẹ̀jíṣẹ́ káàdì ẹyọ̀kan lẹ máa gbà o àtẹ̀jíṣẹ́ lẹ máa tẹ̀jíṣẹ́ lẹ́nu káàdì ẹyọ̀kan pẹpẹ mi last week lẹ máa gbà tó bá wòyàn fẹ́ sọ pé àwọn pè ní last week káàdì ti tàwọn pẹ̀lú ti àtẹ̀jíṣẹ́ èyí tí àwọn ń gbọ́ ní èmi yìí ní sátidé alákọ̀ọ́kọ́ yìí
1: nípa
0: àwọn áàdì káàdì méjì káàdì ẹyọ̀kan lẹ máa gbà ṣùgbọ́n gbogbo tó bá ti ń gbọ́ wa a máa pe nọ́mbà tẹ máa tàtẹ̀jíṣẹ́ tẹ máa tẹ̀ sí fún wa ama pe fun yin
1: be ni won ni yin yin ni kan ni le se mi mo dupe lowo alaja ti won pe mi si le pe ah won ni mi o ri mo to wo be ni ojo se bebe e se mo dupe mi ni wa yin ti
0: ojo se bebe anu ama mojo se bebe leni a dupe lodo olohun
1: olohun je ma farabale
0: ki lo sele
1: ma de ma ma dada ni gbogbo wo
0: ki lo de sele dada lo mo ma da wonu studio
1: o da ni soro ja pari eto
0: a fi bere lo ni yen lo pe to ba wu mi o ki wu e o pe ya ra le owo yin ni mo wa le ni eyan okunrin loto obirin ni mi eyin iya mi ma binu sugbon je ka so sibi towo wa boya owo yi boya ma pada tun mole ni o mo le so
1: loto
0: o se ka mi lara si
1: loto ejo
0: se te ba wa iya awo obirin o toko wa ti fe yawo kun o ti fe le wa boya iya ile boya o se mistake pe elomi ma bimo sisi pe o ti se mistake o ti fe yawo yin o ti gbese gbe kan sugbon o wa jaja wa fe iwo iwo to wa fe yen boya o fe ni fe yi pe ise ti on jo nse o gbe bi se je soro soro radio yin sin ki wa so pe ke mo ri eni to je pe ohun na je soro soro bi temi mo wa fe se mo pe ise wa papo ehn ise wa se papo yen se pe jade mi ati e ohun lo ma papo ju awa da bi pe eyan gbe yale to wa ni ile yen eyan gbe sonu abi eyan gbe kale abi oko abandon okay se papo de lo titi oko ti gbe emi niyan ati jo lo ati jo nbo ise wa sha nbo gbogbo en lo ako studio a se gbogbo se papo in de re ye da tolo da won ni o le te won lohun se lo to ma so pe ma te okun lohun o ti se to fe ku walai o ti se to do ma ku ni o sha se won ba ri to le se ko wa ka won so pe ebi ni se yi wa yo wa lo de to ko lohun olu o ku su eni o
1: lai sasana
0: bo sa se ba eto bo ni o sa jo nlo jo nbo olohun de gbe won lowo soke lo ba de ya o lo ko ba tori mo elomi pe ka ko re re ya le ba ya wo ba bere si bi bi o si ba wo pe nigba to ma fe ohun leyan eni yen gba kadara ni o o ba posodo eko posodo ko ba gbe gba ko ba gba wo iye ohun okun nigba to ba se to ma fe yawo le nigba to wa fe iyawo le obirin iye lo ba di pe bo be jiya ati jo se lo ati jo se bo lati jo yi awa olohun gbogbo fe le wa kan wa se wa ri mo ko fe se yawo mi lo ba di won to lo ba di kodogbo nkan ti mo so fa mi niyan o ore mi ba ni ko se ni di won to nigba ti
1: oro ni mo so fa mama je o ka e lara a so fe ba se je mo won lara ni
0: ise wo
1: ise won ise won to jo pa
0: won se se si ara ni won sese dun sara ni abi so
1: ise won ni won jo sise bo
0: eyi o ni mo ma jo sise mo won o fagile pa won ni jo sise mo
1: eyi to wa fe yanju wa fe ba se je
0: o ba se je o na ma duro sayi e o ni race lati fe ni to ba wu
1: ko ni right
0: sana wo le se ni right
1: ori pe ise wa yen iya le yen won jo sise kona ohun na ti fe sise awon ti se won de ise won to awon ti se won de
0: awon na ti so won ti lo ko jo ma se lo
1: ko jo ma se lo ewo won ti la alagata to
0: ko ko ma fe lo mi alagata ko so bo se fe ohun le ya wo iya le yen ohun na lo se ma fe yan le
1: o ko possible eyan ara le
0: ke ko ti mo so ni o se mo pe to ba wu mi o ti wu in ti mo so ni to fi je ko mo joye
1: eyan ti wa laye ko joye jase saburi iru jase wo niyan awon ton ti jo pa wopo ton ti jo nbo o wa fe be wa o ba se je niyan na
0: ko ba se je oko sise ni o ya bo ba sise ton o ma jo npe owo si meji ni
1: 60
0: to ba ko ba de yiwo eyi to ba ko oko oko ma fi bo iyawo to fe
1: mo
0: fe ko wa so pe boya o ni se yawo
1: eyi to
0: ko ma lo yawo le
1: oni se control oni se control
0: awon jo lo ko ni o ti jo fe wa ibo yen o ro ku o o so igi o
1: ko na buruku
0: o ti so ka si lowo
1: gbọlọ ko gbọ ka
0: ko le gbọ ka kọkọ iya le gbọ ka iya le patapata yen ti gba fọlọ ohun yo yo ka gba iyawo to si laarin okunrin afun e lori ka wa se re bayi e ma ki se bayi inu wa ti dun pe a o ti gbọ ka wa se iyawo lo ma sa
1: ademi
0: ademi
1: my crown
0: o
1: ti fe se ade o fe mu ade o fe baje o fe break ade
0: ko break ade ko da ko le fọ ade
1: ah
0: ade ma joko sori alade
1: mama se bayi o wa yin ara le se n gbo lohun je
0: se n gbo lohun
1: e ya wo yen ko si wahala e ni fa fa ti atejise ranse ni o number ti ma ti atejise si
0: lori eto
1: lori eto
0: ninu
1: mi
0: la
1: lori je 92.9 fm o ni 081 35 81 4216 081 35 81 4216 bẹẹni
0: ẹ jẹ ká lọ sókè
1: ẹ tí a
0: kábàdé káwọn nǹkan tó máa ṣẹlẹ
1: àwọn àtijáṣẹ
2: tí o bá pa mí.

0: sí kásẹ̀ yẹn ètò yìí wù mí lẹ̀ lémi lágbára ọlọ́run a tún padà pàdé ní ìjọ mẹjọ àwa nílò. Àti kásẹ̀ yẹn ètò yìí wù mí lẹ̀ lémi lágbára ọlọ́run a tún padà pàdé ní ìjọ mẹjọ àwa nílò pé ká lọ ká má padà wá o. Àdúpẹ́ lọ́wọ́ màmá wa Wúrọ̀lá Adébíyí Adésókè mọ bàbá wa Alhaji Abdulwahab Akọ́ṣiṣẹ́. Àdúpẹ́ lọ́wọ́ yín Olúwo Ogunnaike Tújọ́ Ládé kan Bísọ́lá Balógun Ọlọ́wọ́ Bọ́tì ni wa
1: Olúmaìtì
0: ọkọ̀ṣẹ̀ kíná tún tá tí mi.
1: Àwọn lẹ́jìtì náà ti wọlé.
0: Àwọn náà ti wọlé báyìí. Àdúpẹ́ lọ́wọ́ Olúwa o. Àdúpẹ́ lọ́wọ́ yín àníjọra wa lójú ní ọ̀dọ̀ yín o. Ni a máa sọ wípé
1: rédíò sí yọ̀lẹ̀ gbẹ́ o. Ìfẹ́ sọ wá pọ̀ wé o.

0: I be a wadata. I be a wadata. Do me do me do do do. I get by the way. Nitori ola ni Olorun sise da.
1: Eh so
0: nitori ako Olorun sise da bo. Lẹ́yìn tí Ọlọ́run dá Adam tó, ó ṣù, ó ní ìwọ Adam kò ní dà, kí ìwọ nìkan kó máa dẹ́gbé, jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì, òun ló fi ṣẹ̀dá éfà. Ilé ọkọ dúró, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ. Lóòótọ́, ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yìí, Olumide Ọlálẹ́rẹ̀, bẹ́ẹ̀ kò ní ní Olúmaìtì. Lórí ìkànnì yìí, Bond FM 93.9, ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé, láàgbo
2: mọ́kànlá alẹ́,
0: ìgbéyàwó àtàtà, ètò gidi ni.

0: kẹ́bọ̀ padà sórí ọ̀lẹ́ṣẹ́ bọ́n fm 92.9 àwọn fẹ́ sọ́sọ́ àkàfún ilẹ̀ kan pé wọ́n ń gba ọ̀mì òdo jù bẹ́ẹ̀ lọ àyípadà tí wọ́n mẹ́ báyìí o pàápàá jùlọ ọlọ́rẹ̀ sọ́rẹ̀ láàrin ikọ̀ estonia àti faro island bẹ́ẹ̀ ni àyípadà tí wọ́n mẹ́ torí ti di ẹyọ kan sólò báyìí tẹ́ pé ikọ̀ estonia náà ló ń bójú alátakò rẹ̀ jẹ́ faro island 1-0 láàrin ìṣẹ́jú mélòó ni náà tàlóyè.
1: Àwọn tí wọ́n jẹ́ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ náà ni àwọn tí ọjọ́ ìwọ̀n kò ju ọdún mọ́kànlélógún lọ under
0: 21
1: lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣẹ́jú mẹ́tàléláàádọ́rin ni kòsóbò àti lùsẹ́ńbọ̀gì ni wọ́n ń gbá lọ́wọ́lọ́wọ́ ọmì òdo òdo náà làwọn yìí ń ta kò tí sẹ́ni tó wọ tó gbá bọ́ọ̀lù wọlé ara wọn. Ṣùgbọ́n o Croatia àti Ireland àwọn ti gbá abala alákọ̀ọ́kọ́ wọn sinmi lọ́lọ́ báyìí ọmì ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n bá wọlé ara wọn.
0: Bó ṣe jẹ́ ní alábala bẹ́ẹ̀ tọ́lájúdínká wo náà ikọ̀ Portugal lọ́ndà 20 wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n báyìí báyìí ni àwọn àti Ivory Coast wọ́n pele yìí ní Morika Velo tournament bẹ́ẹ̀ ni ní group B ìsọ̀rí kejì tí wọ́n wà wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni ikọ̀ Portugal lọ́ndà 20 àwọn ìjẹ́wẹ́ wọn pẹ̀lú Ivory Coast ní àwọn ìjẹ́wẹ́ tí wọ́n lọ́ndà 20 ọmì òdo wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹsọ̀sẹ̀ náà ni àmọ́ tó wọn padà yọrí sí kí n máa sọ wípé wọ́n kéde nǹkan kan lórí ọ̀rọ̀ FIFA World Cup ọdún 2026 ta wà yìí pé wọn ò fẹ́ rí nǹkan kan tó ń jọmọ́ fufusẹ́là àwọn fèrè a lè pè níbi kàkà kí ọba yẹn tó máa ń dun máa ń pariwo síyàn létí wọ́n ní lọ́dún yìí o ìfẹsọ̀sẹ̀ ọdún 2026 World Cup yìí àgbáyé yìí pé kò sí tó jọ bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ gbé wọnú orí pápá rẹ̀ ṣeré arábí tí wọn pé wọ́n débi kí wọ́n ti máa fún báwọn fẹ́ nǹkan bẹ́ẹ̀ arábí tí wọn mọ̀ ní sáà yìí bí wọ́n ti báǹdẹ̀ fufusẹ́là ní sáà yìí o kò jọ bí tí wọn mọ̀ kí wọ́n máa ṣe fún rárá ní orí pápá torí àpé ọ̀pọ̀lọpọ̀ ariwo rẹ̀ gan pọ̀ ó sì máa ń kó bá àwọn agbábọ́ọ̀lù nígbà míì torí tọ́ bá ń fún lápá bí tọ́ ń fún lẹ́gbẹ̀ẹ́ kejì náà yóò máa di ìṣèdíwọ́ fún rẹfrí àti àwọn agbábọ́ọ̀lù tí mo lérò pé ó fà á tí wọ́n fi gbégi lẹ́nu pé kò sáǹfààní fún ìyẹn ní ọdún yìí ti fẹ́ẹ́ sọ́sẹ́ world cup àgbáyé. Ibrahim kí ni wọ́n lérí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ world cup pé báyé aṣọ lẹ́ẹ̀kan nípa àwọn agbábọ́ọ̀lù tẹ́ pé wọ́n takú pé lókè òkun àwọn ò ní gbábọ́ọ̀lù fún ikọ̀ nàìjíríà òkè òkun làwọn fẹ́ ṣe aṣojú fún ìyẹn làwọn sọ táwọn yìí ti fi èròǹgbà wọn sílẹ̀ pé bóyá nǹkan báyìí báyìí ló fà á owó ni o wọn ò tọ́jú wọn ni o ṣùgbọ́n lọ́dọ̀ tiẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ kí wọ́n rí sí.
2: Àkọ́kọ́ náà nǹkan tẹ́mi rí sí ọ̀rọ̀ yìí náà ni pé kò lè má rí bẹ́ẹ̀ látàrí pé tábáníkà wo àwọn agbábọ́ọ̀lù yẹn bí irú àwọn bíi èmi ni ìwóbì àti àwọn èyí tó yẹ pé wọ́n fi orílẹ̀-èdè wọn tó yẹ pé wọ́n ti dàgbà sí táwọn èèyàn ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ tó wá darapọ̀ mọ́ nàìjíríà tó ń ṣe dáadáa fún nàìjíríà kí n fi bẹ́ẹ̀ pọ́n wọn lé lọ títí ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni pé agbábọ́ọ̀lù tó bá wà ní ibẹ̀ tó ń gba bọ́ọ̀lù fún wọn ni bóyá France ni o bóyá kinní ni púpọ̀ nu wọn wọn dé Nàìjíríà rí ibi tán bí wọn sí nìyẹn tó yẹ pé gbogbo nǹkan tán mọ̀ ibẹ̀ yẹn ló wà ó dẹ̀ máa fún wọn ní advantage.
0: Ìyẹn orí yìí hello ẹ̀kọ́ ẹ̀rẹ́ sáà ẹ̀kọ́ ẹ̀rẹ́ máa ọ́n kí lẹ́yìn rí sọ pé sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Hello à ń gbọ́ yín kété o. Bẹ́ẹ̀ni.
3: What I see here, why they don't want to play with Nigeria team?
0: Okay.
3: The country is not settled.
0: The country is not settled.
3: Yes, and they are not taking care of them.
0: Okay.
3: Is it?
0: So, I'm going in, you're listening, yeah. Ní kúkúrú èdè ní tí wọ́n ń gbìyànjú àti sọ náà ni pé báwọn ṣe rí sí ní títà wọn bó ti ẹ̀ pé wọ́n sí àwọn ọ̀ràn ti dárúkọ wọn tó fi wọlé wọ́n ní àwọn lérò pé bóyá nítorí ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù pé bí ìlú ò ṣe fara lọ tó ló jẹ́ kí wọ́n máa ṣùgbọ́n ìgbà wo ni ọ̀rọ̀ eléyìí tẹ́ ẹ̀ sọ iṣẹ́ bẹ̀rẹ̀ ìgbà wo la ti ń pe àwọn agbábọ́ọ̀lù kí wọ́n aṣojú fún ilẹ̀ Nàìjíríà àgbọ̀rọ̀ fi ìwọ̀n bá ti sí ìkẹ́wọ́ tó ń jàmọ̀ ní sí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù pé ẹ wá aṣojú fún ìlú yín ní kọ̀ọ̀kan ìjejì ṣùgbọ́n àbá kan náà pé lẹ́ẹ̀kan wọ́n ní ọmọ àwọn ń ṣiṣẹ́ gbábọ́ọ̀lù ní òkè òkun lọ́hùn ọmọ wọn ní gbábọ́ọ̀lù lókè òkun kí ló dé táwọn ọmọ fi náà gbábọ́ọ̀lù fún Nàìjíríà wọ́n ní àwọn ti ní pé wọ́n tọ́jú àwọn dáadáa ẹ̀yà bíi ti àwọn wí lọ́hùn ẹ̀ ló sà ẹ̀ ló mà ẹ̀kọ́ ẹ̀lẹ́sà o orúkọ níbi tí ń pè wá. Àjọba láti túbẹ̀ ó tó jọ́ mẹ́ta bàbá. Ẹ̀ sá o. Kí ni èròngbà yín? Kí ni èròngbà yín sà? Ọwọ́ àwọn aláṣẹ ló wà. À ń gbọ́ yín kékeré.
2: Bóyá kẹ́kọ̀ọ́ wá padà àgbọ̀n.
0: Nẹ́tọ̀kì yàn bẹ́ẹ̀ ìwé òṣèlá tó ń gbábítà ìwà yẹn ní. Nẹ́tọ̀kì yàn òṣèlá tó. Ṣùgbọ́n tí wọ́n gbìyànjú àsọ́nà ni pé ọwọ́ náà wà àwọn aláṣẹ ló wà sí àsìkò kẹ́kọ̀ọ́ pè wọ́n. Ẹ ló ta bá bẹ́ẹ̀ ẹ sàkọ ẹ̀kọ́ ẹ̀lẹ́mà. Ìyẹn náà rẹ bété. Tẹ́bá láǹfààní àti pé náà wà ṣẹ́jú díẹ̀ ta ní 080-26-29-8190. N sókè òkun páwọn onígbàgbọ́ fún ikọ̀ nàìjíríà tó ṣe pé orúkọ tí wọ́n ń jẹ́ bíi saka bíi délé àlì
2: akànjí
0: bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ tí wọ́n bí gan ni ẹ̀kọ́ ẹ̀lẹ́sà o. Láti ìjọba orúkọ yín sà.
4: Orúkọ mi ni Kassim Lawal Bello.
0: Mr. Kassim Lawal Bello kí lẹ rí sọ sọ́rọ̀ tó wà lẹ́yìn.
4: Pẹ̀lú kò bí ìrírí sí àyẹ̀wẹ̀ ni pé ọ̀wọ́ ìjọba wa wọn náà dá lára wọn tó bí.
0: À ń gbọ́ yín.
4: Mo ní àwọn ìjọba náà pẹ̀lú.
0: Àwọn náà pẹ̀lú.
4: Bẹ́ẹ̀ ni.
0: À ń gbọ́ bọ́ọ̀lù yín kọ́ wọn ní lọ́wọ́ tí wọ́n ṣá.
4: Ọ̀gbìn tọ́jú wọn bó ṣe yẹ ká tọ́jú wọn.
0: Wọ́n tọ́jú wọn tó.
4: Bẹ́ẹ̀ ni.
0: Ọ̀dà ẹ ṣeun gidi gan. A ti gbọ́ èròǹgbà yín ajá fẹ́ mi náà láǹfààní káwọn náà ráyè bá wa sọ sí tó di pé à ń kúrò ní orí afẹ́fẹ́. Àsìkò náà kún díẹ̀. Ẹ ló sà ló mà. Ẹ kúrò lẹ́sà o, orúkọ yín sàbẹ̀lẹ̀ tí ń pè wá.
4: Orúkọ mi ni ẹlọ́dà padà sí Bàbá Òjó ẹ̀.
0: Orúkọ yín ni.
4: Chelsea
0: ni.
4: Àwọn aláṣẹ wa.
0: Bẹ́ẹ̀ ni.
4: Àṣìkò yẹ kí wọ́n pè wọ́n. Mo ò ní pè wá sí sílé tí lè kọ́ tí yẹn máa pè mí. Ìyẹn rí.
0: Ok.
4: Àwọn tó wà ní Bọ́ọ̀sì síbẹ̀ ni kọ́ máa ṣàṣeṣe. Tọ́ba ní kọ́ fún 20,000.
0: Wọ́n ti gé wọn kéré. Wọ́n ní àwọn rò pé àwọn aláṣẹ láyé ká báwí jù pàápàá jùlọ tí wọ́n á fún owó ránṣẹ́ sí wọn ó tẹ́ kó dọ́nà láti bí ₦40 ó lè má ju ₦1,000 tó máa padà dọ́nà wọn lọ́mọ́ tí wọ́n ti gé ẹkùn kérékéré èyí gbà èyí tọ̀hún gbà kò wá ní wúlò fún ẹni tó gbàbọ̀ tó fara iṣẹ́ gan lórí pápá tó ẹ̀ ti ní farapa ó sì náà sì ní fámìlì olẹ́bí káàkiri ìyẹn àwọn sọ gẹ́ bí ọ̀rọ̀ kan tún ní ẹ̀ láìpẹ́ láti ẹ̀ náà ẹ bá ti ń pè ẹjọ ẹ máa bọ síbi ẹrọ ìbánisọ ká lè máa gbọra yíkéké.
2: Lẹ́yìn tí ọ̀rọ̀ tí mo tiẹ̀ tún fẹ́ ká tún sọ òun náà nípa election Madrid tó ń bọ̀ lọ́nà
0: yìí. Lọ́la òde yìí ọ̀la Sunday.
2: Lọ́la Sunday. Látàrí pé àwọn méjì tó jẹ́ olùdíje.
0: Pérez.
2: Fún ipò Pérez
0: àti Erinke.
2: Erinke Ukraine. Àwọn méjì báyìí wọ́n ti ń ṣèlérí fún àwọn olólùfẹ́ agbábọ́ọ̀lù wọn àtàwọn tó máa dìbò fún wọn pé tí àwọn bá fi lè wọlé o Pérez sọ pé tóun bá wọlé ìyẹn ò sè mórí o òun ló máa jẹ akọ́nimọ̀ọ́gbà àwọn tuntun kíní àwọn máa ra agbábọ́ọ̀lù bíi méjì lẹ́yìn ìyẹn Konate àti Dumfries kí lorúkọ ẹ agbábọ́ọ̀lù tó wà ní
0: Inter
2: bẹ́ẹ̀ ni
1: òdòdó làwọn kan lọ
2: bẹ́ẹ̀ ni ìkejì náà dẹ̀ rè òun sọ pé òun máa ra agbábọ́ọ̀lù Erling Haaland àti Rodri ní Man City ó dẹ̀ tún ní akọ́nimọ̀ọ́gbá tí òun fẹ́ mú wá òun ni Jurgen Klopp so báyìí sìn ó wà ó jẹ́ pé nǹkan tó ṣe kíni ó máa dùn gan.
0: Kò sí àní-àní níbi àárín yẹn lórí ọ̀rọ̀ yẹn ní ọdún tí wọ́n bá ti ń kọ́ ẹ̀ pé ẹni fẹ́ bá tó fẹ́ ju inú àpáta kò ní wẹnu àáké òun rọ̀ tó àlẹ́ sórí Pérez bàbá àgbà ọ̀rọ̀ oúnjẹ tí mo kọ́ sọ̀rọ̀ mi níyà ó dàbí Tinubu ti wà nìyẹn ni nípa ọ̀rọ̀ fútbọ̀ ó mú àyíníkè ó mọ̀ tinú ti fún tẹ̀dọ̀ ó tún wá lérò lẹ́yìn kọjá kàsí nǹkan lákọ̀ọ́kọ́ ná ó mọ̀ pé ìdùnnú fáǹsì jose mourinho ó ti ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ rí àwọn sì gbà tí ẹ̀ dáadáa nígbà tó fẹ́ lọ gan kò fẹ́ kó ò fẹ́ kó lọ ṣùgbọ́n pẹ̀lẹ́sì fàyọ ni pé máa lọ lásìkò yìí àtúnwà padà ránṣẹ́ pé ẹ̀ tó bá yá ló fi lọ́ngbà ló fi tamínétì káwọn náà ló fi lọ́ngbà yẹn ó wá rí pé wá lọ tán àsìkò tí ìgbẹ̀tì wá dàrú yìí ele fe gbagbo wole pe ko hun fi en sele so kon wole ko jo abi ti won won wole wa ko wa leru la kokon lo to se kon fo eje kele so to bere o lo fe mu ele island lese kese bi o pe abi ti won mo ni agent ele island so ati babe so pe ko sin lo jo o ko la gan ma gbe igbese dide te pe eni ba so won fe gba ara ara lasiko yi won ma fi ofide o de ma so wo toran tori ko sinu akole pe lasiko to wa yi o ma ko ninu ko ram eni ko man city ikeji wa le ni pe Perez lese kese o ti terminate contract Mourinho ni Benfica o le ma so 20 million for iko Benfica iyan do gerebe ni to sumo pe o ma wa si Madrid pelu agba bolu meji defender leyin oto ti en ti o duuno ti Inter Milan Dumfries ara wa so ipo ti wa nbe ran pe o ma join Real Madrid Konate ran so wa nbe iyan ti o duuno o ko fast balẹ pe eleti ati Mbappe lo nibe yen sugbon iwo to ba wole lo fe se bayi fun wa la kan ti ko je ton pe ara do ko so yen na afọrẹ ṣugbọn won ni ko so na nbe o wa radesu ma won o so ko lule nbe yen na
2: rodigo to de so na awon yan bi lowo
0: e don club o fe mu o fe mu club last le pepe ni madrid no fe ra tele ṣugbọn won ti ba so ra so ye po won ri pe o ma ni colorful kan nu ni madrid madrid se person fi le pe won ni mu ele mo le ga se pe igbe ko ti so en ko won gba lo n to fe gba wole yen ko le je lo
2: o ti lule ba ti mo ri nbe ni o na ba o pe bi perez se ti nse to ti nse
0: gbo mara be ko se to wa ta ko e na
2: mara be ni ko won no sun kankan o na ni ati pe nkan ti perez wa fi de lade ni pe o tun wa so pe to ba di jo tuesday igbe won ma tun bid fun player kan 150 million pounds won lo ma gbe lo fun agba ball na bayi si ati men to je bo awon eyan tin
0: so 150 million to be a player
2: olisen
0: bi olisen o so ti ara so pe ko eni ti olisen alan o so yo bo ninu ko awon meji lo wa lokan lati mu fe gbe bi o ba je enso fernandes la oko a je striker ni waju fun iko ole nigeria osimhen mejeji yen lo waju 150 million to le to we le kani yen lati asimo yo gbe lo ka ma re si abayade si lola sunday e se ni e lo fe wa ka ka kiri pa kan lo ma so pe lo tunji olamileko ejiomeso abere gbolohun won ba fokan babo lataro ni bi to lapere olowo button ni wa olumide olumati omi eko man you na ni oya yadagbere
1: olowo emu ti o jani to mo to gbo digbile jile cosim adebayo salami ta loye lo nki wa pe ire ka biti
2: adupe lowo olowo ba to ba bere to re ba pa yo pe pataki lowo eyin olulufe wa na te fi gba kan fi wa sile ibrahim olalekan ip sport le mi je
0: e se wi ni gan o emi na tin to todun de so lawudin legit ni gẹgẹ bi asami e je ma sere daya lori kori tori pe yo wulo fun wa lopolopo.

0: Fẹ́lá ni kẹ́ play.
1: Ó ti àtò la fẹ́. Ibọ̀ òbí ni kẹ́ play jọ.
0: Ṣé yìí lè jo ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa. Ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
2: Ah, dèrò nkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọ́n kánú. Ijó alẹ́ òní. Ẹ dá yànmọ́.
1: Ọbẹ̀ lẹ́ o. Kí ló fa tó tó nù?
0: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹni bẹ́gi ló gbìn ṣe o. Mọ́nú egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
2: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ àǹtẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara síta. Ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Ewo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan afinipamọ́. Àwọn afiniṣẹ̀sín. Dìde mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ ò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
3: Gbogbo apátá la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọ́n ti wà lórí ètò lénìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
2: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Màká oníṣègùn ìbílẹ̀ tó ń fi wí àti gbo ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá, màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859 0806821-6859.
2: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbẹ̀ arọmọléegun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn táti rìn dógún òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń romí apá ríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ́ jábọ́. Tó bá ti láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́ṣọ ní gbogbo ògbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmí àyàrá ó máa já ní ẹlòmí apá kara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmí ìgbà gbogbo nǹkan ní máa máa fi pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti láwọn nǹkan báyìí.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun. Gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ikọtun roundabout. Ẹ̀wọ̀ Marwa tó ń lọ sí Abaranjẹ Road tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abaranjẹ Road ní kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop apá ọ̀tún ilẹ̀ Yasi, number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road nílùú Ikọtun, Lẹ́kọ̀ọ́.
4: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ikọtun gbìmọ̀. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé Ikọtun yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road nílùú Ikọtun. Ẹ bá ti dé Ikọtun.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
1: 0806821-6859
2: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjí ìròyìn òtàkójúbà. Àwọn àmì ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìjágun ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀. Tẹ bá wá dé mà ní nàláìnà. Má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló tó bá ti dé nta kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara mo lóògùn kò ti ṣe ò sí ń bẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní
2: 0806821-6859 bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́ wẹ́rẹ́ tó fi ń di o nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú abẹ́gbẹ́ kara ń kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
3: Ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló tún di wàhálà ẹlòmí máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
4: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
3: A wà ní number 20 Amoka Street, Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
5: Ero Ibani Surawa is 0806821 6859. 0806821 6859.
2: Mo gba adugbo to ba tin gbo wa bayi de te ma bo lodo baba agba lori ati ni gogun ni ati se igbanse doran ni e telo mi ti ba bo lo saanu wa to ba gbo wan gbo ka to se igbanse ni be se ngbo mi pa dele mechanic ni elomi e ni le ba soro ntori be elomi o le nawo sagu are afi orisi ko si tani ko ra fun nawo ti o ni se e ma fira yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo leko si te ma so be gbogbo wa la logun ko te ti o logun sugbon olorun oba fe nikan si je nikan lo bo lo se ma ti ko se ti ma nbo sodo wa olorun ti n gbadura a ti mo pe adura ti gba ko to gbera le ni to ba ti ra pere gbogbo yo nrin bata nbo lese re e a se nko paja paja lowo lese ati ni gogun apa oromi egbe kara oromi ati gbora gan baba ni pati ya yin o le lo ogun lo ni ogun omo ni olorun o ni ja rogun an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to aniri o an di magidi mo pe ka to rin olorun le je keri sugbon adua la so ran ju ka gbe igbese iko to roju olorun to nbe gbogbo ona ti soro kan si keji ba fi wa lagu are to nfura si tete ma bo si
3: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
2: Lodo baba agba temi be gboju.
5: Ero Ibanisoro wa 0806821 6859. 0806821 6859.
2: E titi kole te ba ngbo lale ejide be ndaji te ba ngbo losan e ma ti je pari ke ti ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tegbo ti o mu kara yin se kebe kebe sagbadewe marugo takebe lodo baba agba teni be gi loju ilu maka onisegun ibile to n gori ategbo somara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara dabi mato mi ta ba gbe mato sona ta ba nlo pada bibi ta ba nlo ta ba service e mo pe le taku soju ona odun wo ni won ti wa laye to ti je to ti mu to n gbadun to si jo toju ara eri tan ma wa soro pe bye bye le ra wa o ti wan ju do iro na ma pa ma ba so be o baba agba teni be gbe gbogbo bi ti mo n de pata adura na ma se se mi pe ya gbogbo ara lo n teni ara yin eni owo kan mi ni pe kara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
3: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
5: ero Ibanisoro wa 0806821 6859 0806821 6859. Baba agba te ni begi loju opo lo ti nowo nowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun to re lomi ma so pe Ikotun jina o
4: baba agba te ni begi loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won gbe be e kokko toju irewesi okan yin na ke gbera fine bye pe Ikotun ya lodo baba agba te ni begi loju
2: ki lo ndo laamu kini won ti nawo nawo nawo lere aisa agba ni lowo olorun ma ja ri ogo wahala ya n lu pipipi ayin to ejo benin lete n gbo gbogbo ti mo so pata awon ale abi won so ron gbo benin ni gbogbo to kun to benin lo ni ta so yo sugba won to ba won wa oju olorun to nbe lo na to light san kan si keji nu agbara iwo kan si baba agba te nbe gi loju ona abayo olorun lo se to ba ti de lori gbogbo kan ko la le ma fe mu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi mo pa isa tarun to ba ti bimo ma bo si
3: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
2: Tete ma bo ko ma bo mo se soro yi lokun lo bi lo made lagba olobo ni so wa den to ma tiro a to se afi won se yeye sugbon kankan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori sirisi ti na ti gbogbo ara o ma fa kisara abi eja o ba nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti ro tete ma bo sagbade wi marugo ta kebe lodo baba agba te ni be gbe to ba ti de de won na ah baba won ni itowo la ma du obe a ki ngo kere ma du obe te yan ba je obe labe kuta loni to ba ngbe lu eko abibadan njo keji o ran ma lo pe lo ba ara wa to ba ti da ni eh eyan ba ti foro o ye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo ni ba yen dide fia e ma bo pe ah o be je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Solo baba agba te nbe gbogbo
3: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
2: ewa ke wa janfani ewe ati gbogbo ni afiji eyin na didike mabo kilo o se o kilo yo elenu wahala ti da mo lo anu agba to ti fa san boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kara ku tai tai jenje ni bi ni ele wo si bi ni olodun ni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fe fe buruku oni fe luwa ori si si ona lo ngba wa elomi afe fe ni ti e elomi ofa lo fa elomi ko sin ba ti e chairman to ba ti de eyin na o mo lori ba se bi ati aye wa ti to ba e ka si pe kilo fa ti leyi so ju orun lo ti sele ni abi ngba te nlo ni kankan ba e pi te mo boya boya won le te ni mo to wa ti dagu ara to wa nbaraje awon arun kan wa to je pe ma nbaraje were were were ti o ma ba mi ara ni eje ni egungun olodun je kari sugba te yan ba ti wa ri eje ka tete gbegbe se ka mo pe odo baba gba se gbe loju
3: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
4: be baba gba te ni be loju wa
3: ero ibanisoro wa 08068216859 08068216859
2: e ma le ti na wa be ti de dikore eyin e mu gbagbo yin dani e won ni bi na o ba tan la so e je tan le kan na e gba pe be ba ti ri mi lele te ba ti di bayi ogun ati wahala ataisan to na lam o ti se lori awon kan ta n pariwo na ni ati so boya won ti sise giri ojabo loke boya won ko pe ri ojabo elomi ba accident fun moto bi odun merin marun ko ni mo boya won fori abi nkin kankan gbadi kan a ma wa fa wahala ti da mu nu agbo ara ngba to ba dojo waju bi e to ranyan bo se ma ni ni te o ba wa mo a wa de arun sinu isan sinu egungun sinu ara sinu ejara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de to se to ba nu to le je pe ofa o le je tala fefe afefe buku ni feluwa
3: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de ko to roundabout e wo marwa to lo se Abara Jerol tabi te ba ngboko bo Abara Jerol ni ke bere e bo le ni Dele Ara bus stop apa to yen le ya si number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ni lu Ikotun Leko mbi
2: ibe baba gba wa ero banisho hotel fi pe mi
3: 08068216859 08068216859
4: e nle lo so pe contribute de contribute na awon do wa laja awon do wa ka ki do wa nde bu re tan gbe ra tan yo ju ti ikoton ibi na la fi so fun pe e mo de ka fi akoko yi na ola e dide nle ba e mo abo ni lu ikoton bi baba gba te do sin we number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ni lu ikoton ikoton jina o
6: Ha, Rajero, our Annie.
7: I'm a bona profession.
6: Oda, show no negotiation. Only Tonta Koloba. Also, in Wonku Wonku.
7: You don't know my dabai. Ah, you come and buy me if I'm
8: a jacket for job people. Tabia, my son. Tell the fact that you're back at best. You're dinner at the wallet. Only Kelly Karanguni. Abongu, Aratita, Aranjani, Koyo Magbaye. Oh, Lenuku. I see better moon calling like dinner. What say you did do? I be a better and put it. I took it daily. Can your man could have been called a lesser? But I see Bolas selling me. Go Nimo. And Lumia Mari, I'm at a day. Keke Mario alora isan ti gbani lowo tin dani wole ti finish esin baba gba te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 waka do foju nu wo ka si fititawo
9: baba gba te ni begi loju se o gbogbo gbogi baba gba Amiga.

0: Ih, bayan wa tata. Ih, bayan wa tata. Do, mi, do, mi, do, do, do. Ije, bai, bai, bai. Nitori oya, ni olorun sise da.
1: Eh, so.
0: Nitori ako, olorun sise da bo. Lẹ́yìn tí ọlọ́run dá Adamu tán, ó ṣù, ó ní ìwọ Adam kò ní dà, kí ìwọ nìkan kó máa dágbé, jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ̀. Ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì, òun ló fi ṣẹ̀dá éfà. Ilé ọkọ̀ dò, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀. Lóòótọ́, ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yìí, Olumide Ọlálẹ́rẹ̀, bẹ́ẹ̀ pè mí ní Olúmaìtì. Lórí ìkànnì yìí, Bond FM 92.9. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé, láago
2: mọ́kànlá alẹ́,
0: ìgbéyàwó àtàtà, ètò gidi ni.

orin tẹ́ ń gbọ́ yìí tó yé jẹ́ àkíkà òun náà ni ẹni tó kọrin yìí tó yé jẹ́ ó pe lé ní sọ̀rẹ́ndà ó pe ní sọ̀rẹ́ndà gbogbo orí platform pátá gbogbo orí social media ń dù pátápátá ẹ lọ́bẹ̀ ẹ kọ̀ tẹ́ tó yé jẹ́ gbogbo orin ẹ̀ tó ń kọ orin tó kọ tó ti gbé jáde àwo orin gbogbo ẹ̀ láìmá rí eléyìí tẹ́ wá gbọ́ yìí òun náà ni wọ́n pè ní sọ̀rẹ́ndà tó yé jẹ́ àkíkà ó pe lé ní sọ̀rẹ́ndà láti iléeṣẹ́ bond fm 92.9 òun náà lẹ́ ń gbọ́ lọ́wọ́ láti aago mẹ́rin àbọ̀ tá a ti gbaṣẹ́ ó di aago mẹ́jọ kí n tó yọ̀ǹda yín mo sọ ẹ̀ka iná ti mọ̀ ìyàtọ̀ wà láàrin fáìlì àǹfààní ìyàtọ̀ ńbẹ láàrin iswan jacob ìyàtọ̀ ńbẹ láàrin ìlà àti lásà àbí ìyàtọ̀ ńbẹ láàrin ìlà àti ìlà ọ̀rọ̀ ògún bond fm náà ni aṣíwájú ni wá lágbọ́ ọlọ́run ànídèrò ẹ̀yìn

Nima, mami. All right. Bond FM 92.9.

Sanity o wulo Usofani kon lana mo ni omo ta na ni wulo ti e

Odyssey. Bá a ṣe máa ṣe ìdágún mẹ́jọ alẹ́ rèé, kí máa ṣe yẹ̀bá. Gbádùn ti ń rẹwà wá wà fún ìbànújẹ́ ò sì fẹ́ tí yẹn bẹ́ẹ̀ ń ta. Bẹ́ẹ̀ ni múnà rẹ dúró, dance away your sorrow.

sọ fún yín. Aago méje kù ṣẹ́jú mẹ́wàá tá lọ gbọ́ ìròyìn àgbáyé. Abíyèsí ti pè mí lábẹ́ aṣọ. Abíyèsí àwùṣẹ́ onígbòǹgbò. Ọba Adéyẹmí Àjàsá kábíyèsí o. Mo ní olúmọye tì mú gbádùn ẹ o. Ṣeun sá. Odidi ọba ìlú. Tí wá ṣe ìlú lásán agbègbè tó gbòòrò nípínlẹ̀ Èkó tá wà yìí ló bá ń sọ̀rọ̀ Ìkẹjà tó ń sọ̀rọ̀ onígbòǹgbò tó ń sọ̀rọ̀ Maryland kábíyèsí o àwùṣẹ fúnra ẹ. Ẹ mọ̀ pé ẹranko tó wọnú igbó tí ò júbà olú igbó òun ní fara kásá ọdẹ o dúpẹ́ ọlọ́run. Ẹ̀fọ́ tó ronú ọ̀dọ̀ tí ò júbà olú ọ̀dọ̀ òun ní fara kásá ọdẹ. Ọmọ tó rí ajé gbóre ìbídànù. Ọmọ tó rí ọ̀rọ̀ orí ìrìn àjò.

Ṣíkó ni fóònù, ṣáínà nínú ẹ̀, ẹ mọ sọ́yẹ̀rì ìbáṣọ gbọ́gbọ́ làtó parí. Ẹyẹ olólùfẹ́ mi, ń fi àsìkò yìí sọ fún yín pé Bond FM òní rédíò tó yẹ kẹ tẹ́tí sí dáadáa. Ibẹ̀ lẹ́tì rọgbọ́n kọ́ tẹ́rù yìí kọ́. Táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ́. Bond FM 92.9.

aago meje ale ti lo e ka le o aku faaji opin ose mo gba ladura teni ko ni jari mo fun gbogbo wa iroyin agbaye la mo fun lati le se wa bond fm 92.9 ka radio nigeria to fi kale si onigbongbo ninu jaro ikeja leko ibe lati iroyin sajuna eje farabalẹ gbọ koko to lefo ninu awon iroyin ohuna ijoba ipinle eko ti gbe eto kan dide o eto yi ni se pelu gbigba iwe ase ile kiko latori ero aboro ti la si odo olugbe eko lati gbe oju je ki omo won na gba abere ajara lati le dena ajakale arun won ti gba nigeria ni oju lati jo fowo si opo pelu ijoba ni gbogbo ona lati le bori wahala ipinija isi eto abo koshe koshe ni iroyin bo ndun ti america ati iran won si njo ado lo to gbewura sira won pelu bi won se ngbe ojo ati soro asoyepo lona ti ogun afisimi iroyin na ore lekun re eja farabalẹ gbo latenu olumide olalere ijoba ipinle eko ni anise ohun duro lori ipinu ohun lati so ilu eko di arimale lo awopada seyin nipa sise eto kan ti yo ni se pelu gbigba iwe ase ile kiko lona ara oto ti yo ni se pelu ilana ero electronic physical planning permit processing system eppss ka kiri ipinle eko si ni komisanna eto ile kiko ati mimu agbega ba arin agbegbe dokita oluyinka olumide olusoro naa di mimọ lasiko ipade ọlọdọọdun awọn minista ti ọdun yii ti wọn ṣe ti ile iṣẹ to ri si ọrọ iroyin ati ọgbọn atinidagbekalẹ nilu eko lati fi mọ riri ayẹyẹ ọdun kẹta gomina babajide sanwoolu ni saa keji ẹ ni ọfiisi kọmiṣanna ṣe lalaye pe eto eppss yii yoo faaye gba olugbe atawọn abanikọle lati lọ gba iwe aṣẹ ile kikọ lori ẹrọ ni ibi to ba ti wu won lati le ba je ki ise won ko fese rile ni ipinle eko dokita olumide osilalaye pe laarin osu kefa si osu kejila december odun 2025 to lo ni ile ise to ri si oro ile kiko ni ipinle eko iyen laspa oni akosile iye eyan to nlo bi 15,000 oni oloforuko le ti won si buwo lu 11,000 o le 7,000 ati eyokan bakan na o ja mo pe lati inu osu kini si osu kata odun ta wa nu eyi ajo na tewo gba oruko eyan to nlo bi 7,450 won si buwo lu oruko eyan to nlo bi 6,000 ewe o tesi waju pe eto amnesty day ologota ojo o faye gba oruko akopa to le 7,000 won si buwo lu oruko awon to le 4,000 lasiko eto ohun lakoto ewe komisanna wa menuba awon ise ti won ti pari bi Lagos Island Modern City Plan Ibeju Lekki Modern City Plan ati Revised Badagry Master Plan ogbeni olumide wa fi da olugbeloju pe ile ise na yo tubo tesi waju lati samulo ero ati lati ni ajesepo to domoro pelu awon ale nloro lona ti agbega to ya komo yo fi wo ipinle eku wa ijoba ipinle eko di so di mo pe didawole eto okowo lori awon nkan jije o je ohun to mu imugboro ba igbe aye omo niyan ile ise to nseto okowo ati oro eto isuna lo soro na di mimo ni bi eto idanilako to ni se pelu eto isuna lori ba se le mojuto awon ohun jije the national nutrition budget tracking system leyi ti egbe to n ja fun eto ara ilu lori mimo agbega ba ohun ta mu ato ohun ta n jesenu ni nigeria ti won se nilu eko en to ja akowe agba ile ise na arabirin olayinka modupe ojo lo soro lori eto idanilako ohun o so pe asiko to dagba ni eto naa bo si o si ja mo pe ohun to n gba enu wa lo so fun o ni ipa to n ko ninu ara o wa kan sara si ajo civil society scaling up nutrition latari igbiyanju won lori erongba naa arabirin modupe ojo se lalaye pe awon ohun to n gba enu koja je nkan to mu ipalara de ba awon obirin omode atawon ti nkan ti o fi taratara jora fun lawujo wa ni nigeria to si nilo kajo gbaruko ti pelu ijoba ni gbogbo ona gege ba se gbo
Ètò náà ní ṣe pẹ̀lú National Nutrition Training Budget Tracking System ní ẹgbẹ́ Civil Society Scaling Up Nutrition tí wọ́n gbé kalẹ̀ tí kò tí ì sí irú ẹ̀ ní Nàìjíríà. Wọ́n sì ṣe lọ́nà tí owó tí wọ́n gbé kalẹ̀ yóò fi ní ipa rere fáwọn tó jàǹfààní ẹ̀ fúndì èyí. Àwọn akópa ni wọ́n ti wá rọ̀ láti ṣàmúlò ẹ̀kọ́ tí wọ́n rí kọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún fi tí pẹ̀lú àjọṣepọ̀ gidi pẹ̀lú ìjọba ẹgbẹ́ tó ń jà fún ará ìlú náà àti mú àgbéga bá àárín agbègbè wa. Ìjọba ìpínlẹ̀ Èkó láti ipasẹ̀ ẹkùn kẹta tó mójútó ọ̀rọ̀ ètò ìlera ó ti rọ àwọn alẹ́nulọ́rọ̀ níjọba nípasẹ̀ agbègbè Ìkòsí Ejìrìn SCDA àgbọ́wọ́ àìpẹ́ láti ṣe àtìlẹ́yìn fún ètò ìpolongo lórí gbígba abẹ́rẹ́ àjẹsára láwọn agbègbè yìí lọ́nà tí gbogbo ọmọdé yóò fi gba abẹ́rẹ́ àjẹsára pátá. Akọ̀wé àgbà ẹkùn ètò ìlera kẹta Dókítà Monsurat Adeleke ló pe ìpè náà nígbà tó lọ kàn sára tó lọ kàn sáwọn alẹ́nulọ́rọ̀ léyìí tó pè fún àyẹ̀wò ìlera ara àti ìtọ́jú ọ̀fẹ́ fáwọn olùgbé Ìkòsí Ejìrìn SCDA ní Sẹ́kírẹ́tì tó wà ní Àgbọ́wá nílùú Ẹ̀pẹ́. Ibẹ̀ náà ni Dókítà Adeleke ti sọ wípé dídáàbòbò àwọn ọmọdé wa lọ́wọ́ ewu àìsàn káàìsàn jẹ́ ojúṣe wa nípa jíjẹ́ kí wọ́n gba abẹ́rẹ́ àjẹsára láti dènà àrùn kárùn bíi àrùn yírùnyírùn ara yíyún àti ara jíjájẹ. Ó ṣàlàyé síwájú pé ètò ìpolongo lórí abẹ́rẹ́ àjẹsára ti ẹkùn kẹta tó kọ́kọ́ ṣe lọ́dún yìí ó pè fún ìgbésẹ̀ àkíní pàtàkì jùlọ láwọn iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò ìlera ní Ìkòsí Ejìrì níbi tí àwọn ọmọdé kọ̀ọ̀kan tí wọ́n ti láǹfààní àti gba abẹ́rẹ́ àjẹsára ṣáájú nínú ọ̀rọ̀ ìkíni tiẹ̀. Alága ìjọba ìbílẹ̀ Ìkòsí Ejìrìn SCDA Ọ̀gbẹ́ni Wálé Rájí Ànọ̀mọ̀ ó fi ẹ̀mí ìmoore hàn síjọba lórí ètò náà ó sì ké sí àwọn òbí àti olùgbé láti ri pé gbogbo ọmọ ló jàǹfààní abẹ́rẹ́ àjẹsára ọ̀fẹ́ náà nítorí àwọn tí àwọn ni ògo ọjọ́ iwájú wa. Alága ìjọba ìbílẹ̀ Bàríga arábìnrin Adédèjì Ọmọpé ó ti gùnlé iṣẹ́ àtúnṣe ojúnà àdúgbò Ọlátúnjí Street ní Ward G gẹ́gẹ́ bí ìpinnu àti ìlérí tíjọba ètò ṣe láti mú àgbéga ńlá àlàbá ìlú àti láti mú kí ètò okòwò kó tún gbèrú sí níjọba ìbílẹ̀ náà Ọlátúnjí Street tí alága ìjọba ìbílẹ̀ Bàríga tó ṣẹ̀dáwọlé yìí jẹ́ agbègbè tó gbajúmọ̀ dáadáa níbi tí èèyàn ti lè rí ẹja tó dọ́ṣọ̀ tó wà Better Life Fish Market. Bákan náà arábìnrin Ọmọpé ó ṣàlàyé pé iṣẹ́ ojúnà àdúgbò Bello Ìkíjà Street Tolúwalàṣẹ Street Ogun Bule Street Fìyíṣara Street Sọjí Oshodi Street pẹ̀lú ọ̀nà Arobieke Street ni iṣẹ́ ó ti ń lọ lọ́wọ́ káàkiri àdúgbò yìí lọ́nà tí àwọn èèyàn yóò fi ráàyè máa wọlé sínú ọjà Better Life Fish Market tó wà ní Bàríga dáadáa. Kódà ó ṣe àtẹnumọ́ pé kọ̀ǹgílá tó fẹ́ dáwọ́lé iṣẹ́ ojúnà náà ti kó ẹrù ẹ̀ wá ó sì lè bẹ̀rẹ̀ iṣẹ́ náà nígbàkúùgbà pẹ̀lú ọ̀nà tó dúró gbandikan pẹ̀lú òkúta tá a mọ̀ sí interlocking sì ni yóò fi ṣe é yóò tún fi iná sólà sí tí yóò mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ lọ́nà tí ètò ààbò yóò fi wà yíkayíka agbègbè náà. Alága ìjọba ìbílẹ̀ Bàríga ó wà rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olùgbé àtàwọn alẹ́nulọ́rọ̀ nílùú kí wọ́n dákun dábọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kọ̀ǹgílá tó fẹ́ ṣe iṣẹ́ àtúnṣe ojúnà àwọn àdúgbò ọ̀hún nígbà tí kọ̀ǹgílá náà tó bá bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọkọ̀ tó ti bàjẹ́ kúrò níbi tó ti fẹ́ ṣe iṣẹ́ àtàwọn nǹkan tó lè dí lọ́wọ́ láti má jẹ́ kí iṣẹ́ ojúnà náà kó yá. Ó sì ní òun ni lọ́kàn láti pe ìpàdé town hall meeting lọ́nà tí ará ìlú yóò fi lè fojú ríjú pẹ̀lú ìjọba àti láti jọ finúkonú fikùnnukùn papọ̀. Ní báyìí ọ̀gá ní ẹ̀ka ọ̀rọ̀ àyíká níléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Bàríga Ọ̀gbẹ́ni Fẹmi Ọ̀làdàpọ̀ òun náà ké sí olùgbé láti bẹ̀rẹ̀ sí ní máa palẹ̀mọ́ pákó irin àtàwọn nǹkan tí wọ́n gbé dí ojú kòtò ìdánmínú kúrò kí omi kó lè bá àmọ́ aráàlú lọ ṣàn lọ kúrò. Ìròyìn àgbáyé lẹ́gbẹ́ láti iléeṣẹ́ wa Bond FM 92.9.

0: kúrò tẹ̀dí sí ọ̀rọ̀ ẹ̀gbẹ́ nítorí ọjọ́ ṣiṣẹ́ Bond FM 92.9 gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tó ní lọ́kàn láti wá iṣẹ́ lọ sí òkè òkun ni wọ́n ti gbà lámọ̀ràn láti má ṣe gba ọ̀nà ojú igbó mọ́ tàbí gba ẹnu àlàbòdè ibi tí kò bá òfin mu àti láti yàgò fún àwọn ilé-iṣẹ́ àjọ tó ń bá ní wá iṣẹ́ tó ń parọ́ gbowó tó ń bá ní wáṣẹ́ lọ́nà tí wọn ò fi ní bọ́ sọ́wọ́ tàbí bọ́ sọ́wọ́ ewu ìjàm̀bá orí ètò abala àgbéyẹ̀wò tó máa ń wáyé nínú kókó inú ìwé ìròyìn lójoojúmọ́ tó jẹ́ gbajúgbajà ètò iléeṣẹ́ Bond FM ibẹ̀ ni àmọ̀ràn náà ti dìde àìdè lẹ́nìí inú kókó inú ìwé ìròyìn ọ̀hún làwọn olólùfẹ́ tó pè wọlé sórí ètò ti sọ pé kò sí nǹkan tó burú nínú kí èèyàn lọ sí ìrìnàjò tàbí lọ wá iṣẹ́ ní orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè ṣùgbọ́n nǹkan tó léwu gidi ni bí wọ́n ṣe ń gba inú igbó kìjikìji orí òkun pupa tó lè dá ẹ̀mí wọn légbodò tó sì tún mú kí ọ̀pọ̀ arìnrìnàjò kan kú sọ́nà bí èéfín àtàwọn tí ebi ń pa tí kò sí olùrànlọ́wọ́ fún àwọn tó dá sí ètò ṣàlàyé pé kò dáa kí àwọn kódà kí àwọn ẹgbẹ́ láti ilẹ̀ òkèèrè international organization kó máa ṣètò ìgbòlóngbò lórí ewu tó rọ̀ mọ́ ìrìnàjò ojúgbó àti orí òkun pupa pẹ̀lú pé wọ́n ń pèsè àtìlẹ́yìn fáwọn èèyàn wọ̀nyí síbẹ̀ náà àwọn kan wọ́n tún ń fi ẹ̀mí wọn wewu ẹ̀yìn náà ẹja gbọ́ látẹnu wọn. Òun náà lẹ́ti gbọ́ yìí látẹnu àwọn tó pè wọlé sínú kókó inú ìwé lórí ètò àgbéyẹ̀wò iléeṣẹ́ Bond FM 92.9. Nítorí ìdí èyí àwọn tó pè sórí ètò wa rọ òbí àti alágbàtọ́ láti máa tọpinpin ìrìn ẹsẹ̀ àwọn ọmọ wọn tó fẹ́ rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè lọ wá iṣẹ́ bákan náà wọ́n tún rọ ìjọba gan kó pèsè àwọn ohun èlò irinṣẹ́ pẹ̀lú àyíká tó múnádóko kó sì pèsè iṣẹ́ síta eléyà mú àdínkù bá àwọn ọmọ tó sáfẹ́ lọ sókè òkun lọ ṣe àtìpó ní gbogbo ọ̀nà. Ó ṣe pàtàkì kí gbogbo olùgbé wà ní ìṣọ̀kan ò ká sì ṣe ara wa lóṣùṣù ọ̀wọ̀ ká sì ṣe àtìlẹ́yìn fúnra wa ká ní àfojúsùn gidi bó ṣe jẹ́ pé orílẹ̀-èdè yìí wà lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fi hàn pé lópin gbogbo ìpèníjà tí orílẹ̀-èdè yìí ń kojú ìmọ́lẹ̀ yóò padà tàn. Elégùsì ti Ekate Kingdom Ọba Abdulrasheed Adémọlá Elégùsì ló pe ìpè yìí lásìkò ọdún ìjìwà ẹlẹ́gbá tó wáyé ní àyàgbo ẹlẹ́gbá nínú ààfin nígbà tí ètò ìkúnlẹ̀ pàbí tó ń lọ lọ́wọ́ ibi ètò ayẹyẹ ọ̀hún ni ọba Elégùsì ti sọ pé kò sí adarí kankan tí inú ẹ lè dùn káwọn èèyàn ẹ kó wà nínú ìṣòro fún ìdí èyí ó jẹ́ ká mọ̀ dájú pé ààrẹ Tinubu ní agbára láti wá ọkọ̀ orílẹ̀-èdè yìí dé Èbúté Ògò ẹja gbọ́ látẹnu aláìlúwà fúnra ẹ̀.
1: Àwọn ìjọba wa lọ́nà tí wọ́n ṣe ṣe kò sí abẹ́ lọ sínú ẹ̀ máa gbé ṣe kéṣòkè ọlọ́ba fún onírìndò àfọlọ́pọ̀ ọdọ́ fún àtúnyé àti ìjọba ọba fẹ́ parí òun náà rẹ̀. Èèyàn tó bá jẹ́ olórí ìlú gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní ẹ̀dọ́ wa.
0: Ọba Elégùsì wa rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti jọ pawọ́pọ̀ pẹ̀lú ìjọba láti ṣẹ́gun ìṣòro ọ̀rọ̀ ètò ààbò tí orílẹ̀-èdè yìí ń kojú lọ́wọ́ bákan náà ọlọ́gba ti ìlú ọgbà ọba Abdullatif Oladimeji Ẹgbẹ́yẹmí òun náà wá gbàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ìjọba ní pàtàkì jùlọ ikọ̀ tó ń bá ààrẹ Tinubu ṣe iṣẹ́ papọ̀ ẹtún já gbọ́ díẹ̀ lára ẹ̀.
2: Aṣáájú ìlú Nàìjíríà ọgbọ́n ìmọ̀ òye làákàyè lọ́mọ tukọ̀ Nàìjíríà ti fi tún wọn lágbẹ̀rẹ̀ lágbàáyé ọlọ́run á ṣe àkọsílẹ̀ gbogbo àwọn tó bá ń gbé oṣù láti gbé kàdé láwa gbogbo ẹni tó bá ń gbé oṣù ṣe ní ìlú
0: láti. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ọdún èjìwà ẹlẹ́gbà ó jẹ́ ọdún mélòó gbàgbé tó máa ń wáyé lọ́dọọdún táwọn ẹbí ìdẹ́jọ́ tó máa ń ṣe ìrántí ọmọ àwórì láti fi bẹ òòṣà fún ìbùkún rẹpẹtẹ àti àlàáfíà ká sì bá wọn ré ibi dànù kúrò lágbègbè wọn nílùú Èkó àti Nàìjíríà lápapọ̀. Àṣírí kò ròyìn wa Ọláyinka Afọláyàn ó jábọ̀ pé àwọn èèyàn jàǹkànjàǹkàn ló péjú síbi ètò ayẹyẹ ọ̀hún bí àwọn ọba ńláńlá láti ilẹ̀ àwórì tó fi mọ́ ọmọ ìlú àtàwọn àlejò ló wà ló wá síbi ètò ọ̀hún tí wọ́n sì ṣe oríṣiríṣi eré ìbílẹ̀ wọ́n gbé eégún wọ́n sì kọ orin àti ijó ìbílẹ̀ náà pẹ̀lú. Àmọ̀ràn ti lọ sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí òdodo lati je ki Qurani kike ko je atoni sono fun won eleyi a mu won gbe igba aye ododo alaafia ni waju eniyan ati ni waju Olorun koko oro yi je jade ninu waasi ti Imam agba ijo Anwaru Islam Movement of Nigeria Alhaji Musliu Hafiz jo si jade ni bi eto adura ojo kejo Fidal Prayer ti won se ni iranti olugbe Imam agba kuje amuhu Alhaji Prince Mustafa Akoni Akiolu ni agbegbe Iponri Mainland ni ipinle Eko o soro idi mimo ni bi eto adura Fidal ohun ni bi tawon afa nla nla ti wa ni kale pelu awon oba laye atawon oloselu janko janko to fi mo mufasio mosala shinla kuje amuhu Alhaji Nasruddin Sulaiman atawon yan ti turo ti wa nbe Alhaji Hafiz ni o se pataki ki gbogbo muslimi gbe igbe aye otun gẹgẹ bi eko ti won ri ko ninu Qurani ni ibi ti ojise nla Muhammad to ti pa lase pe fun gbogbo muslimi lati bere fun itoni o si ni orilede ni ki orilede to ba n tele ilana inu Qurani o ni iru orilede be yo ri dajo ododo alaafia ati iduro sisi agbegbe na gba eja gbo die lara amoran hun

0: bákan náà níbi ètò àdúrà òun láti rí lisano sumra ti al-adabi sheik lukman owoyale tó ti lọ ṣe ìbánikẹ́dùn fún ìmáàmù àgbà náà tó di olóògbé ó sì ṣe àpẹẹrẹ olóògbé náà gẹ́gẹ́ bí adarí tó kọ́ra másìkí ọ̀rọ̀ ọlọ́run tó sì ń ṣe ìfẹ́ ẹja tún gbọ́ díẹ̀ lára ọ̀rọ̀ tiẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀ Seriki Hausawa ti àmúwò ọ̀dọ̀ fi Alhaji Sulaiman Rabiu ó gbórí ìfun ipa tí olóògbé náà kó láàrin agbègbè Mùsùlùmí tí orúkọ ẹ̀ tí ó sì ní di ohun gbàgbé láéláé lára àwọn ìjànkọ̀jànkàn tó wá síbi ètò fìdáhùn òun láti rí alága ìjọba ìbílẹ̀ Lagos Mainland Ọ̀gbẹ́ni Jubril Emilagba alága ìjọba ìbílẹ̀ Lagos Island Prince Taiwo Oyekan aṣíjú látọ̀dọ̀ Lagos látọ̀dọ̀ ọba ìlú Èkó ọba Riliwanu Aremu Akiolu Ọjọ́rá àti Ọjọ́rá ọba Abdul Fatai Aromire pẹ̀lú àwọn olóyè onífìlà funfun nílùú Èkó lábẹ́ ọ̀pẹ̀lúwà ti ìlú Èkó olóyè Abdulatif Aderibigbe Ajose aṣojú kọ̀ròyìn wa Lékè Badu jábọ̀ pé ètò àdúrà ọjọ́ kẹjọ náà ó wá sópin pẹ̀lú àkànṣe ètò àdúrà tí wọ́n ṣe fún àwọn mọ̀lẹ́bí olóògbé náà Muslim Umar ní ìpínlẹ̀ Èkó àti ní gbogbo orílẹ̀-èdè yìí léyìí tí ìmáàmù àgbà ìlú Èkó Imam Sulaiman Abunola tó léwájú fún nílẹ̀ òkèrè. Pẹ̀lú bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ń gbìyànjú àti sọ ọ̀rọ̀ àsọyépọ̀ lọ́nà tí ogun yóò fi rọlẹ̀ pẹ̀lú ilẹ̀ Iran síbẹ̀ náà ohun tá a gbọ́ ni pé àwọn ọmọ ogun Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí ní gbájúmọ́ àwọn odò àdó olóró àti agbègbè tí wọ́n ti ń rọ àdó olóró ilẹ̀ Iran. Bákan náà Iran náà òun náà ti ń kọlu ibùba àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà tó ń bẹ ní Gulf. Ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà ti wá sọ wípé ìdí tí òun fi ń kọlu Iran ni bí Iran ṣe ju àdó olóró tó gbé wura mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ sí Kuwait àti Bahrain léyìí tó tako ọ̀rọ̀ àtijọ́ pé ogun sinmi gẹ́gẹ́ bí Tehran bó ṣe ṣe lálàyé tó ọpẹ́ lọ́wọ́ Shelley Wayano tó jẹ́ olóòtú ìròyìn àgbáyé olóòní Olúmide Ọlálérè lórúkọ tèmi ẹ ṣe tẹ̀gbọ́n Bond FM àjọṣepọ̀ níbàjẹ́ o.
1: Ejumare lodi ri ewa fakuko.
2: Ejumare lodi ri ewa fakuko.
1: Oba oke lodi ri ewa fakuko.
2: Ejumare lodi ri ewa fakuko. Nibi kakeje ati polowo o se royin

0: dùn mí dùn. Ìjẹ́ ẹgbà ìgbọ́ pé nítorí ọ̀la ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso,
0: nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá àgbò. Lẹ́yìn tí Ọlọ́run dá Ádámù tán, ó ṣù, ó ní ìwọ Ádámù kò ní dà, kí ìwọ nìkan kó máa dágbé, jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì, òun ló fi ṣẹ̀dá éfà. Ilé ọkọ dúró, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ. Lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yìí, Olúmìdé Ọlálẹ́rè, bẹ́ẹ̀ pè mí ní Olúmaìtì, lórí ìkànnì yìí Bond FM 90.9 ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago 11:00 alẹ́. Ìgbéyàwó àtàwọn

Yeah, yeah, yeah, I don't put you up.

0: ọkọ yẹn sẹlẹ ramọ ẹnẹ la wọn gbẹ ẹnẹ.
1: Ọgọ
0: kogo sugungun.

ìtọ́jú tó fi yé ń bẹ lọ́dọ̀ àwọn baba wa pẹ̀lú àtìlẹyìn àwọn àyẹ̀wò tòde òní láti wà ní ìlera pípé. Ṣé Al-Salam Herbs and Solutions fún gbogbo ayé mọ̀ sí àbẹ̀ ní Alágbó Limited ni wọ́n ṣe dìde pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa tewé àtegùn fún èyíkéyìí ìwòsàn nínú àgọ́ ara. Wọ́n ṣe ìtọ́jú àpọ̀jù ọ̀rá, kòkòrò inú ẹ̀jẹ̀, akọ ibà, jẹ̀dí tàbí akọ jẹ̀dí, ọ̀nà àbáyọ sí ìṣòro èso ìgbéyàwó, ìtọ́jú ọmọdé àti àgbàlagbà. Fún ẹni tó ti ṣe àyẹ̀wò àrùn kan tàbí òmíràn, ẹ máa mú èsì àyẹ̀wò medical report bọ̀ ní Al-Salam Herbs and Solutions fún gbogbo ènìyàn mọ̀ sí àbẹ̀ ní Alágbó Limited. Ilé iṣẹ́ wọn wà ní 18 Mọ́ṣáláṣí Street, Half Market Street, Sómọ́lú, Lagos. Ẹ̀dú ẹ̀ ló wọn ni 08033951629 tàbí 08023691910. Kí sùn bí ẹ̀ lè rà rẹ tó dégbò. Kí sùn lùgbẹ̀bí àbẹ̀ ní Alágbó Limited.

0: kóòdù kúrò ìsìnkú tẹ́rágò.
1: Ẹ̀tẹ́ tí sì kéde pàtàkì yìí. Ká tó níbi tí à ń lọ, a ó ti kọjá níbi tá ò lọ, gbàgbé bó ṣe ṣẹlẹ̀, gbogbo problems pátá ló ní solution, àfi tí èèyàn bá ti dé ibùdó ojútu rẹ̀. Solution bus stop fún gbogbo àìsàn ìrú tó lè máa dà ọ́ láàmú ní ilé ìwòsàn ìgbàlódé IA&S National Medical International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD. Ajá ìsẹ̀yìn ló lówóró ìsẹ̀yìn lé ìlànà ìwòsàn tí àwọn bàbá ńlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́yìn láìṣe ọgbẹ́ tàbí oògùn. Àmọ́ nílànà ti ìgbàlódé ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà wọn ń lò nílé ìwòsàn IA&S. Má jẹ́ kí àwọn ìjákulẹ̀ tí o ti bá pàdé ní àwọn ilé ìwòsàn ní ìtú o ti lọ tẹ́lẹ̀ ní ó discourage jẹ nǹkan ju nǹkan lọ, ìmọ̀ sì jìnà sí ìmọ̀. Olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostic Building, U-turn bus stop gangan, Abúlé Ẹ̀gbá, telephone 0803-869-0104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street High School.

0: effective relief from malaria. Coma on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Nurses say this big bull bag of rice no get the new big bull holographic seal.
2: Not true.
3: Introducing the big bull holographic seal tape. Your favorite authentic big bull rice, 50 kg and 25 kg. Now with holographic seal tape. This is to ensure you get the premium product from Big Bull Rice. Do not buy if the holographic seal tape is not on the bag or is broken. Big Bull Rice. Tasty rice nourished you.
4: Ìṣẹ́lẹ̀ Muhammad ní ká máa ṣe é múra lórí wúra a máa pa ìṣẹ̀lẹ̀ ní ìlú ní ti yẹnṣẹ́ tó ní ẹ̀kọ́ níbi ká kọ́ni ṣe àjà fún wúra pẹ̀lú rọ̀. Àlùfíàṣì àjà ní wúra sáfí sísèmì tẹ̀ fún ṣàgbékalẹ̀ sẹ̀tẹ́mbà ṣẹ́ṣà wúra tó fún ọ láǹfààní láti dé kọ́ ayé ìfẹ́. Àgàṣe wúra lápapọ̀ December 9
5: ẹkùn gbogbo àsìkò yìí o mo kí gbogbo ẹyin olùgbọ́mi ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi àti àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi àlàáfíà wa ò ní di fíafíà. Orúkọ mi ni Anthony Abrahams láti iléeṣẹ́ Dreadflux Mint. Kí la dẹ̀ ń ṣe níléeṣẹ́ Dreadflux Mint wípé à ń sọ ìyálégbé à ń sọ di ìrọ̀rùn. Ìrọ̀rùn tó wà níbẹ̀ ni pé èyí táwọn agent a máa fi gba commission, máa fi gba agency, máa fi gba agreement, máa fi gba caution àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ràn wá lọ́wọ́ àwa sọ di ìrọ̀rùn. Ìrọ̀rùn tá a dẹ̀ sọ gbà ni wípé ìjọba ní ìdá márùn-ún péré nínú owó ilé òun ni kó máa jẹ́ agency fee. Lọ́dọ̀ tiwa ohun tí ìjọba dẹ̀ rí òun là ń tẹ̀lé. 10% ní gbogbo nǹkan tó máa wá tó bá wá sórí Dreadflux. Ìtumọ̀ ilé ni pé ẹni tó bá fẹ́ gba ilé 500,000 kò níwájú 50,000 naira lọ. Kò sí wípé à ń wá 10% gbà wá 10% owó. Àbéyàn fẹ́ rẹ́gísítà sanwó, àbéyàn fẹ́ ṣe inspection sanwó kò sí kankan bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ Dreadflux. Àwọn fi àsìkò yìí pé àwọn nílé alálùbáríkà àwọn mọ́niwa àwọn dádì wa tó jẹ́ pé wọ́n wá àwọn olóòótọ́ tí wọ́n máa gbélé wọn lẹ̀ fún. Nǹkan tí iléeṣẹ́ Dreadflux wà fún leléyìí. A ní àwọn tó fẹ́ gba ilé, àwọn èèyàn gidi tí wọ́n wá ilé láti ìgbà tí wọ́n ń ṣe oníjàgídíjà gan. Tó bá jẹ́ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ̀ ń wá, àyè wà fún yín lórí Dreadflux bonds. Ẹ̀yin èèyàn náà tó dẹ̀ jẹ́ pé ń wálé tẹ̀tí kó sí ọwọ́ àwọn tó jẹ́ pé wọ́n á sọ fún yípa àwọn abába yín wálé tó jẹ́ pé bó ṣe ìrànná ṣe ń ṣe àyè wà fún yín lórí Dreadflux bonds. Báwo lẹ̀ jẹ́ ṣe máa kàn sí wa? Ẹ lè kàn sí wa lórí www.dreadflux.com. Màá tún pè lẹ́ẹ̀kan sí www.dreadflux.com. Báwo la dẹ̀ ṣe ń spell Dreadflux náà? Òun ni DWELLFLUX. Lẹ́ẹ̀kan sí DWELLFLUX. Ẹ lọ síbẹ̀, ẹ rẹ́gísítà, àdẹ̀bá yìí ṣe èyí tó kù. Tá a bá bẹ̀rẹ̀ àwọn tó jẹ́ pé wọn ò mọ bẹ́ ṣe ń lo ohun ayélujára, ìwọ́n lè pè wá sórí WhatsApp àbí kan chat wa lórí 0701-505-3021. 0701-505-3021. A dẹ̀ ti fẹ́ fi àsìkò yìí fi dá àwọn èèyàn wa lójú. Tẹ́ ẹ bá láwọn èèyàn ní òkè òkun tí wọ́n ní property tí wọ́n wà wọn lóòótọ́ tí wọ́n fẹ́ gbé fún, yálà wọ́n fẹ́ tà á ni àbí wọ́n fẹ́ ka bá wọn manager ni, ẹ lè kàn sí wa ní iléeṣẹ́ Dreadflux. Wọ́n lè rí gbogbo nǹkan tó ń wá nípa Dreadflux lórí www.dreadflux.com àbí lórí WhatsApp kí wọ́n pè wá kí wọ́n ṣàtọ̀ àbí kí wọ́n fídíò kọ wá ní 0701-505-3021 0701-505-3021 Nílé iṣẹ́ ojú ọ̀fẹ́ ọ̀fẹ́ sí pé ẹ̀fẹ́ gba lé ẹwà bẹ̀rẹ̀ sí ní wá 10% kí ni lóríṣiríṣi ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn máa ń ṣe. Tí ẹ bá dẹ̀ ní ìbéèrè tó ṣe pàtàkì láti ọjọ́ ajé ọjọ́ Monday láti aago mẹ́jọ àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́, ẹ lè pe nọ́mbà wa ní anytime àmàdá yín lóhùn. Kò sí kankan tá à ń fi sábẹ́ ọwọ́ ṣe, gbogbo bó ti jẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà là ń ṣe. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, bóyá ẹ fẹ́ pè lórí nọ́mbà kan ni o, àbí WhatsApp lẹ fẹ́ pè ni o, àbẹ fẹ́ chat wa ni. Nọ́mbà náà ni 0701-505-3021. Lẹ́ẹ̀kan sí 0701-505-3021 tàbí lórí internet www.drawflux.com drawflux ẹni drawflux.com bí a ṣe pé yìí tẹ bá lọ sí orí ẹ̀rọ yẹn gbogbo nǹkan tẹ ẹ wá nípa wa gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ pátá ààfin kọ́kọ́ bò we are very transparent ẹ ṣeun.

lẹ́yìn oṣù yásàn wá lágbára ọlọ́run ọba ìlú onígbòǹgbò lakalẹ̀ sí ìlú onígbòǹgbò gbè wá ó máa gbé ẹ̀yìn náà lágbára ọlọ́run ọba lọ́ba lábẹ́ kábíyèsí àwúṣẹ ti ìlú onígbòǹgbò ọba olúwaṣẹ́gun olúwatóyìn adéyẹmí àjàsà kábíyèsí o wọn ti kí wa ẹ̀yin ọmọ wa ẹ̀kúṣẹ́ o ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ wọn kábíyèsí ẹ ṣe ẹ kó gbà gbogbo wa born lawa 92.9 weekend ni ẹ jẹ́ a máa rọra mi lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ ká máa ṣẹjọ́ ẹ̀.

0: bẹ́ẹ̀ná ni àwọn ètò wa ń tẹ̀ síwájú nílé iṣẹ́ Bond FM 92.9 gbogbo ayé pátápátá ló mọ̀ pé ọba mi òkè ti pè wá láṣíwájú ní báyìí tí aago mẹ́sàn-án ti lò lọ́mọ onígérégé nílé iṣẹ́ wa ń bí a máa lọ sórí ètò tafsir fún wákàtí kan gbáko bismillah.
1: الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيت سؤال ولولا يتم باله نيت آية في ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́rùn lẹ́yìn ọgọ́rùn àkọ́kọ́ ni a ní pé àyà igba ó dín mẹ́tàdínlógún nínú sóòrọ̀ tó bá ọ̀rọ̀ olúẹlẹ́dà wa ní tílùkà ṣùdúdù lọ eléyìí tá a wí fún yìí nípa pé a ti yọ̀ǹda fún yìí pé ẹni máa ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín ní alẹ́ oṣù Ramadan èèyàn ọba ẹ̀jẹ̀ pé ń gbé lọ lẹ́yìn Ṣọ̀láàtì Làìṣà àbí oyin ò gbé lọ ìgbàláyè ti wà fún pẹ̀lú súnmọ́ àwọn ìyàwó yín láti ìgbà yìí lọ ẹ sì lè máa jẹ ẹ lè máa mú títí tó fi ti pé àlùfájà rí òdodo yọ ní ìgbà tí ìkẹ́nu jìnà sí jíjẹ mímu àti ìbálòpọ̀ ó tún bẹ̀rẹ̀ ní pẹrẹwu pẹ̀lú àní apáǹjọ́ sì fún ọ̀lọ́ tí ó tún wá máa di nǹkan tẹ́ máa bá wọ òru pẹ́ẹ́pẹ́ tó òun bá ti wọ̀ ilẹ̀ tó tún sínú olúwa ní wàlẹ́ tó bá ṣe òun náà wà ẹ́ ní túmọ̀ ayàpè fún ìfìlẹ̀ mẹ́sáàgì ẹ ò gbọ́dọ̀ máa ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín ní ìgbà tẹ́ yìí kóra ró láti máa sẹ̀sìn nínú àwọn mọ́sálásí gbogbo eléyìí tá ń pè ní al-i'tikaf olúwa wa ní tílùkà ṣùdúdù wà àwọn ìta lé sílẹ̀ fún yìí àwọn náà ni àwọn ọmọ àlá ọ̀gbà ẹnu àlá òun náà ni ibi tó ṣe wípé ń máa ń kọ dínà fẹ́ni tó wà lóde láti wọlé sínú yóò sì kọ dínà fẹ́ni tó wà ní ilé láti jáde sóde ìjà ń pè ní ẹnu àlá náà yóò kọ dínà fẹ́ni tó wà lóde láti wọlé àfi pẹ̀lú ìyọ̀ǹda yóò sì kọ dínà fẹ́ni tó wà nínú ilé láti jáde àfi pẹ̀lú ìyọ̀ǹda torí náà ẹnu àlá àwọn ẹnu àlá ọlọ́ oríṣi méjì náà làwọn náà jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ní ẹnu àlá eléyìí tó ṣe pé yóò kọ dínà ẹni tó wà lóde láti wọlé yóò kọ dínà fẹ́ni tó wà lóde láti wọlé eléyìí náà làwọn nǹkan tó lúwa ṣe lè wọ̀ gbogbo àwọn nǹkan tó lúwa ẹlẹ́dàá wa tó ṣe lè wọ̀ ẹnìkan kan ò gbọdọ̀ kán lù wọ́n ẹnìkankan ọgbọdọ tẹsẹ àjẹrẹ kọ wọnú wa torí wa bá ti sọ pé nkankan ìwọnú ọ̀ràn àyàn ni lórí gbogbo olùgbàgbọ́ òdodo kó rí i pé ohun súnmọ́ torí àwọn olùwà sọ pé tẹlẹ kàṣùdúdù lọ́ọ̀hí fẹlẹ́ àkàkọ̀rọ̀ bóhà àwọn eléyìí làwọn ẹnu àlá ọlọ́ nítorí náà ẹ ò gbọdọ̀ súnmọ́ àwọn ẹnu àlá eléyìí tó ṣe wípé ó máa ń kọ dínà fẹ́ni tó wà lóde láti lè wọlé sínú ilé ẹ ò gbọdọ̀ súnmọ́ gbogbo ohun tó lúwa bá ṣe lè wọ̀ mùsùlùmí ò gbọdọ̀ súnmọ́ gbogbo ohun tó lúwa bá lẹ̀ gbọdọ̀ ṣe mùsùlùmí ò gbọdọ̀ súnmọ́ a sì ti mà wípé mẹ́sẹ̀ tó lúwa ní ká mẹ́sẹ̀ ọ̀pọ̀ jọjọ ọ̀bẹ nínú ìsọ̀rọ̀ ó sì ń bẹ nínú ìhùwà ó sì ń bẹ nínú nǹkan tá a máa ládùn sọ́kàn gbogbo awon itoju aba ni ka mesi o gbodo suna o gbon to luwa ile da wa so ni oni wala taqrabu zina e gbodo suna zina nitori pe luwa se lewo gbogbo ale gbodo suna nitori pe nito ba suna to suna nkan to luwa ni ko gbodo se owo se suna yin ga ona ese ni o wa si ona ta fi le gba le yan jina si nkan ta fe ko mesi bi ka so fun pe ko gbodo suna ṣùgbọ́n tó bá pọ́n kan sọ fún pé o gbọ́dọ̀ sí lásán ni ó súnmọ́ kó súnmọ́ tó lọ́wọ́ bá ní o gbọ́dọ̀ sí ìzìnà lásán ó súnmọ́ tẹ́ni tí ò ní sí ìzìnà kó súnmọ́ ọ̀kà sí ìzìnà ni àmọ́ ti súnmọ́ ṣùgbọ́n bí wọ́n fẹ́ lé wá jìnà sí tèfètèfè ló fi ní wàlẹ́ àtàkọ́rọ́ bù zìnà ẹ ò gbọ́dọ̀ súnmọ́ zìnà ìṣe tó lọ́wọ́ fi kọ́ zìnà fún ayé náà ni ìkọ̀ fún ni tó wà fún wa lórí gbogbo nǹkan míì náà tó lù wáṣẹ léèwọ ẹ ò gbọdọ súnmọ rìbá ẹ ò gbọdọ súnmọ irọ pípa ẹ ò gbọdọ súnmọ ẹbọ ṣíṣe ẹ ò gbọdọ súnmọ èké ìṣàgàbàǹdèbè nítorí pé gbogbo àwọn ìwà burúkú pálapàla téèyàn ọba ti súnmọ èèyàn jẹ ẹni tó ṣe pọ́nlà kúrò lọ́wọ́ pé wọ́n sọ pé síńdà ìlókù tó ọba fi bọ́ sínú agbami ẹ̀sẹ̀un torí ẹ ẹjẹ́ ká kíyèsí ọnà alákejì onáàlè yìí tó ṣe wípé kọ́ọ̀mà kọdínà fẹ́ni tó ti wà nínú ilé láti rọ́nà jáde eléyìí làwọn nǹkan tó lé ẹlẹ́dàá wá sí lọ́ràn yìí àwọn ẹnu àlà náà làwọn náà gbogbo ohun tó lé wa ní ká ṣe ẹnu àlà ni ọ̀gbọ́dọ̀ jáde kúrò nínú ẹ̀ rípọ̀ ń ṣe ó sì ń mójútó ní gbogbo ìgbà ó fi ráre eléyìí ọ̀rọ̀ yẹn tiẹ̀ òun náà ni pé ò gbọdọ̀ jáde kúrò nínú ẹ̀ ìyá ẹlẹ́dàá wa ni tilka hududu llahi fala ta'taduha eléyìí làwọn ẹnu àlá ọgbọ́ ẹ gbọdọ̀ tayọ rẹ̀ ètò túmọ̀ sí pé ò gbọdọ̀ jáde mójútó sọláti rẹ mójútó zakati rẹ mójútó tawhid sì jẹ́ ẹni tó ṣe pé mójútó siyam rẹ mójútó hajj rẹ mójútó òdodo rẹ tó ń sọ mójútó ìfòòró ẹni láti ṣe dáadáa mójútó ìkọ ìbàjẹ́ fúnni sì jẹ́ ẹni tó ṣe wípé ó mójútó jihad ogun tó ń gbà sójú ọ̀nà allah olúwa ni fẹ́lẹ́ tọkọrọ búrúkà ẹ ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ẹ ń súnmọ́ àwọn ẹnu àlàyé àwọn ohun tó lé wá sí ilé wọ ẹ ò gbọdọ súnmọ o nítorí pé tẹ ẹ bá súnmọ ó súnmọ kẹ ẹ padà dẹni tó ṣe pé ẹ máa ṣe ohun tó lé wá ní kẹ ẹ má ṣe níbàjẹ ẹ ó dẹni tó ṣe pé ẹ bọ sínú ibi tó lé ọfẹ kẹ dé kẹbẹ àlìkẹ yorùbá yìí ní ọlọrọ ààrẹ àti ìrìnlẹ náà sì làálọrùn yẹn tọkọ gẹgẹ bí ẹ ti ṣe rí ta ṣàlàyé fún yé kéékè ta yànnàná gbogbo nǹkan ta ṣe lẹ́tọ̀ fún yín yàtọ̀ sí ìta ṣe léèwọ̀ fún yín lọ́nà tó ṣe pé ìṣújú kan ṣẹ́kùnmá àìrègbọ́lé kan kò ṣẹ́kùnmá bẹ́ẹ̀ lolúwa máa ń ṣe àlàyé àwọn àyà rẹ̀ fún àwọn èèyàn àwọn àyà rẹ̀ àwọn àpẹẹrẹ rẹ̀ àwọn àmì rẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣe máa ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn làálẹ́hùn yẹn tọ́kù ó lè bá jẹ́ àwọn ẹni tó ṣe pé wọ́n máa páyà ọlọ́ wọ́n máa ṣe tó lé wá fi pa wọ́n lẹ́sẹ̀ wọ́n sì máa jìnà sí tó ṣe léèwọ̀ fún wa nítorí pé àǹfààní bá ń bọ̀rọ̀ ọlọ́ gẹ́gẹ́ bí wọn náà ti ṣe ń bọ̀ yìí wọn náà ní kí ló lé wá ní ká ṣe ká máa ṣe kí ló ní ká fi sílẹ̀ ká pa tì ká jìnà sí ọ̀nà àwọn ọlọ́lá lè tọ̀ tá a ṣe bẹ́ẹ̀ tá a fi sórí rí láyé àtẹ̀kẹ́yàmà káwa náà fọ̀nà yìí ká fi sọ̀nà níbo ló ní wọ́n gbà tí wọ́n máa fi tàtàrà rẹ̀ sórí ibú káwa náà ká jìnà sí ká má bàa sórí ibú àǹfààní pàǹbọ̀rọ̀ ọ̀wọ́hùn kì í ṣe pé àwọn nǹkan tá à ń gbọ́ á máa fi tipa làbá wọn á máa pé léyìí ọ̀jẹ́ má mi tọ̀hún mi ṣe tèmi èwo wá mi tiẹ̀ nígbàtí ọ̀wọ́ ọba tó ṣẹ̀dá wa ti ń bá wa sọ̀rọ̀ tó sì ń ṣàlàyé fún wa àwọn nǹkan tí wọ́n á máa ṣe ti ma fi sori bu to ni ka jina si kaka ki wo jina si ewu re lo tun gbe wo inu re lo tin muswa an sala yi fun awon jo na wo le yan le to ni o fi sori aye ti won tu sori re lo na gbe dal qiyama iwani kesi wa ni wan ba so awon sahabe ni kan wan ba so o si mo pa alquran owo aso kale fun gbogbo agba nlaye ni tobasa kesi eita kakan ninu aya yi owo ani tilka hududullah fala taqrabuha kadhalika yubayyinu allahu ayatihi linnas la'allahum yattaqun eleyi ni awon enu ala allah fala taqrabuha ewu gbodo suma wa awon nkan to luwa se lewo fun ni ewu gbodo suma wa bayi ina lulu aman si alaye alaye jeke alaye to muna doko nipa awon aya re fa awon iyan won an bo soro pelu alquran wa so pa awon sahabe ni kan bawo se wo se ninu awon iyan ni kadhalika yubayyinu allahu ayatihi linnas gege ba ti se salaye lulu aman si afina awon aya re fun awon iyan lapapo eniyan lenu eniyan ni wo awa naa loluwa n toka si nibi oba je musulumi oba je kafiri eni ti ki se musulumi oluwa n se alaye awon aya re fun nitori pe islam opa iwo to ti se islam naa ti tori pe n pe won naa lojojumo o n pe olojo kojo se la ka isin to n gbo iwo naa ma gbo lagbo sa joko ko tete gboro to n gbo yi gege bo ti se bo niwa wi ina lo gbo leyin wi gbogbo to lori telemu wa lori wa n ba soro eyin teyin ti siwaju gba islam e ma ku orire o eyin te ti gba oluwa sore feyin naa nipa pe ko ti mu yin ku titi te fi lanfani ati ma gboro yi e se islam ke le ba nisin e se islam ke le ba la nítorí pé ẹni tó bá ṣe islam orí ilé ayé àti tàlùkìyàmù yóò jẹ tiwọn ẹni tó bá wọn á gbọ tọkọ láti gbà tó lòun ò lè ṣe islam tóun kò lè rọrùn fóun ẹlẹ́pàá bá mi bí wọn ṣé àtiwá ṣe ná àti wọná máa gbénu ná ẹlẹ́pàá sò ní ọrọrùn fún yín orí ọkọ má ṣe mi pẹ̀lú yín lọ́mọ aná ẹni tó bá gbọ́ tó bá gbà òun lọ́mọ sóríire oyún òun yípadà kábàámà nígbẹ̀yìn ṣùgbọ́n ni tó bá kọ̀ láti gbà irú wọn iná ni wọ́n máa ń jẹ́ ká àbámà nígbà tí àbámà tí ò ní wúlò àbábámà wọlé rò péyàn lè ṣe tí ó wúlò fún yàn lẹ́yìn tíyàn bá ti pẹ̀yìn ìgbà téèyàn fayé sílẹ̀ téèyàn dẹni tó tẹ́rígba sọ tọ́dẹni tó ṣe pọ́jáwé bonú kò sí láyé má àbámà wo lọ fẹ́ ṣe tí ó wúlò fún ọdún sàárì rẹ àbámà wo lọ fẹ́ kó lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn àti ọlọ kò sí mà ayé nìyàn tí yíwa padà kò sí nǹkan kan bàbàrà títí ọ̀gbọ́rí nínú pé èèyàn tó ṣe mùsùlùmí tẹ́lẹ̀ èèyàn padà di mùsùlùmí ni wọ́n sì bí ẹ̀mí kan dá tó lè máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ wípé ìwọ wo sínú islam ni wọ́n bí ọ sí ni àbí lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́sẹ̀sẹ̀ wẹ̀ tó wá di mùsùlùmí àtẹni tá a bí sínú islam àtẹnitọ́ pé nígbàgbẹ̀yìn lòun ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tó di mùsùlùmí mùsùlùmí jọ ni gbogbo wa ìyẹn a sì máa pẹ́ dé kó yẹ ẹlẹ́dàáwọ́ sànù rẹ̀ kọ́ gba wájú mẹ́ni tó bá ń bẹ̀ kọ́ gbà má lọ́wọ́ kò sòro fún ọ̀lọ́ nítorí bá ti dé dúró déédéé dọ́gba sí bẹ́ẹ̀ lóore tí ó ṣe ọ̀nà pọ̀ sí bàbá sì ti lè dúró tó mójútó fẹ̀sì islam tó ń ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ wọ́n láì máa pè ní mùsùlùmí yàtọ̀ sáwọn míì tó bá ń bẹ̀ tó ṣe pé ọwọ́ rẹ̀ hẹ́hẹ́ làwọn fi mẹ́sìn islam wọn wọn àmú ní kókó wọn àmójútó àwọn òfin àti ìlànà àtọ̀nà àtọ̀ eléyìí tó wà ní mẹ́sìn islam àwọn wọnyẹn àwọn padà kábàámà nígbà tí àbámà tí ò ní wúlò fún wa kẹ̀dẹ́ẹ̀lì kẹyọ̀bà ìdínà wọ́ọ̀bù àyà àti ìhìlẹ̀ nas gẹ́gẹ́ bí o ti ṣe ń gbọ́ àlàyé yìí gbéké tó ló wá ń ṣe fún wa náà ló wá máa ń ṣe àfihàn àwọn àpẹẹrẹ rẹ̀ fáwọn èèyàn lápapọ̀ ẹni tó lu abá fẹ́ fún dáadáa tó bá gbọ́ àwọn máa ń di mùsùlùmí ni ẹni tá a sì kàkọ́lẹ̀ dáadáa fún táwọn bá gbọ́ wọ́n túbọ̀ sá ni nipa awon ko ni won bawe nitori ko le ba pada kabama lojo ti abama je mi wulo fun ti aba wo awon aya yi ati ntori eleda fi ba wa soro nbe ani pe ninu awon anfani eleyi ta ri ninu re oni ni pe ile eleda wa oni ke lori awon eda re ina lo fa lo fi je pe yo ti se awon ofin kan yo ti pada wa pa ofin yan re pelu ofin mi ti o de leyin re nitori ko le ba fi se dekun fun wa nbo la ti ri eleyi ni ibere esin islam to lo eleda akoko la kase siyamu ramadana ba wa lorun nkan ti nbe labi ofin ni pe ẹni tí ọ bá ń ṣe ṣùyàm tó bá sì fẹ́ láǹfààní láti jẹ́ ẹni tó ṣe pé yóò súnmọ́ ìyàwó rẹ̀ kò gbọ́dọ̀ sùn rárá láti ìgbà tó ti sínú tẹ́ fi parí sọ̀láti tàràwíyẹ̀ ọ gbọ́dọ̀ sùn a jẹ́ pé ìwọ tó sùn wọ́n lọ láǹfààní àti lè súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tí ọ bá parí sọ̀láti tàràwíyẹ̀ àmẹ́ni tí ọba ti le sọra alẹ tó ń bá fi le gbé lọ kò sáǹfààní fún lọjọ mma láti lè súnmọ ìyàwó rẹ ajẹ kó tún di lọla nù yóò wá máa pa mára yóò máa mú mára eléyìí tó ṣe pé bí ó ti ṣe rọrùn fún oníwá ó lè má rọrùn fẹ lẹyìn eléyìí ẹni bó ti ṣe wà tẹlẹ ìmọ sí gbogbo wa ṣe ní wípé ń gbà àwọn bá ti ní kọ tọ́nà wípé ká lè súnmọ obìnrin ẹni kò sì tọ́mọ́ ká lè súnmọ ọkọ ẹni ajẹ́ wípé kò sáǹfààní àti jẹmọ́ bẹ́ẹ̀ ni kò sáǹfààní àti mọ́ ó tún di lọ́la ẹ bá mi wo báwo ló ti ṣe le tó níbẹ̀rẹ̀ o ò gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ mọ́ tó bá ti jẹ́ kó mọ́ gbé ọ lọ lẹ́yìn sọ̀láti tẹ̀rọ̀wé ẹ̀ o sì láǹfààní àti jẹ nǹkan kan mọ́ bẹ́ẹ̀ lọ láǹfààní àti mú nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà tó ń bá ti lè gbé ọ lọ lẹ́yìn sọ̀láti tẹ̀rọ̀wé ọ àfikọ́jẹ́ wípé nígbà tó bá tún tó sínú lọ́la láàyè yìí tún wà fún ọ tó wọn ọba gbé ọ lọ ètò túmọ̀ sí pé ẹni tó ń ti gbé lọ lẹ́yìn sọ̀láti tẹ̀rọ̀wé ẹ àǹfààní àtijọ́ sàárè náà sí fún a ó lè díẹ̀ nígbà òde ẹlẹ́dàá wá fi òfin tó dé lẹ́yìn ó fi pata alákọ̀ọ́kọ́ rẹ ó fi gbé wa ipò ti ṣe lẹ́tọ̀ fún wa báyìí wípé oorun ọba gbé wa lọ lẹ́yìn sọ̀láti tẹ̀rọ̀wé ẹ̀ àǹfààní sì wà fún wa wípé ńgbà tá a bá tají tó bá jẹ wá sórí wa pé a fẹ́ níbàálòpọ̀ pẹ̀lú ọkọ wa a fẹ́ níbàálòpọ̀ pẹ̀lú aya wa àǹfààní rẹ̀ wà fún wa lópin ìgbà tá àlùfájà yóò dojú ọba ti yọ gẹ́gẹ́ bá àǹfààní ti ṣe wá wà fún wa àǹfààní ká tún máa jẹ ká máa mu òun náà tún wà fún wa lópin ìgbà tálùfájàrí òdodo ọba ti yọ eléyìí jẹ ìdẹkùn látọdọ ọlọrọ àìsàwọjẹlì ìgbẹtẹlẹ ìwà yé wa a rí pé ànásà òdodo ni òun náà ni ìzáálẹtò alḥukmi ṣàràyẹl mútàkàdínní bẹlḥukmi ṣàràyẹl mútàrọ́ọ̀kì àgbò àlẹ́wọ́jìn lẹ́wù lẹ́hù lẹ́kánà sàbẹ́kù bàákìyà oní ní ká pa òfin ṣẹríyà eléyìí tó ti síwájú kọ́kọ́ sọ̀kalẹ̀ ká parí pẹ̀lú òfin ṣẹríyà míì eléyìí tí ó dé lẹ́yìn rẹ̀ tó ń pẹ́ síta lákọ̀ọ́kọ́ níbi dídé lọ́nà tó ṣe wípé tí ọba sí òfin kejì tó padà wá ni tálákọ̀ọ́kọ́ ni ọba sẹ́kù eléyìí là ń pè ní ànásà ànásà òdodo ni o eléyìí tó sì ṣe pé ó ti ṣẹlẹ̀ kò tiẹ̀ ṣe é sọ pé kò sí àìkò mọ nǹkan kan nípa ẹ̀sìn ìní kan máa sọ wípé kò sí nǹkan tán pè ní násà àyàfi àwọn tó bá sì jẹ́ pé wọ́n ní àkídà kákìídà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tàwọn ṣíà nítorí pé àwọn ṣíà nínú ìgbàgbọ́ wọn ni pé kò sí nǹkan kan tán pè ní násà násàkò yẹn kò sí lọ́dọ̀ tiwọn tó bá yẹ pé bá àkídà wọn wá níwọ náà bá ní ajẹ́ pé kọ̀ yà wá lẹ́nu I want to say, tell me about the Nashua. There is a moment will be there. Will be there, or I will walk in my hand. When you talk about the Nashua, you'll be couple, I'll be there, and say, let's say Allah. Can you, I'll be there? Or then, come, man, kaka, loni, it was a party, Malana. King Kapon has siwa, it yon has siwa tele. It's my polo eledawa. Unani, obatom mani bubu, omma bubu kapata, omma kato tisele, omma iti sele lolo, omma iti uti sele, penda ti oba sele, ba unu ti se sele. Usinka kato sele laye, toje tontunua ju Allah. Usisinka kato sele, toje nkanya lenu si Allah. Nitolipe nti mamu ki nkoya nyalenu. Unani ko sele, nona tini uliru kuli sele. Uli aleda aloda bubu mka, Unloda bubu sele. Unlosi muki sele, oma sele, buti se sele. Tulie, ulo eleda awa mabubu mka. Uti ma, ipe nti wa kuko selo fini. Unwosi tuwa se ida kufuni na nyire. Ke ana mfani tu wambe, amfani tu wambe nipi. Utu bo mwa duro tesi. Utu bo mwa ulo eleda awa. Ulo anu ulo kwa ata wano rinyi toje tie. Ipe ulo ati mfe ida kufanwa elu renu. Obati ofe surufuma. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر يوالي سويكو ما تيكو يدكم يففا ويوه كفاي صروفنا كيبو بيتاوكو واسيو فيتو يريفنا بوتي سيو ولو منسي تريكو نفا عيال لما يريد تريكو يوهنيا لاكي لكورو او جاي نتو سيبو ماتا او ماتا باو بوتي سيما قولي واسي داكو فا تبا يكو يتورو مني كانا بو سلوف فا او مني يتو لي ديكو كو واد بيو Gadi yi to se ko fuye o fi le dupe fun Allah. Ori ale da akoko se to le lo fun. O tun wa se to je pe ohun derun julo o se lo fun leyin re. Nina ta ba wo ta koko si te keji, ko si ta bi sugbon egberun beje ami o ma dupe fun Allah. Pe a dupe ko se de kun fun wa. Ani no so do do ni. Ile yi to se ko ko se ko. A fi to ba se se, bi pe ke yo fi atelewo re rondo ko fi di oye orun lona ni bi a ti so kale wa sile. Eh my pe ofin kan ni ale dawa ni se fun anabi adam alayhi salam to ni ko ma lo lori awon mari bo ni won ti se ma fera won

ẹni tó se pé burẹ́wà òun ló yẹ kí kọ́bílà ọ̀fẹ́ kọ́bílà wa sọ wípé òun fẹ́ fẹ́ ìtàn bímọ mi kí kọ́bílà náà fẹ́ ìtàn bímọ ilé ìtọ́ ta kòfin tí ń bẹ́ ńlẹ̀ òun fẹ́ ká pa òfin alákọ̀ọ́kọ́ rẹ́ bàbá ńlá wa ádámù àríyìn sẹlẹm òun sì sọ pé kò sí fáwọn láti tìka ara àwọn pààrọ rẹ oníkálukú gbé nǹkan kan wá fi ṣàtẹ̀gùn síwájú ọlọ ẹni tó wọ bá gba tiẹ àjẹ́ pé tiẹ̀ náà ni yóò máa jẹ́ mi níṣẹ́ wọ́n sì wá nǹkan àti fi ṣàtẹ̀gùn súnmọ́ ọlọ wọ́n gbé wá olúwa ẹlẹ́dàá wa ọgbà ti há bílà ọkọ̀ ti kọ́ bílà èyí túmọ̀ sí pé bófin ti ṣe wà náà yóò máa wà kò sí tó yí padà tí òfin yẹn bó ti ṣe wá wà wípé ọmọ tí bàbá àtìyá kan náà bí àwọn náà ni wọn máa fẹ́ra wọn síbẹ̀ náà lọ sẹ́kùdò ni nígbà tí wọ́n sọ pé kò sí nọ́sùkù mà kò sí sí nọ́sùkù òní kò sí ti ń jẹ́ nọ́sùkù rárá tí ọba wá sí nọ́sùkù ṣé ọmọ bàbá rẹ wà tó ṣe pé wọ́n lè fẹ́ yàwó ṣé ẹ lè so yigi ọmọ bàbá yín fún ọmọ bàbá yín ni kò sẹ́ni tó jẹ́ dáwọ́ ẹ̀wò nígbà tí èsì pé yẹn yabu gidi ilé ni wọn pè ní anọ́sùkù òfin ìta nẹ́bì musa àlehi sẹlẹm sọ ma ń pín ìgbà tó ń wá náà nẹ́bì ìsa àlehi sẹlẹm ìyẹn nínú tó fi báwọn èèyàn sọ̀rọ̀ láwọn ọmọ israẹl ó ní wọlé ọ̀hìnlẹ̀ lẹ́kùn bàbá lẹ́dí ọ̀hìnlẹ̀ màálíkùn wọ́jú ìtukùn bí ayé tó ń rọ̀ bí kan fẹ́tọ̀kùn lọ́rọ̀ wà ọ̀tẹ̀ ọ̀hún ó ní mọ wá láti wá sí lẹ́tọ̀ọ́ fún yín apá kan nínú nǹkan àṣẹlẹ̀ wọ̀ fún yín mọ wá láti wá sí lẹ́tọ̀ọ́ fún yín apá kan nínú nǹkan àṣẹlẹ̀ wọ̀ fún yín kí ni wọ́n ń pè lẹ́yìn nọ́sùkù ni wọ́n ń pè nọ́sùkù ni wọ́n ń pè nǹkan ni kéèyàn fẹ́ máa sọ̀rọ̀ nípa kíó láì jẹ́ pé èèyàn máa kíó nọ́sùkù ni wọ́n ń pè lẹ́yìn òfin tó dé gbẹ̀yìn ó ti padàtà lákọ̀ọ́kọ́ rẹ́ ni wọ́n ń pè lẹ́yìn kí ló dé tó fi jẹ́ pọ̀ ọ̀ràn ẹ̀yàn ni lórí àwọn ọmọ israẹl lẹ́yìn ìgbà tá nàbì musa àrí ìsìlám tó ti lọ tó fi jẹ́ ọ̀ràn ẹ̀yàn lórí wọn pípọ́n tẹ̀lá nàbì àríṣà àrí ìsìlám nígbà tó lùwà ara sí wọn nọ́sùkù ni wọ́n ń pè lẹ́yìn nítorí pé títẹ̀lé tá nàbì musa ó ti parí ànábì tó dé ní ìsìlẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ náà ni òfin tó lùwà fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ló ti ṣe pa òfin tó wà nínú gbogbo tó rà tó síwájú rẹ̀ rẹ́ alukur'an ló ní ìgbà òun náà ni ó sì máa nìgbà lọ́dọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìlámà wọlé ọ̀hìnlẹ̀ lẹ́kùn bàbá lẹ́dí ọ̀hìnlẹ̀ màálẹ́kùn mọ́ wá bá yín kí ló bá a sọ̀dẹ̀ tọ́ fún yín apá kan nínú nǹkan tá a ṣe lè wọ̀ fún yín ànọ́sùkù ọdọ́dọ́ ni ó wá nínú tíra alimami ibn hazm rahimahullah tí wọ́n kọ́ nípa anasa khol mansur wọ́n ní ọjọ́ kan ọ̀kan nínú àwọn kọ́sọ́sọ́ àwọn tí yẹ pé òpìtàn làwọn ìtàn ni wọn máa pa lóko páwọn sàlàyé ẹsùn fáwọn èèyàn wọn àbí ẹjọ kan máa ṣe wáàzí fáwọn èèyàn láì jẹ pé ó lè jẹ ọrọ kan fi múlẹ bí à ń pa àlọ bí à ń pìtàn ọmọ wọn mọṣáláṣí àárí ibi náà bẹ pa àlè ní kófà ọba àwọn èèyàn sọrọ tán alẹ ìwà bilérè wọn ní sọ onímọ nípa anasakh walmansukh nípa òfin tọpa òní rẹ àtòfin tí wọn parẹ bí ó lè wọn mọ nǹkan kan nípa rẹ àlejò àbẹ tọọlù wa sọ fún pé wọn ti bá òyìn sọrọ mọ ọ ṣáájú kó tó ma ànáṣẹ wọn máa ń sọ ọ ṣe bí àwa náà mà wípé ńgbà tá a bá nímọ nípa eléyìí ó sì ṣe kó jẹ pé nǹkan kan bẹ tó lu àti pàdájọ rẹ rẹ tó sì jẹ pé òfin tó fi parẹ náà bẹ eléyìí tá a ti pàdájọ rẹ rẹ làwọn fi máa pa òyìn láṣẹ wípé kí wọn máa ṣe wọn á jásí pé nǹkan ṣèbàjẹ́ ni lórúkọ pàǹsálà yẹ́sì ẹgbọ́n tó lọ́wọ́ wa sọ wẹ̀lẹ́dí ìmọ̀ ìtọ̀wọ̀ fóònù mímkọ wọ̀nyẹ lẹ́rùnà azuwájà wọ́n sì yẹ tẹ̀lé azuwájà yẹn mẹtẹ́yà àn ilẹ̀ ìhàwùlì ọ̀wọ́ yìrọ̀ ìkọ̀rọ̀jù olúwa ní àwọn ẹni tó bá kú nínú yín tó wọn kú fòbìnrin sílẹ̀ sáyé lọ wọn gbọdọ̀ ṣe ìpèsè kalẹ̀ fáwọn ìyàwó wọn nípa ibi tí wọn máa gbé ohun tí wọn máa jẹ fọdún kan ọdún kan ni wọn fi ń jókòó sopó fún ọkọ tó bá kú ní ìbẹ̀rẹ̀ islam ẹ gbọdọ̀ lé wọn kúrò ní ibùgbé wọn fọdún kan ẹyìn rẹ olúwa tó sọ òfin ní ìkàlẹ̀ oníwọlẹ́dí ní ìtọ́wọ́ fọ́ọ̀nù ní nǹkan wẹ̀ẹ́dẹ̀rú na ẹ̀zíwájá yàtọ̀rọ̀ bọ́ọ̀sì náà bí ànfọ̀ṣẹ́ yìí na ọ̀bàjá ẹ̀ sọ̀rọ̀ ìwà àṣọ àwọn ẹni tó bá kú nínú yín tó wọn á fi àwọn obìnrin sílẹ̀ sáyé

0: osumeyin ati orumewa ewo osumeyin ati orumewa ewo sodun kan gbogbo en to ba mi se o to mi se o tatata na mo pogun kan ba ko opoju osumeyin lo ati jo mewa ori ale da wa se dekun fa won obini o so di idaka ninu meta nti won se tele ipe ni o kan ma fi so po nisin ija ko lo wa se fun ناسخ ومنسوخ إلى أن قلي بورا النبوة محمد صلى الله عليه وآله وسلم وني كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها متجد متقفني لتل لا تما بي أمو ريتو لا تما بي أمو ساريو متقفني لتل ألا أتتي أبوه فزوروها أما بيو ilei eri kanan won ti salaye idajo to siwaju ta fi idajo to de gbe ni pare nas anasakh wal mansukh niji jinde ni ma de si kanan na bo se wa fe so pe nkan to sele ko si awon lo ma so ninu ima usul al fiqh wani wal wuqu min aqwa al adillah o seleri nínú àwọn ẹ̀rí tó lágbára jù kò sí kọ nǹkan ti ṣẹlẹ̀ wàá sọ pé kò sí à ń gbà tí ì sí pé nǹkan séyàn tó eléyìí àpèjúwe rẹ̀ náà láárí nínú aya ta ṣàlàyé yìí bákan náà nínú àǹfààní tó tún wà nínú aya yìí inú mi ó tọ́ sí ọkọ àti ìyàwó gẹ́gẹ́ bí wọ́n lọ sọ ọ̀rọ̀ eléyìí tó ṣe wípé ojú a máa ti àwọn èèyàn láti bára wọn sọ̀rọ̀ rẹ̀ ó tọ́ láàrin ọkọ àtìyàwó kí wọ́n máa bára wọn sọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ sọkúsọ láà máa perú rẹ̀ tó bá ṣẹlẹ̀ láàrin ẹni tó jádòjì sádòjì orí ẹ̀ olè bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ eléyìí tó ṣe wípé o ò lè bá obìnrin míì sọ láyéláyé o lè bá ọkùnrin kan sọrú rẹ láéláé ọtọ sí ọpẹkọ báyàwó rẹ sọ náà lọrọ olúwa tó ní ọhínlẹlẹkún lẹyìn lẹtọ ṣèyáàmẹ rọfàfò ìlànìṣà ikùn orí ẹlẹdàá gbà pé ẹ lè bá àwọn ìyàwó níní ẹ lè bá wọn ní ìbálòpọ ní òru àwọn rọmọgán bẹẹni ìbálòpọ àti àwọn ọrọ sọkúsọ eléyìí tó ṣe pé èèyàn ò lè bá obìnrin míì sọ tó jájòjì síyàn èèyàn gbọdọ̀ bọ́kùnrin míì sọ àmọ́ ìyàwó rẹ ò lè bá sọ nítorí pé ara ti fi ń jẹ́yàwó fún ọ ni torí pé wíwá ti ṣàdámà gbogbo nǹkan imọ́ mi nà mímọ mìíràn láti sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àmọ́ kò tó sí ọ láti bá gbogbo èèyàn sọ ẹni ayọ̀ kan tó tó sí ọ tó lè bá sọ ó náà níyàwó rẹ ẹni ayọ̀ kan tó tó sí ọ náà lóbìnrin láti bá sọ ó náà lọkọ rẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe pé ọ gbọ́dọ̀ bẹ́lòmíì sọ àyàfi kán máa kó òní tìjú o lè bẹ́lòmíì sọ àfi kán máa pẹ́ lóníṣekúṣe bá ìyàwó rẹ sọ bọ́kọ rẹ sọ nítorí pé inú àwọn ọ̀rọ̀ yẹn tó ń bá ń bọ́kọ rẹ sọ tó ń bá ń báyàwó rẹ sọ ó ń bẹ nínú móríyá eléyìí tí máa jẹ́ kí ọkọ kọ́ yára sí ìyàwó rẹ̀ ní ìbánisepọ̀ ìbánidọ́rẹ̀ ìfàmọ́rẹ́ ẹni ìsìn bẹ nínú nǹkan tó ṣe pé tó ń bá ń bọ́kọ rẹ sọ kò sí tàbí ṣùgbọ́n yọ bẹ nínú nǹkan tó mú kọkọ lọ máa nífẹ̀ẹ́ rẹ dáadáa tí wọ́n náà bá ń báyàwó rẹ sọ yọ bẹ nínú nǹkan tó jẹ kí ìyàwó rẹ kó jẹ ẹni tó ṣe pé òun náà gbà fún ọtá yàtọ̀ sí pàtó pé wọ́n àwọn ọ̀rọ̀ báwọn ẹni tó jẹ́ àjòjì sí ọ iná mọ̀ bárò ẹ̀ sọ ẹni tí kì í ṣe ìyàwó rẹ lọ́mọ bá sọrú ẹ̀ ẹni tí kì í sọkọ rẹ lọ́mọ sọrú rẹ̀ sí létí ẹni tó jẹ́ àjòjì sí ọ lọ́mọ bá sọrú ẹ̀ má gbà wò iná àǹfààní inú ìta tún rí nínú aya yìí inú ní pé olú ẹlẹ́dàá wa ó fi hàn wá pé láti ìgbà tọkùnrin tó bá ti so igi pẹ̀lú obìnrin tóbìnrin ti di ìyàwó rẹ̀ àti ìgbà yìí ló ti tọ́ wípé kí ọkọ kó jẹ́ pé ń jẹ gbádùn ìyàwó rẹ̀ torí pé olúwa ní ọ̀hínlẹ̀lẹ̀kún lẹ́yìn lẹ́tọ̀ ṣèyáàmẹ rọ́fẹ́fẹ́ ìlànìṣà ikùn olúwa gbà fún yín nípa ẹlẹ́mà ní ìbálò
1: pẹlú àwọn ìyàwó yín àtìgbà tí ìyàwó ti di ìyàwó fọkùnrin náà lọkùnrin ti láǹfààní àti máa jẹ̀gbádùn rẹ̀ lópin ìgbà tó bá pọ́ ti so igi kódà kọjá yí pé a ò tí ì kéde ìgbé ìyàwó yẹn a ò tí ì lópin ìgbà tó bá jẹ́ pé a ò sí àṣìṣe nínú bá ti ṣe yí bá ti ṣe so igi a ò sí àṣìṣe nínú bá ti ṣe so igi kódà kó ṣe pàtí ìṣèkéde ọkùnrin ti lẹ́tọ̀ láti máa jẹ̀gbádùn ìyàwó rẹ̀ ẹni tó ń sọ pé dìgbà tá a bá tún kéde náà ọ̀rọ̀ wọn ò ṣe déédéé o ọ̀rọ̀ wọn ò ṣe déédéé ṣùgbọ́n nǹkan tí lọ́kàn máa gbà á lẹ́rù iná ni tí wọ́n lè ní ìbálòpọ̀ nítorí pé tí a bá ní ìbálòpọ̀ tó sì tí ìṣèkéde pé lágbájá fẹ́ lágbájá ó ṣeéṣe kó lọ dóyún káwọn èèyàn máa wá gbé ká wípé ẹ fẹ́ra yín tẹ fi ní ìbálòpọ̀ ètò túmọ̀ sí pé zìnà lẹ ṣe ẹsìn máa kórìíra máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó pẹ́ ẹlòmíín láti bí ogójì ọdún àádọ́ta ọdún tó pé ti fẹ́yàwó wọn kà tí kéde ni ló súnmọ́ yàwó ìyàwó lóyún àwọn èèyàn gbé kábìnì wípé zìnà ló ṣe ọmọ rẹ̀ àkọ́kọ́ ọmọ zìnà ni ó sì ló má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ká mọ̀ pé látijọ́ ta bá ti fẹ́yàwó ta so igi pẹ̀lú ẹ̀ láti láǹfààní àti máa jẹ̀gbádùn rẹ̀ pé ká dì máa kó náà dì máa wá pé ká ká fẹnu kò lẹ́nu kó má fẹnu kò wá lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìbálòpọ̀ ta bá lè ṣọ́ra fún ìgbà ta bá tó kéde fáwọn èèyàn kan mọ̀ wípé lágbájá ti fẹ́ lágbájá orí ara ìyàtọ̀ tó wà láàrin afẹ́ obìnrin níyàwó àti àǹbá obìnrin sèrégbè ó náà ní ìkéde ẹni tá a fẹ́ níyàwó kí ni tó fẹ́ kọdínà ni láti kéde fáwọn èèyàn kan mọ̀ pa ti fẹ́ níyàwó tẹ̀lé ìyàwó la fẹ́ ṣùgbọ́n nìkan ò sì tí bóbìnrin ṣèranù tí wọ́n jọ máa hùwà gbèrè tí wọ́n wá máa kéde pé ọ̀rẹ́ òun táwọn ń jọ ń ṣe zìnà lélẹ́yìí o títí náà sọ pé kí ni bẹ́ẹ̀ tó ti bẹ̀ kú ọ̀rẹ́ òun ni ẹni táwọn ń jọ ń dọ̀rẹ́ zìnà ni kò sẹ́nìkan tí ó yà lẹ́nu láti sọ̀rọ̀ ẹ̀ tọ́ba tún wá àyà yìí dáadáa ká rí i pé àyà yìí tọ́ka sí pé ìyàwó aṣọ ọ̀bóra ni fún ọkọ ọkọ ẹ̀wẹ̀wẹ̀ aṣọ ọ̀bóra ni òun náà jẹ́ fún ìyàwó rẹ̀ ẹ sì rí báwo ni ọkọ ó ti ṣe jẹ́ ìbora fún ìyàwó báwo ni ìyàwó náà ti ṣe jẹ́ ìbora fọ́kọ

0: sọ ta dabura ko si nkan kan titun je laarin ara wa ta sọ ta dabura be gele ona mi yawo je soko be na loko na lo na je si yawo eleyi o ti na si pe oko wa fun yawo yawo na wa foko ni bi kikini keji won ko da gbogbo ni keji re ni bi ati so abe won eri pe enu wa o bu kata ka fun je si o bu kata ka mo ni babe abe wewe o na ma pe fun pe ohun na wa nkan ti o je nje fun ti a ba wa wo nje toto fun o da ju pe le ma wo nje ko nje o nje to lu ase jije ru re lewo ewo o si fe ka je wo o fe ka se nkan ti o da ni o se seleto fun okun lati fe yawo o si seleto fun obinrin lati loko nigba ti wo ba ti loko to ti ni yawo kini n to fe so ko tun so lo si di ibaje kí ló mọ sèrégbè ẹni pé nígbà tó lu ẹlẹ́dà wa tó sòfin ìfìyàjẹni fún àwọn ẹni tó bá ságbèrè sí zina ìyá tó ní ká fi jẹ ọmọdé yàtọ̀ sí ètò ní ká fi jẹ adélébọ̀ ó bá pọ ọmọdé ni lọkùnrin àbí lóbìnrin tí ò tí ì lọkọ níyàwó rí tó sí zina wọn ní kó jẹ gbọgọrùn ká sì tì wọn mọlé fọdún kan àmọ tó bá jẹ adélébọ ni tó jẹ ẹni tó ṣe pé ó ti lọkọ rí ó ti níyàwó rí àwọn ni wọn wá ṣe zina ó ní ká sọ wọn lóko títí tí wọn fi kú ẹyin náà rí pé ìyá yìí ó yàtọ síra wọn nítorí pé eléyìí ìsìláàmù ó fojú pé kò lóbìnrin kò lọkọ ó fi wò wọn ó fi múyà wọn fúyẹ síta ẹni tó ṣe pé ò ti lọkọ ò ti níyà òkè lọ tún sọ fúlọ fẹ sọ kó tún sàn dídí ìbàjẹ zina ìdí nìyí tó fi jẹ́ pé òfin ṣẹ̀rí ìyá ó ní nínú lè bá sọ̀rọ̀ lọ́kún wà á ń tún lè bá sọ̀rọ̀ lọ́hùn á sọ ọ̀bọ́ra làwọn ìyàwó jẹ́ fẹ̀yìn ọkọ gẹ́gẹ́ bẹ́yìn ọkọ náà ti ṣe jẹ́ aṣọ ọ̀bọ́ra fáwọn ìyàwó yín á sọ ọ̀bọ́ra lọ jẹ́ fún ìyàwó rẹ á sọ ọ̀bọ́ra ìyàwó rẹ jẹ́ fún tẹ́lẹ̀ ìbáyé wa òfin ṣẹ̀rí ìyá sọ pé kò sí ìwòwò láàrin ọkọ àti ìyàwó kò sí ìwòwò láàrin ọkọ àti ìyàwó nítorí kọ ọ má bàa pé ẹni tó ti níyàwó nǹkan kan ẹni tó ń gbé pọ́npọ́n lọ́kàn rẹ tó sàn dédì zina kí ni tó ń tún wá ìsìláàmù sì tún ní obìnrin tó fẹ́ fẹ́ tí ó jẹ́ ìbúra fún ọ yìí mọ́kànlá gbóbìnrin kan kọ́ ọ sọ pé òfin ṣe ìyàwó ó rí yóò wú ọ ó rí lára rẹ nǹkan tó ṣe pé pè ọ láti lọ fẹ́ ó sì gbìyànjú láti tọpasẹ̀ ọ̀nà tó yẹ kó gbà láti padà rí fẹ́ ó nífẹ̀ẹ́ rẹ̀ lọ́lọ́dọ̀ bàbá rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ ló kó àwọn mọ̀lẹ́bí rẹ lẹ́yìn lẹ lọ sọ́dọ̀ bàbá bàbá sọ igi fún ọ nífẹ̀ẹ́ rẹ̀ ló ń sìnáwó àjẹpẹ́ ìfẹ́ wà ìyàwó tó nífẹ̀ẹ́ hùn ọ gbọ́dọ̀ pátì bí aṣọ tó ti gbò òun ní tiẹ̀ ìwọ ní tiẹ̀ ìyàwó rẹ̀ máa jẹ gbádùn rẹ̀ ìwọ náà ọkọ rẹ̀ máa jẹ gbádùn rẹ̀ ẹ̀yin lẹ́jọ́ wà fúnra yín ọ̀lọ́hùn ó jẹ kẹ́ ẹ lè lora yín gbó àǹfààní kan sí máa ọ fún ọkọ láti wá máa wò ta fún ìyàwó láti má gba owó ẹni tí ń sẹ́wọ́ sí dànù ìwọ tó ọlọ́kọ kí náà wá débẹ̀ kọ́ tọ́ sẹ́ni tí ọlọ́kọ kí náà wá fẹ́ sún ọ lọ sídi ìrànà àtìrégbè ẹ mójútó àwọn ìyàwó yín ẹ sì tọ́jú àwọn ìyàwó yín ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín ẹnìkan ò sí tí ń má sọ ògbóra rẹ̀ tí fi gbó ẹ rẹ̀ ẹnìkan ò sí tí ń má sọ ògbóra rẹ̀ tí ó wá tọ́ ọ lé sí i tí ó fi sílẹ̀ tí ó máa hùn ìyẹn á tọ́jú aṣọ ògbóra rẹ̀ dáadáa ni nítorí kó lè bá a jẹ́ pé ọ̀tún ọ̀tún yóò máa bá a ní gbogbo ìgbà tó bá gbèrò láti lò ìyàwó rẹ̀ tọ́jú ẹ̀ ìyàwó rẹ̀ má fi sílẹ̀ fún ìyàjẹ́ ìyàwó rẹ̀ má fi sílẹ̀ kí ìrònú pa kọ pákú ìrònú ò sí ní pákú nígbà tó fẹ́ obìnrin tó pátì bí aṣọ tó ti gbó e lọ sọ́dọ̀ rẹ̀ tó bá sì gbìyànjú àti wádọ̀ rẹ̀ ó lè dànù kí wọ́n láǹfààní pé wọ́n lọ́kọ èsè ìfìlẹ̀ tẹ́lẹ̀mí kó kúkú fẹ́ ẹni tí wọ́n rí tí ó wọ̀ ní ẹ̀dẹ́lómíì rí tí ó gàmà ìyàwó rẹ̀ aṣọ ìbúra rẹ̀ ni ìwé ẹ̀wẹ̀wẹ̀ aṣọ ìbúra náà lọ jẹ́ fún ìyàwó rẹ̀ torí dẹ̀ lẹ́yìn tó lè wáyé wa á rí pé
1: ipo ti yawo wa soko ateyi ti oko wa si yawo ipo to ga popo ni bakan na o ri pe o ya no da wa to ba sofin o le sa fi na ke lo fa ton fi sofin ma to ni gba fun ni en ti ma lo je gbadun awon yawo ni lawo owo ramadan ni da ti en ka bi pe ah na wo tu se je be ni ramadan da wa rani nina le ba sun loko idi ka fi so be ni pe awon yawo yin asobura ni won gbogbo gba ibani ni si bukata asobura asobura ni o wa ko mejo faya da ni en ni yawo asobura ni loko ti ni na asobura ni ko wa ko mejo ti egbinaju lati moju to asobura ni bakan na a ri pe olu eledawa

بايعوا أما تين بينو كوا والله عليم بذات الصدور والله لما نبقى بكون تين بينو بايع ميدا اللي عارف هواني مالي كنين تان تين كنين تان سينين الميوا كنين تين بينو الميوا ده اللي تسيبه يبواني كان ina lọ mọ pé nǹkan yìí ń ṣẹlẹ̀ náà ni ẹ ọ̀rẹ́ rẹ pákípákí kò lè mà ìyàwó rẹ tọ́jà sọ̀bùra rẹ kò lè mà ọkọ rẹ tọ́jà sọ̀bùra rẹ kò lè mà arímọ lọ́ọ̀hù ọ̀nàkàn kọ́ńtọ̀m tàkàtà níwọ̀n àfọ́sàkọ olúwa ti mà dájú ikọ̀ ẹ̀mí jẹ́ ẹni tó ṣe wípé ẹ̀ńtà ẹ̀mí ara yín jẹ allahu akbar olúwa mọ̀ ebi báwo la ṣe ń tẹ̀ mí wá jẹ kí a lọ fẹ́ pamọ́ sí kí lọ fẹ́ pamọ́ sí kò sí ń tọ́ pamọ́ sí ọwá ń ta fàsókè oyé tó borí ó lè pé báwo èèyàn ti ṣe rí ọ nítorí odó tó yí borí ọmọni tí ń ta fàsókè síbẹ̀ náà ló lo ẹlẹ́dàá wò ní mọ̀ ó ń pinnu ara ní sùn mí lójú ayé náà tó sì jẹ́ pọ̀ ṣẹ́bọ́ náà ní pàápàá nígbà tó táwọn èèyàn bá ti pẹ́yìn dà tí wọn ò rí ọmọ ọ̀sẹ̀bọ̀ gidi ni ọ́ sọ ma pé èèyàn lásán ló lè parọ́ fún kò lè parọ́ fún ọgbọ́n ẹni tó ṣe pé òkùnkùn ni lòun máa ń wọ̀ tí máa fi ṣèkà kọ́rin ti polú ẹlẹ́dàá wọn kọ́ ẹni jù rẹ̀ kì í sùn gbogbo nǹkan ò sì pamọ́ sí ọlọ́ọ̀ ẹ jẹ́ ká rántí pé gbogbo nǹkan pátá iná lójú ẹlẹ́dàá wa mà kò sì sí nǹkan kan tó pamọ́ sí kẹ́ni tó bá ní bẹ́rù ọlọ́ọ̀ tó bá ní sekọ́ bẹ́rù rẹ̀ ká máa rántí àtúbọ̀tá bákan náà àtúrí wípé áyàyé tọ́ka sí pé tí èèyàn bá jẹ́ ẹni tó ṣe pé ọ́n jàǹbá ara rẹ̀ àti wípé

0: padà kíji lọ báwo wá ló ti ṣe máa jàǹbá ara rẹ tó ní jàǹbá ẹlòmíì torí rẹ ẹni tí ọmọ ìlàkejì jàǹbá kó má fi ṣe nǹkan ìyàlẹ́nu débi pé ọ̀nà pòtùsò ẹni tó ọmọ ìlàkejì jàǹbá kó má fi ṣe nǹkan ìyàlẹ́nu débi pé ọ̀nà pòtùsò nítorí pé èèyàn gan máa jàǹbá ara rẹ ẹjẹ ká kíyèsí àlìmọ lọ́wọ́ ọ̀nàkún kúntùn tàkàtà múnà ànfúsà olúwa ọmọ dájú pé ẹyin o ẹjẹ ẹni tó ṣe wípé ẹ̀ ń tara ẹni jẹ ìtara ẹni jẹ ìjàmbá ara ẹni nù yóò bá ti wá jẹ pé ọ̀ ń jàmbá ara rẹ àti jàmbá ọmọlà kejì kò ní jẹ nǹkan tó ṣòro bákan náà olúwa ló dá wa nínú ara yìí ó fi hàn wá pò mọ gba tútú bá ẹ̀dá kódà nínú àdìkà nàbọ muhammad صلى الله عليه وآله وسلم إن الله يبسط يده بالنهار ليتوب مسيء الليل ويبسط يده بالليل ليتوب مسيء النهار حتى تطلع الشمس من مغربها الله عز وجل أما تور لصر نجري كما يتوفر رساء الله طلب توبة أسمى تور تري كما يتوفر سساء kọ́ lè bá àtúbá olúwa ọwọ́ ò ní yé tẹ́wọ́ àti gba ìtúbá àwọn ẹ̀dá yìí títí tí ó fi di ọjọ́ tí ó hàn yọ gba ibi títí máa wọ̀ èyí túmọ̀ sí wípé àìrí ìtúbá gbà àìtúbá ti ẹni tí wọ́n bá ti túbá ó rí ìtúbá gbà wọ́n tún bo ìrànlọ́ ìjẹ ní àá ayélujára nínú ìnàlẹ̀ àlùyẹ́kùn tó fìlẹ̀họ́ ẹtúbá lọ sọdọ ọlọ́hù lápapọ̀ yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́ẹ̀lẹ́ bá a sóríire kí ni tó túkúta retí tí ò tí ì mú atúbá nídi àwọn ẹsẹ̀ tó ṣe pé kọ̀pá mọ́sáwá náà àwọn ẹsẹ̀ wá èyí tó tóbi àwọn ẹsẹ̀ wá èyí tó kéré kò sí kan tó pamọ́ sí wa bàlẹ́ ìsánú alẹ́ ẹ̀rẹ́sì rí ìbọ̀síwọ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ èèyàn jẹ́ ẹni tó ṣe péjú rẹ̀ kò fọ́sẹ̀mí rẹ̀ ṣẹ́bí wọn náà mọnú rẹ tó bá ń tàn sọ ayẹkọ máa tara rẹ ṣẹbí wọn náà mọ àwọn ẹsẹ̀ rẹ bó ti ṣe pọ̀ tó èyí tó ọsẹ̀ ní gbangbe èyí tó ọsẹ̀ ní kọ̀kọ̀ èyí tó tóbi àti èyí tó kéré èyí tó pẹ̀lú ìyànsẹ̀ èyí tó dánìkànsẹ̀ èyí tó ọsẹ̀ sí àwọn mọ̀lẹ́bí èyí tó ọsẹ̀ sára àtà èyí tó ọsẹ̀ sí àwò èyí tó ọsẹ̀ sáwọn ọmọ rẹ ṣẹbí wọn náà mọ bí àwọn ẹsẹ̀ yìí ti ṣe pọ̀ jọjọ tó sì pé oríṣiríṣi lórí rẹ tí ó bá lọ sọdọ ọlọ́hù lónìí ẹni tó wà láyé tí ò tí ì kúló máa ń túbá ṣùgbọ́n ẹni tó bá ti kú àyè àti túbá ti pin fún un torí ẹ̀ ló ṣe jẹ́ pé jọta bá ti jí sáyé tari pé ló wá sì tún fún alẹ́mì àti èkó nínú ìtumọ̀ ọpẹ́ tàǹdá wípé olúwa tún jí wa sáyé òun náà ni pé a tún lo àǹfààní tòní láti tọrọ àforíjì láti túbá lọ sọdọ ọlọ́hù lórí àwọn ẹsẹ wa nítorí kánọ́bà kú lẹ́ni tó ṣe pé ẹsẹ̀ náà padà tẹ̀wárì káàfù wá padà dánmọ aná torí deléyìí ó rí i pé àìtúbà rẹ o kìí ṣe nǹkan tó ga o wọn ń tara rẹ dànù torí pé bóyá ọlọ́run ọ̀rẹ́ kan tẹ̀jọ́ ń tara yín kò jẹ́ kó o tètè ṣe làákàyè ọmọ péjìjì ní kúmọ níyàn ni ẹjẹ́ káwọn náà túbá ìyá ẹlẹ́dàá wa ni òun ti máa bẹ́ẹ̀ ṣe ń jà ń bẹ́ẹ̀ ní ara yín tẹ́lẹ̀ òun ti wá túbá òun bá tútú báyìí báyìí ẹjẹ́ káwọn náà ká túbá lọ sọ́dọ̀ ọ̀wọ́ olú ẹlẹ́dàá wa tó bá forí jìyàn tó bá gba tútú bẹ́yàn kò tún ní fi hàn án lẹ̀ bẹ́ẹ̀ yóò tún kẹ́yàn olú ẹlẹ́dàá wa ó tún fi hàn wá nú ayà yìí wípé alámùjúkúrò ń lò ohun olú wa máa ṣàmújúkúrò fáwọn ẹ̀dá lórí àwọn nǹkan tó bá ṣe ìyẹn sáti sẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ kí ẹ̀sì jẹ́ ẹni tó ṣe pọ́ kábàámà lórí ètò ẹ̀sìn tẹ́lẹ̀ ẹ tú bá lọ sọ́dọ̀ rẹ̀ tọrọ àforíjì ìlú ẹlẹ́dàá ó foríjì yóò gba tútú bá yín ó ṣàmójúkúrò fún mi ilé ìjẹba bákan náà tábà wo ayà yìí a rí i pé ọtọ́ sí ọkọ kọjá ẹni tó ṣe wípé yóò máa bá ìyàwó rẹ lò yóò máa bá lò bá gbogbo ọ̀nà tá máa fi bóbìn nílò kò bá jẹ́ pé ọba lò gbáwájú àbọ́bà lò gbẹ̀yìn ṣùgbọ́n abẹ́rẹ́ tóbi láti ní kí ẹ máa bá wọn lò nìkan náà lẹ́ẹ̀mà kábẹ́ yín bọ̀ ìwọ ni fún ọkọ láti ki ìdí tiẹ̀ bó ààyè tíyàwó rẹ̀ ń gbà yàgbẹ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ojú wa láàánà rẹ̀ kò sí nínú ìlànà ètò ìlú ẹlẹ́dàá wa tó gbà kékeré èèyàn kó fi máa jàgbádùn ìyàwó rẹ̀ ààyè ìgbẹ́ ni ọ gbọ́dọ̀ kí ìdí rẹ bu ààyè tí ìyàwó rẹ gbà yàgbẹ́ ìlú ẹlẹ́dàá wa ó ṣe lè wọ̀ bákan náà ọdọ wa ipe ńgbà tá à ń bá ń bá obìnrin lò ó yẹ ká ní èrò wípé a fẹ́ tàtara rẹ̀ róore kìí ká ṣe pé à ń bá lò a fẹ́ jẹ̀gbádùn lásán oore kí ni wọ́n máa rí látara pọ́n bóbìnrin lò ó náà lórí ọmọ ó ní ẹ̀mí pọ́ fẹ́ lórí ọmọ nítorí pé ẹni tó wá sáyé tó bímọ ó soríire nítorí pé ọmọ rẹ nígbà tí wọn ò bá sí mọ lọ́nà tọrọ àforíjì fún ọ ìwọ kú ọmọ sẹ́kù ọmọ ń tọrọ àforíjì fún ọ dáadáa nù nínú àdìs àgbẹ̀wò muhammad sallallahu alayhi wa sallam ilé tí alimami bukhari tí wọn gbé jáde nínú jìlá wọn al-adabul mufrad bọ ọ̀nà tó gún igi wọn ní wọn máa ṣe àgbéga pò fún òkú nínú sàárè rẹ òkú máa sọ pé gbogbo eléyìí ti wá àgbẹ̀bí sallallahu alayhi wa sallam wọn ni wọn sọ fún òkú wípé wàlẹ́dù kẹsítọ́ọ̀ fọ́rọ̀lẹ́ ọmọ rẹ lọ́tọ́rọ̀ àforíjì fún tó ọ̀ bá wá fọmọ sílẹ̀ sáyé báwo ni lóore ló ti ṣe jẹ́ tiẹ̀ lóòótọ́ kọ̀ọ̀rọ̀ gbọ́ fóbìnrin láti gbé oyún títí tí ó fi wá bí ọmọ ṣùgbọ́n bí ò ti ṣe rọrùn tí ọ̀rọ̀ gbọ́ náà fáwọn ìyá wa títí táwọn náà fi hùwà tán fi bí wa pẹ̀lú àánú allah bẹ́ẹ̀ náà ni ìwọ tó bí tí wọ́n bí tí wọ́n náà bá bí tiẹ̀ náà lọ dà ó rí pé ìwọ náà ní ìsìn o láǹfààní tó ṣe fún bàbá àtìyá rẹ lẹ́yìn tí bàbá àtìyá rẹ ti kúrò láyé bẹ́ẹ̀ náà ni kí ìwọ náà lè ba lẹ́ni tí wọ́n máa ṣe láǹfààní yìí fún ọ lẹ́yìn ìgbà tí ìwọ náà bá sí láyé ìwọ náà bímọ ni yìí sì ṣe pé tọ́lọ bímọ zina tọ́lọ bímọ àgbèrè ọmọ tí ìyàwó tó fẹ́ lọ́nà tó da ẹni tá a lè pè níyàwó rẹ tó bí fún ọ omi wọn torí wọn lọ́mọ àǹfààní tá a mẹ́nuba yìí nípa áyà eléyìí tí a ti ṣàlàyé rẹ yìí ẹ̀jáàjá dájú báyìí ká máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ àtúnbọ̀ nípa áyà tó tún tẹ̀lé léyìí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk
1: annabi muhammad sallallahu alaihi wasallam ni ẹni tí ò bá lè dúpẹ́ fọ́mọ ènìyàn lè dúpẹ́ fọ́lọ́wọ́ ọba àlá lomu muslim association of visual impaired of nigeria marvin national headquarter fi àgbò ẹ̀yẹ dá àwọn ènìyàn ogún lọ́lá fún conference ẹlẹ́ẹ̀kẹwàá àárú ẹ̀ ọjọ́ sunday yìí lẹgbẹ́ marvin máa wà ní masfat ẹ̀ka tìkọ̀tú fún ìmoore àtìlẹyìn tó gbópa alhaji ajuwera tìmusa láago mẹ́wàá àárọ̀ inshallah ni gbogbo ètò ti bẹ̀rẹ̀ ẹni tí ó máa dá wa lẹ́kọ̀ọ́ ni fadilatu sheikh al-imam ibrahim abdullah abdulkarim ọmọ tó gbogbo àfà àwọn èèyàn jànkẹ jànkẹ ni wọ́n máa wà ń bẹ̀ lọ́jọ́ sunday 7 June 2026 nínú ọgbà nasrat ìkọ̀tún branch àfa àgbà níkàlẹ̀ fọdílọ́tù sheikh muhideen agboade abdulsalam missionary nasrat ìkọ̀tún branch àwọn olùgbàlejò alhaji engineer rafiu nurein ọ̀làdàpọ̀ nasrat branch chairman ìkọ̀tún lágbàgbé mama wa alhaji sherifat ayoka farobi nasrat women affairs secretary ìkọ̀tún branch gbogbo mùsùlùmí náà máa retí o láti ọ̀bọ̀ wa yẹ ìyá wa alhaji jurat musa md rakis limited. See, ma.

Arábìnrin mo dúpẹ́ òní ṣàlàyé pé ìdánilẹ́kọ̀ọ́ náà wáyé lápapọ̀.

wa lára bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀dẹ̀ á wá yérò iṣẹ́ là ń tẹ́ ìlú yídẹ̀ là ń dé òrùsà ṣẹ̀ṣẹ̀ lọmọdé yọ̀mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ lọmọdé rẹ̀ ya yọ̀mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ lọmọdé.

àsìwò alágbàtà jáde jáde wò nàìjíríà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rí 07 0 34 37 11

fellow assembly jẹ aláṣẹ iléeṣẹ authentic PS Vision wọn ṣe oògùn ojúlọgbàrà abaka alága adúpẹ bí ọlọrun ṣe dára ọjà ọwọ ọjà ibi ọjà ẹsẹ bákan náà wọn tún já ìtìtì àti gbọràn gbogbo ẹyà ara wa olúwàjà ó lọkàn ọjọ.

0: ti wà bí apá ti wà bẹ́ẹ̀ náà ni a ní ẹsẹ̀ lámẹ́sì gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bí ogbó wọn ṣe pọ̀ tó yẹn ojú ni ọba ara tá a bá wò ó téèyàn bẹ́ẹ̀ jẹun tó o bá ti lójú ìṣòro ti débà téèyàn fẹ́ wọṣọ tó o bá ti ní ojú kò lè mọ ọrọ̀ aṣọ tó wọ̀ fún àkọ́bá tó fẹ́ yan olólùfẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tó o bá ní ojú bóyá funfun ni o bóyá dúdú ni kò ní lè sọ ìbéèrè ló fi jẹ́ pé ojú gangan ní pàtàkì jù nínú ẹ̀yà ara tí a gbọ́dọ̀ fi ṣeré tí ìkọ̀kọ́ bá ti débà nǹkan ti débà gbé ìtókù ọ̀tọ̀ torí téèyàn ò bá létí tó bá ríran kò síbi tó nílẹ̀ lọ bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé nínú ogbó ẹ̀yà ara tọ́lọ́ọ̀nù dá yẹn ojú ni nọmba wán téèyàn gbọ́dọ̀ fi ṣeré nílẹ̀ tọ́tọ́ bẹ́ẹ̀ ni.
1: Alága tó bá wá rí bẹ́ẹ̀ kí ni àwọn ọ̀pẹ tí a lè máa ṣe láti máa mójútó ojú wa.
0: Ẹ ṣe àwọn ọ̀pọ̀ tá a lè máa ṣe ká máa máa fi mójútó ojú wa wà lóríṣiríṣi. Ohun tá ò fẹ́ tó bàjẹ́ kí la máa mójútó. Bí ogbó wá ṣe mọ̀ pé ojú yìí ṣe pàtàkì sí fún ẹ pé bẹ́ẹ̀ náà ni o ṣe gbọ́dọ̀ mójútó. Ìwọ́n tó ní kó gọ̀kadà tó yẹ kó lọ́límẹ̀t tó ìkọ́ fún ojú ẹ ọ̀nkan lálẹ́ ṣe rí. Tàbí ìwọ́n tó rí wípé ọ̀ǹtẹ̀ráyọ̀t ọ̀ǹyìntàgàs lọ́sìlọ́sì ìgbà ẹ gbọ́ngbọ́n ló ṣẹ̀ṣẹ̀ ń sáré lọ síbẹ̀ fún ẹni lọ wá ewu fún ìríran ẹ. Gbogbo nǹkan tó o bá rí wípé ó máa mú àbàwọ́ bá ojú ẹ ló gbọ́dọ̀ máa sáfí. Bébí oúnjẹ tá a máa ń jẹ tó o ti mọ̀ pé nǹkan yìí tó o bá jẹ́ ìṣòro ni fún ojú ẹ ó gbọ́dọ̀ sáfún.
1: Alága gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí ẹ ń bá bọ̀ ẹ̀yin òbí ẹ máa kìlọ̀ fún àwọn ọmọ wa tó yẹ pé tí wọ́n bá ti bára wọn ṣeré ipá wọ́n máa ṣọ́ra wọn lóko ojú ni ìmọ́lẹ̀ ara wọn ẹ sọ fún wọn fún ọjà wọn. Gbogbo ẹ̀yin olùkọ́ wa náà ẹ máa gba àwọn ọmọ lámọ̀ràn nípa ká máa pọ́n yẹ̀pẹ̀ sínú lójú ojú ni ìmọ́lẹ̀ ara wọn ká mójútó kájà àbùkù ìlú ló ṣe pàtàkì. Alága ó wá kù síbì kan ẹ bá wa sọ̀rọ̀ nípa oògùn ajẹ́bí dáàlì ojúlọba ara tí ó ń jáde láti iléeṣẹ́ yín authentic clear vision.
0: Ẹ ṣe àtọ́kù adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà wa wọ́n bá ara ojúlọba ara abákàfù àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò já wa fún mi ẹ̀dẹ̀ já wọn tí wọ́n lo oògùn náà kò já wọn fún mi. Fún àǹfààní ìwọ́pẹ́ tó bóyá olùfẹ́ ń gbọ́ wa tàbí tó fi ń gbọ́ wa tipẹ́ ojúlọba ara abákàfù ó jẹ́ oògùn tó ń ṣiṣẹ́ fún ìríran wa bóyá ìwọ́ tó ríran dáadáa tàbí mọ́ tàbí ìwọ́ tí nǹkan di méjì tó máa ń di mẹ́ta ní ojú ẹ tàbí ìwọ́ tó pé òun wọ̀ kan ó dàbí èéfín tàbí pìrìpìrì lójú ẹ ó ojúlọba ara abákàfù tó o bá ti ń lò gbogbo nǹkan wọ̀nyí á lè gbàgbé. Fún àǹfààní ẹ̀ńtẹ́bára oògùn ojúlọba ara abákàfù oríṣi wa wà ní nọmba 5 anípòpọ̀ street back of fidelity bank first cinema ní agbègbè ibẹ̀ ní head office wa wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 07034671162 lẹ́ẹ̀kan sí 07034671162.
2: Yorùbá bọ̀ wọ́n ní ojú lọba ara torí pé ojúṣe rí yẹn náà ni a tọ́nà ẹ̀dá nínú ìrìn àjò ojú wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ló fi mú kí Elédùmarè ọba ṣe ojú lọ́jọ̀ sínú kòtò kan pàtàkì nínú agbárí wa eléyìí tó fi awọ òkè àti ti ìsàlẹ̀ gáárú rẹ̀ tó wá fi rò pé òpéjú ṣe àṣírí bíbò pẹ̀yìn ojú bí olúwa ṣe wá ṣe ojú lọ́jọ̀ tó yìí síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe àmójútó ojú wọn bó ti tọ́ àti bó ti yẹ torí pé àwọn ìṣe kan tàbí ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ojú lò máa ń jẹ́ àkóbá fún ẹyin ojú wọn yàtọ̀ sí cataract glaucoma àti àwọn àìsàn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń bá ojú jà àwọn àfọwọ́fà míì náà wà tó máa ń tọwọ́ mi ènìyàn jáde bíi kí ènìyàn máa fojú kó èéfì iná igi àti àwọn èéfì míì eléyìí tó lè da ojú láàbù tó máa ń fa kí ojú ó máa wa mi àti àwọn ìjàm̀bá mìíràn tó lè kó bá ojú ọ̀pọ̀ ni ó mọ̀ pé kò dáa kí ènìyàn máa tọjú mọ́ screen fún ọ̀pọ̀lọpọ̀ àkókò láláì dáàbòbò ojú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nípa ìtọ́jú ojú ṣe jẹ́ kó yé wa òye ò tún yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn débi pé ọba tó dá ojú tó tọ́jú ẹ̀ tó ṣe lọ́jọ̀ sáàyè sí àbàwọ́n tàbí àbùkù kò lè tètè kàn náà ló tún ṣe àwọn. àwọn oúnjẹ kan àti àwọn èso kan lẹ́tọ̀ọ́ fún ọmọ ènìyàn láti lè máa rí ojú wọn lágbára. Àwọn bíi carrot, sweet potato, ìyẹn ọ̀dùnkún, ẹyin jíjẹ, irú àsálà tá a mọ̀ sí àwùsá, ìyẹn walnut. Mélòó la fẹ́ kà nínú eyín adíkèké làwọn ohun tí ènìyàn lè jẹ tó lè ran ojú wọn lọ́wọ́. Ṣùgbọ́n àìlákàsí iṣẹ́ tó gbọwọ́ ọ̀pọ̀lọpọ̀ kìí jẹ́ kí wọ́n ráyè ṣe àṣàyàn ohun tí wọ́n fẹ́ jẹ. Bẹ́ẹ̀ kẹ́ kójú ó mọ́lẹ̀ kedere, kó má roni gorogo, kó má ṣe pin wa ni, òun ni wọ́n pè ní ojú wà lálàáfíà ara. Eléyìí náà ló mú iléeṣẹ́ kan ara ọ̀tọ̀, iléeṣẹ́ Authentic Clear Vision, ṣe àgbékalẹ̀ egbògi tá a pè ní ojú lọba ara herbal capsule. Eléyìí tí a ti pa gbogbo èròjà tó máa ń rán ojú lágbára papọ̀ fún lílo ọmọ ènìyàn tí àjọ NAFDAC bẹ́ẹ̀ fún oúnjẹ yìí tó dára fún gbogbo ènìyàn ọkùnrin obìnrin ọmọdé pẹ̀lú àgbàlagbà láti lò fún ìríran tó já gerege. Ojú lọba ara herbal capsule kò ṣe é má nínú fún gbogbo ilé. Má jẹ́ kó dìgbà tí ojú rẹ bá dá egúnlẹ̀ tó tóbi tó wàá ṣe àbójútó ojú. Iléeṣẹ́ Authentic Clear Vision kalẹ̀ sí Fine Anipupo Street lẹ́yìn ilé ìfowópamọ́ Fidelity Bank, Penn Cinema, Agege. Ojú lọba ara herbal capsule oníkóró ni. Kì í ṣe ohun tí ènìyàn máa ń kán sójú ló fi gbọdọ̀ rágbàrọ̀ gbùdú ẹ̀. Ojú ló wo ibi tí àwọn alágbàtà ojú lọba ara herbal capsule kalẹ̀ sí rèé fún lílò láti lè wà lárọ̀ọ́wọ́tò rẹ. Ẹ̀yin ti Lagos Island, Iga Adúgbòrò Street ní kẹ́ ẹ máa bọ̀ ní Chris and Chris Pharmacy, Chides Pharmacy, Alobas Pharmacy wà ní 53 Ọ̀bùn Èkó, Surely Lost Pharmacy àti Madins Pharmacy. Lagos Island náà ni wọ́n kalẹ̀ sí. Ó wà ní Slash Pharmacy ní Woro Oníkan ní Dumọta, Jutas Pharmacy, Ìṣẹ́rí Ìdúnlò, Roman Pharmacy kalẹ̀ sí Ìkòrò, Justina Pharmacy, Kọ́lá Bus Stop Lálágbàdo, Poliman Pharmacy, Dalemo, Janky Pharmacy, Badagry, Good Year Pharmacy, Àgbàdo Ọjà, Goshen Pharmacy, ìyẹn wà ní Yànà Ọba, Famous Pharmacy, Ọlọ́run Ṣògo Mọ̀ṣẹ́, Life Back Pharmacy, Orílẹ̀ Ìdọ̀kú, Good Mark Pharmacy, Àjùwọ̀n, Mitch Rossin Pharmacy, Underbridge Sangwota, Eleyo Pharmacy, Owode, Agboyinu Pharmacy, Idiruko, Met Pharmacy, Sagamu Underbridge, Sabu, Depo Pharmacy, Along Sabu, Sagamu. Ìwọ náà gbìyànjú láti yan egbògi ojú lọba ara herbal capsule láàyò. Eléyìí tó ń jáde láti lè ṣe Authentic Clear Vision tá a ṣe àgbéjáde rẹ̀ látara àwọn ohun tẹnu ń jà tó ń tẹnu mu tó dára fún ìríran tó ju ọgbọ́n lọ́wọ́ yíyún ríroni gorogo wíwa mi ṣe pé tàbí kó máa wò bàìbàì. Fún àlàyé ẹ pé 0703461162 0703461162. Máa dáàbò bo ojú rẹ lóòrèkóòrè. Egbògi ojú lọba ara herbal capsule ó ti wà ní lílò fún gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí. Níbo ni mo ti lè rí ojú lọba ara herbal capsule rà lágbègbè mi? 0703461162. Ojú lọba ara herbal capsule tí iléeṣẹ́ Authentic Clear Vision ṣe àgbéjáde rẹ̀. Fine Anipupo Street lẹ́yìn Fidelity Bank, Penn Cinema, Agege ni wọ́n kalẹ̀ sí.
3: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo tuntun gbọ́ ètò yìí ní àsìkò tí a wà yìí. Ayédọ̀gbọ́n níbi tí a ti ń kọ́ni lọ́gbọ́n bí a ṣe lè máa ṣe ìtọ́jú ara wa. Ojú òwúrẹ́ ló lè wá o. Lẹ́ẹ̀kẹsì, ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Authentic Clear Vision tí ó wà ní Five Anipupo Street, Penn Cinema, Roundabout Agege tí wọ́n ṣe gbòógì ojú lọba ara. Àǹfààní wa láti pè wá sórí 07-34-67-1162 07-34-67-1162 Bẹ́ẹ̀ ni ìgbìyànjú òun ni àtọ́kùn ètò fún ìlọsíwájú.

chorinho do viado. Você pediu

0: family life is possible. Don't follow.
1: Àlàáfíà fún gbogbo ènìyàn tó ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́. Èmi fúnra mi jayí akọ́bí ègún. Ègún tó já sí aṣíwájú gbogbo ègún ní ilẹ̀ Yorùbá tí ò nílẹ̀kẹ̀ lọ́rùn. Lójúmọ̀ ọ̀pọ̀ ajára tọ̀rí tán. Jọmọ́lẹ̀ ọ̀pọ̀ gbóró àti àsúkágbò.

0: tó yẹ kó fún wàhálà kọ̀ọ̀kan bàbá fẹ́ràn ara wa dénú.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: Tó yẹ kó fún wàhálà kọ̀ọ̀kan bọ́kọ̀ bá ṣe ojúṣe ẹ̀ gbẹgbẹ.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: Àpọ́lá ò ojúṣe tí mò ń sọ owó oúnjẹ àti ìbí.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: Ó mà máa ṣe obìnrin sọ̀bánu olóhùn lórí ọkọ.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: Ọ̀pọ̀ ọkùnrin ni ò tọ́jú ìgbé ìta ló tí wọ́n wà ó.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: Ọkọ tí ẹ kò bẹ́ẹ̀ lọrùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń lé kiri olè.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: Àpọ́lá ò tó yẹ kó sí wàhálà àkọ́kọ́ obìnrin bá gbọ́nà tó tẹrí bá fún ọkọ.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: Níbi tó ń gbé ṣàgbèrè kiri wọ́n ti kó sí wàhálà ayé ayé.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
2: Àwọn bàbá wa sọ wípé.
0: Tẹ́rí bá pẹ̀lú tẹ̀lọ́rùn ló mú kóbìnrin ní ìlú ọkọ.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: Àforíjì pẹ̀lú sùúrù ló mú kóbìnrin ní ìlú ọmọ.
1: Ìyẹ̀wò tó bá fi ṣùgbọ́n.
2: Wọ́n ní ọgbọ́n la fi ń tolé, ìmọ̀ la fi ń tòkú, làákà yìí la fi ń tọ̀. Ọ̀sẹ̀ lérò pọ̀ sí lórí ètò yìí.
1: Ọ̀pọ̀ ìyàwó pẹ̀lú.
2: Gbogbo ẹ̀yin tẹ̀lẹ̀ ń sọ fún àwọn ìbọn yìí. Mo máa gbọ́ ìtì yìí.
1: Orí kòkó.
2: Bí ẹ̀ ń da ooru mọ́jú. Ìgbà ò.
0: Bí mo rántí ọjọ́ ìgbéyàwó kan.
2: Bákan náà ẹ̀yin tẹ̀ ń pè láti ìpínlẹ̀ míì náà.
0: Ẹni bá wa àti ẹ̀fẹ̀ á fi ìlú ẹ̀ tọrọ.
2: Rédíò ṣe pọ̀ tó.
0: Àìní tẹ̀ lọ́rùn ẹ̀wòdì tó fún ọ̀sí o.
2: Ẹ káàbọ̀ sódò.

0: Ẹ̀pọ̀ Mo fi le mo si, mo ko je repete.
1: Ẹ̀yin náà

Thank you.

Mr. Kahinde, Fulvere. Eji Mr. Kahinde, 48 years. Iṣẹ́ ìjọba ló ṣe. Wọ́n ní ìyàwó àwọn ti lọ sílùú Òkè. Ó sì kó àwọn ọmọ méjì tí àwọn bí lọ sílùú Kwara. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan tó bá wù ú ló wálé lọ́dún. Mr. Kahinde jẹ́ ìyọ̀ tó mẹ́pa. Wọ́n dúdú. Wọ́n lè gbà. Wọ́n ní obìnrin tí ọjọ́ orí ẹ̀ wọ̀ láàrin 23-37 years. Obìnrin dúdú. Olómìnira díẹ̀ ló wọ̀ bá. Tí ẹ̀rọ ń sì dín gan mú láfún. Òṣèlú àti ìmọ̀ lálùbáde kà sí. Ṣé ọmọ ẹ̀ tí ò tí ì fún ọmọ ọyọkọlọ? Mr. Kahinde àti Fúnbéré ní àwọn afẹ́ olùbájọ́pọ̀ nípa tí àwọn ọmọ tó wá. Àwọn tó ààyè àjàgbá o. Lábìnrin Olúwa ṣeun láti ìkọ̀tún. Béèjì Olúwa ṣeun. 54 ni o. 54 years. Ọmọ bíbí ìlú Adóòdò Ọ̀tà nípínlẹ̀ Ògùn ni ó dẹ̀ ti di ọmọ mẹ́rin. Gbogbo ọmọ wọn ó ti dá dúró láyé ara wọn. Arábìnrin Olúwa ṣeun yìí ọ̀pọ̀ wọn ti sọ láti ṣe kírísítẹ́nì dẹ̀ ni ṣùgbọ́n wọ́n ní ìfẹ́ẹ̀sì tí àwọn òbí gbọ́. Obìnrin yìí dúdú. Wọn ò dúdú wọn ò sí pípa. Wọ́n dẹ̀ fi omi lára díẹ̀. Wọ́n ní irú ọkùnrin tí àwọn fẹ́ ni ẹni tí ìjẹ̀bẹ́ láàrin 60-70 years. Ó sì ní àwọn òbí ọmọ mọ́. Ìyàrábìnrin Olúwa ṣeun láti ìfọ̀tún 54 years 5-4. Ìyá ìdìbò. Mr. Adéoyè láti ọ̀pẹ bí ìkẹjà. Èjì Mr. Adéoyè. Ẹni ọdún márùndínlọ́gọ́ta 55 years. Ìyàwó wọn ti lọ. Wọ́n dẹ̀ ti di ọmọ méjì ọ̀sìn ìgbàgbọ́ Kristẹni Rẹ̀sítọ́ńṣì. Iṣẹ́ inú ìjọ ni iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n bí bí ìpínlẹ̀ Kwara ni Mr. Adéoyè ṣe. Dúdú bẹ́ẹ̀ pa. Bàbá náà kò fẹ́ tóbi lára. Wọ́n ga bí wọn bàtà ẹsẹ̀ márùn-ún àti ẹyọ. Wọ́n ní obìnrin tó jẹ́ onígbàgbọ́ òdodo. Kristẹni Kútọ́ bí èdè ẹ̀bẹ̀ láàrin 40-45 years tí a fi kọjú. Ó lè mú tó gbogbo ìwà àwọn dáadáa. Ìyàpọ̀ fẹ́. Mr. Tèmítọ́pọ̀pẹ́ Mr. Ayọ̀ọ́lá láti Àjùwọ̀. Àjùwọ̀ ní Ògùn State. Ó di Mr. Ayọ̀ọ́lá láti 1 year sí ní o. Olórin ẹ̀mí mi. Ó sì ṣe àwọn orin tó ń ṣe oríṣi kíkà. Ó dẹ̀ jẹ́ ìyàn tó ní ìpèníjà ojú. Pẹ̀lú ẹ̀ náà, ó tún ń gba bàtà àti aṣọ. Ìyàn tó ga ni oníwọ̀nba. Ó ga níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́rin àti àbọ̀. Arákùnrin Ayọ̀ọ́lá yóò dé bí kò sì lẹ́pa. Ó dà kí ń ṣe ìyọ̀kan tó sọra. Kò lè fẹ́ ìyàwó rí o. Kò dẹ̀ ti fìmọ́ rí. Ó ní òun gbá obìnrin tó ṣe tán àti ṣẹ́jú gbà ní kíákíá àwọn méjèèjì. Wọ́n jọ ṣe ìgbéyàwó. Tó bẹ̀ pupa tó sọra díẹ̀. Tó ní ẹ̀bùn ọmú. Ìtì àpótí lọ́wọ́ yìí náà lọ ń dìbò méjèèjì kù. Tó bẹ̀ síngù tàbí ọlọ́mọ kan. Ó jẹ́ Jẹ́nifà Ìpọ̀ jẹ́ AA. Arákùnrin Ayọ̀ọ́lá yìí jẹ́ ọmọ ìlú Ìjẹ̀bú òde ìpínlẹ̀ Ògùn. Obìnrin tó jẹ́ Ọ̀ṣun tó wá láti Ọ̀ṣun State. Àwórí ọ̀tà Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Bí èjì ẹ̀bẹ̀ láàrin 23-30 years. Mr. Ayọ̀ọ́lá láti Àjùmọ̀ ìpínlẹ̀ Ògùn State. Wọ́n ní àwọn fẹ́. Mr. Azan láti Baríga. Èjì Mr. Azan 55 ni. 55 years. Iṣẹ́ rédíò ní ìpèníṣẹ́ tó ń ṣe. Wọ́n dẹ̀ ń ṣe síkẹ́rìtì mọ́lẹ́kọ̀ọ́kan. Wọ́n ti fi ọmọ mẹ́ta wọ́n sì pọ̀ ìyàwó wọn lẹ̀. Mr. Azan jẹ́ ẹlẹ́sìn Islam. Ìjẹ̀bú ikó ni ìdí tí wọ́n gbé fún ọlọ́mọ. Èèyàn tí òde mi lára ni wọ́n sì ní ẹ̀dùn gbà. Ọmọ ra fẹ́rẹ́fẹ́. Wọ́n ní obìnrin tó sì lè ṣe abẹ́ ọmọ bí ọmọ kan fún méjì sí. Tí ò sanra tẹ̀ pàpà. Ó pupa. Ṣùgbọ́n tí ọlá ń dín ìgbà ọmọ láfún. Ó dẹ̀ jẹ́ Yorùbá tó ga. Tí ò ga jù. Ó dà wọ́n ní dandan kọ́ ni tó jẹ́ Mùsùlùmí. Ìyẹn Mr. Azan àti Baríga. Ó ní ìtọ́ tí àwọn fẹ́ lára obìnrin bí àwọn san wọn. Arábìnrin Kehinde láti Oṣù. Èjì Kehinde 47 years ni o. Iṣẹ́ Nani ọdún bá ní tọ́jú ọmọ iṣẹ́ tó ń ṣe. Ìrẹ̀sí lábẹ́ ọkọ ẹ̀mọ́ àmọ́ ó ti di ọmọ mẹ́ta. Ẹ̀sìn Mùsùlùmí ni arábìnrin Kehinde yìí ń ṣe. Ọmọ bíbí ìlú Ṣáfí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Èèyàn tó ní
I know we do before, but there is a very famous one. Only our poetry, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, Pinta Yuba, 87 21 15 12 080 87 21 15 12 Mr. Bolariwa, that's the 85 years new.

0 0 8 7 21

Jam.com.

I'm a

Thank you.

Gracias.

Oggi ho guardato i miei

Thank you.

más.